0: tuntun pẹlu owo ile dimari elo eja fipo ye kaka jẹ rẹ elo ta lo wa mi.
1: Ẹ̀lọ́ kúrò ẹ̀lọ́ kálá kúrò sọ. Ẹ kú ìpè ẹ kalẹ́ sà. Ìjọ ẹ̀gbọ́n mi ni o, ó ní wàhálà. Ẹ̀gbọ́n mi ló ní wàhálà nílé ọkọ o.
0: Wàhálà kí lè gbọ́n yín ni.
1: Ó ní ìyàwó tí ọkọ ẹ̀ kọ́kọ́ fẹ́. Ó ṣàwá jẹ́ nìkan tó ṣe pé ó nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ láfẹ̀jù. Wọ́n ti padà fẹ́ ìyàwó ilé, àmọ́ bí kò ṣàjò òun àtọkọ ẹnìkan ni. Ó ṣàkó kúrò ní ọ̀rẹ́ tí wọ́n wà. Oko wa sílé ọkọ ẹ̀yìn lé pé kò máa gbé ló ń tó pé gbogbo báwọn ìyàwó ṣe máa ń ṣe ojú ọ̀hún gbà kó máa lọ ní ìfọ̀pá gíga. Ọkọ̀ ẹ̀tẹ́ wa máa ń ba lé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ọ̀pọ̀ máa wá ba lé ọmọ ajọ́ sọ pé torí ló tọkọ ẹ̀kọ́ náà ló wà. Ó sì jẹ́ nìkan tó ṣe pé oní wà tó sì ní kò kì í bínú àbí péèyàn bá ṣe kì í pé kì í fi wà rọrùn. Ọkọ̀ ẹ̀ ṣáà ní dandan ìṣẹ́mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta abẹ́bẹ́bẹ́bẹ́. Ó dá ọkọ̀ ẹ̀ wá lóhun ìṣẹ́mọ́ báyìí. Bí àmọ́ kí ni mẹ́sìn tó fẹ́ ṣe? Kò ṣáà kò gbà ọkọ̀ ẹ̀ ti lọ jáwé gan. Ó ti fún ìlú wọn fẹ́ pè wọ́n sí kóòtù ní oṣù kẹsàn-án. Àmọ́ tó jẹ́gbọ́n ni ó ń búra pé gbogbo lọ́tàn pamọ́ wọn lò ní àlè òun ìyàlè. Wọ́n ní òṣogùn òun òṣogùn ó dẹ mọ́ ẹnì kankan rí láti ìgbà tí aláyé ti dáyé báyìí ọkọ̀ náà ló dábàá lé òun. Kò wá gbà rárá gbogbo bí gbogbo wọn ṣe ń sọ pé tó bá ní o fẹ́ kọ́ ẹ náà ni farabalẹ̀ ó ti rò ó ti gbẹ tán. In fact ó ti fẹ́ ní depression.
0: Mo ń gbọ́ kí lẹ wá fẹ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà.
1: Nọ́ḿbà àkọ́kọ́ ràn mí lọ́wọ́ ni o torí ariwo ọkọ̀ mi ló ṣàǹpà. Àtẹ̀lábọ̀n fún ní nǹkan jẹ ni. Ó ní rárá kò fún ní nǹkan jẹ bọ̀ òun o. Bọ́lá òun dá má jẹ̀mú pé òun ó máa lọkọ̀ kiri.
0: Ẹ̀gbọ́n yìí tẹ̀ ń sọ èyí tó ẹni ọdún mélòó?
1: Ó sọ pé ó fẹ́ pé 45 years báyìí lọ́dún yìí.
0: Bẹ́ẹ̀ ti láwọn ọmọ tó ti ń dàgbà díẹ̀.
1: Àwọn ọmọ ti dàgbà, wọ́n ti lọ́mọ tó jáde secondary, wọ́n ní àkọ́bí wọn ní fásitì báyìí.
0: Báyìí tó rà ní ẹ jẹ́ ká rádà.
2: Ẹni tí òun kúnyọ lẹ́nu tí ò lè dìde.
0: Arthritis nìyẹn orúkọ tí ò lè dá dìde ńlẹ̀ ẹ̀yìn àgbà tó ti le gan alákọ̀ọ́kọ́ nu ọ̀yá.
2: Bákan náà ìpá wọ́n ti gbọ́ yẹn tẹ́lẹ̀.
0: Ẹ̀hẹ̀ ìpá wọ́n ti gbọ́ yẹn.
2: Ọkọ̀ ọ̀run.
0: Ọlọ́kọ̀ ọ̀run náà tún wà mẹ́ẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Ọdún mẹ́ta.
2: So ẹni tí ẹni tó sọ lẹ́kan pé òyì. Then ẹni tó ní máa ń lòlù tó máa ń kọrin tí wọ́n létí.
0: Tó ń lòlù tó ń kọrin sí létí.
2: Bákan náà akíwo tó yẹn náà. Ẹni tí
0: kò lójú ara.
2: So kùsínú kùn síta.
3: Kùnúkùta.
2: So ẹnìkan náà ní ariwo sí àmì nǹkan wọn ní ọrùn ló ti máa ń múyàn pé èèyàn máa mi gúlegúle.
0: Bá ti mú wọn lọ́rùn wọn máa mi gúlegúle kí làwọn lè lò sí.
2: Bákan náà ẹnìkan náà béèrè pé kí nìkan tí èèyàn lè lò fún ẹni tó ń talẹ̀ àti tó ń talé.
0: Ẹni tó fẹ́ talẹ̀ tí ọjà rẹ̀ ó fi máa yá.
2: Bákan náà ìdodo ọmọdún márùn-ún tó ń le.
0: Ìdodo sì tún le kókókó síbẹ̀.
2: Wọ́n ní wọ́n sọ iṣẹ́ kan ní ọ̀sẹ̀ tó lọ pé iṣẹ́ stroke ni pé wọ́n á sọ̀rọ̀ nípa snap. Wọ́n wá ní pé ẹni ò kí ń mú tẹ́lẹ̀ ṣùgbọ́n sọ tó bá ti wá lò báyìí àyà máa ń ta.
0: Torí pé ó ní ọ̀sà. Pé kí ló lè lò tó fi dípò ọtí òyìnbó tí ó fi dípò rẹ̀.
2: Ní tó gbẹ̀yìn. So wọ́n ní wọ́n sọ iṣẹ́ kan náà pé wọ́n sọ nípa túdè epo ọ̀bọ̀ pé wọ́n ní pé èèyàn máa lálà sẹ́ni wá ní òun lálà kankan. Bàbá.
0: Ok òun ò lálà kan tó òun.
2: Lálà kan.
0: Aláwọ̀ wa wà nìyẹn. O ti tán àbí? Mo á pè ẹ̀yin àgbà ẹ̀dá kù nọ́mbà mi méje nọ́mbà tèmi ni kẹ́ ẹ pé torí àìsàn àwọn àtúnṣe kan nínú stúdíò ẹ rí pé a fi ìjọmọ nìyẹn ṣégun tá a ṣe lálẹ́ ìmọ̀júmọ́ àárọ̀ yìí ni. Ẹ̀dá kù nọ́mbà mi àti nọ́mbà ẹ̀yin àgbà ni kẹ́ ẹ pé tẹ bá fẹ́ ká gbádùn ara wa dáadáa. Dákun nọmba méjèèjì wà nílẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ bá a dá sí nọmba ti tèmi lúpọ̀nà ọmọ tìjà ń ti ká lára mi àti nọmba ẹ̀yìn àgbà nọmba méjèèjì ń fẹ́ ká máa pè olórí jẹ́ ká gbọ́ra wa dáadáa ẹ ṣeun. Hello.
4: Ṣùgbọ́n bàbá.
0: Ti yín ò ní bàjẹ́ bàmí ṣe pápá àpá ni o ẹ ṣeun bàbá mi. Ẹ
4: ṣùgbọ́n bọ́ bẹ̀rẹ̀ àti ìgbìyànjú ni wọ́n ń gbọ̀
2: Okay, tan lulu
0: tan lulu si leti abi aha
3: to ba sele pelu eni yen ba fi to ba wa won ba raye ni jo Saturday awon kan ta le fo oruko re je dawa
0: esun
3: era koko ni e eni pe to ni oko orun abi
2: be ni
3: oru se obere je o ma gi nkan lo owo mere wa ese mere wa to je ni re kure ku to je ni atare ije o ma ji ogo to ni papo oru se obere je awa do se gere sori keri ki ara a si ni je si ori a ti kini okun to ti ye to ni oko orun and those are the kini power ni abe ile ta ma ju fun o won lo gbeje o ko lo wa omi oso we ihu da da ki won lo ro so e gbe bi tachi o wa fun mi o fara wo ko wa lo ko wa se yugudo ti ni o mi oso e ku ko wa lo ra obi o to yo ko wa re sinu e ko tile fun je meta so ki won ma mu
2: Gbe melo ni ti o ko won yen.
4: Bere melo melo.
3: Tebo tebo bere ni.
2: Ben.
3: E be ti lo ma ti sori. A ti ti me gu ti won ju yen. Pa ti ko. A le ti tun gere ti ubo ri keri ti ara. Bo je yen kan bo je meta. Ko la ti tun gere ti ubo ri keri ti ara.
0: E se o. Mo dupe sa. Okay. Ebe si ba o gbe awon ipe ko le ya tori joba akoko oruko lo mi ki omo ile lo ta lo wa nbe oruko o o ma de keke
5: awo bo se la le seri wa na ko ti la bi o a se le ta sa lo o ta ko mo ti o pe ti pe ni o to ka ni si ba ka mo le
0: Agboyi awa pelu yin.
5: Gbere mi gbere meta meta ni buburi kiri ti ara to kidile. To ba ti wa di aro to keji. Wa wa mu mi mi si diko kan fun ojo mewa mewa. Mi mi si diko kan fun ojo mewa mewa. O ta di wo mi gbere le ka to se gbere. Ara yo pada. Ani to ni
0: Bẹ́ẹ̀ni. Báwa ń bí.
5: Ṣé mo bó ṣe tẹ̀ bí ṣe ń kẹ́ ọkùnrin lójú ara?
0: Mo
5: ṣe látọ̀ wá. Ṣé mo bẹ́ẹ̀?
0: Bẹ́ẹ̀ni sá.
5: Ṣùgbọ́n ó gbà tí ó yá iṣẹ́ ìlàjú. Ìṣe tí ó bá ṣe bí sókè tó ti rí wa tó ti tọ́ tẹ ká tó ti jábọ́ lẹ̀ tó yẹ ní sókè yẹn. Ṣé mo láì? Ọjà. Kẹ́míyẹ máa lọ kọ̀ sí ojú iṣẹ́ tó ti yàwó báyìí tó ti là báyìí tó ti là. Tó bá mi tọ́ lẹ́ẹ̀mí ju kọ́kọ́ kó wá mọ lọ́wọ́.
0: Kó lọ tọ̀ sórí iṣẹ́.
5: Iṣẹ́ tó bá ti là fúnra rẹ̀ tó ti jábọ́ sílẹ̀.
0: Tó ti jábọ́ sílẹ̀.
5: Lọ́pẹ̀ta. Ẹ gbọ́ mi rọ.
0: Àgbọ́yé.
5: Iṣẹ́ tó ti là. Tó ti jábọ́ sílẹ̀ pé yọ la dáadáa báyìí.
0: Bẹ́ẹ̀ni.
5: Kẹ́míyẹ máa kọ̀ sí
0: ojú.
5: Ìwé ọkùnrin lọ́dún àwọn àgbà.
0: bẹ́ẹ̀ ni.
5: Àwọn kan pè ní òkùnkù. Sọ ma pé kí kókó wọn tún ní ẹ̀rùn ìsín tó ti bá bọ̀ sí lọ́jọ́ yìí, kí ni kókó ni ó ṣe?
0: Kí lẹ pé?
5: Kí kókó tó yẹ pé tí gbẹ bá dúró ìsìn tó ju bá padà sí, kí ni yóò ṣe?
0: Yóò ru ni, yóò ru padà ni.
5: Yóò dìde kókó dìde ru àdìde. Ìrùwà kókó ìrùwà wọ́n dì ní mẹ́sàn-án ọkùnrin. Ọ̀sẹ̀ mọ́ ọgbọ̀n wọ́n dì ní mẹ́sàn-án ọkùnrin. Kóbìnrin ó dì ní méjì. Olùdámọ̀ mo ti ń sáré bẹ́ẹ̀ yẹn o. Ọkùnrin ó dì kókó ìrùwà ní mẹ́sàn-án. Ọ̀sẹ̀ mọ́ ọgbọ̀n náà ó dì ní mẹ́sàn-án. Ẹ̀rọ ẹ̀là òkúta akọ méje fọkùnrin mẹ́sàn-án àbí mẹ́sàn-án fọkùnrin méje fóbìnrin. Wọ́n wá dání sí i nínú òkè tó wẹ̀ lágbo. Wọ́n wá gbé òrí sí i. Ọkùnrin ó gé òrí sí ọ̀nà mẹ́sàn-án, obìnrin ó gé sí ọ̀nà méje. Ìjọ kejì là á tó ń ṣín àgbo yẹn. Ní èèyàn lè dìde nílẹ̀ mọ́ ara tí wọ́n ti pín olókùn fún jẹ́ ìlú àgbo yẹn pẹ́ mẹ́ta fúnra rẹ̀ ni wọ́n máa lọ́dọ̀. Yọ máa mú sójú bọ́ọ̀lù kókó máa dìde ni.
0: Bẹ́ẹ̀ni kò
5: dìde ìrùwà dìde. Yọ máa mọ́ yóò sì máa fi wẹ̀. Ẹjẹ́ bí o kọ́lẹ̀ fáwọn èèyàn fáwọn àgbà.
0: Mo dúpẹ́ ọmọ Adeleke ológun ara èyí ò ní já ṣe wọn lágbára Elédùmarè. Mo nílò ìyàyọ̀ fún gbogbo yín ṣùgbọ́n mò ń bọ̀ àpárí lọ́gbọ́ ẹ̀yìn àgbà yẹn. Hello.
4: Hello doctor.
0: Tí yóò ní bàjẹ́ bà mí.
4: Ó ní ìyàyọ̀ sí ilé adótò kan látẹ̀lé.
0: Bàbá doctor rè.
4: Ẹnìkan sọ pé wọ́n ní tòun bá ti mú táwọn bá ti mú egbò túbẹ̀ àti epo ọ̀bọ. Àwọn ọ̀dàlà ìrọ̀ o. Ẹ jẹ́ kí wọ́n farabalẹ̀. Àwọn tó ti pè látẹ̀jẹ́ tí wọ́n ti pè ò fẹ́ jẹ lórí iṣẹ́ yẹn tó mẹ́ wọ́n tó márùn. Egbò túbẹ̀ kékeré wọn á di sí mẹ́ta.
0: Láti
4: tílẹ̀ dáadáa. Túbẹ̀ ni máa ń túbẹ̀ ni. Egbò túbẹ̀ kékeré wọn á di sí mẹ́ta. Ọkọ̀ akárí mẹ́ta. Wọ́n mú egbò túbẹ̀ kékeré kan. Wọ́n gùn mọ́ ọkọ̀ akárí kan ṣùgbọ́n ọmọ rẹ̀ gbọ́dọ̀ jábọ́ ọmọ rẹ̀ kankan gbọ́dọ̀ bọ́ lẹ̀. Wọ́n fi ọsẹ rẹ̀ kan wọ́n fi kó wọ́n ti lọ́ra. Wọ́n tún lọ síbi ọ̀nà wọ́n tún lọ tẹ̀lé ìgbàkan náà egbò tí kìí ṣe wà ńlẹ̀ kékeré yẹn náà. Wọ́n mú ọkọ̀ akárí kan náà wọ́n gùn mọ́ náà wọ́n ti náà lọ́ra wọ́n fi kó wọ́n fi pamọ́. Egbò tí kẹta náà torí àkókò ti lọ wọ́n mú náà wọ́n gùn mọ́.
0: Ọkọ̀ atari kẹta.
4: Ìwọ bẹ̀ ni pé tọkànbẹ bọ́ọ̀lù ẹ̀ ń gbàngbò kò lè ṣiṣẹ́. Now if you fọkànlá pé so tí wọ́n ti fọ́ọ̀tẹ̀ tá yẹn tán wọ́n wà kó papọ̀ wọ́n gbọ́dọ̀ kó papọ̀ wọ́n kan náà wọ́n di lọ́ra ọ̀tọ̀ọ̀tọ̀. Lálẹ́ ọjọ́ mẹ́ta léraléra wọn ni wọ́n fi wẹ̀ ẹ́. Alẹ́ ọjọ́ ajọ́ àkọ́kọ́ àni wọ́n mú epo pupa ògiri. Wọ́n fi pa gbogbo ara wọn láti orí sísàlẹ̀. Wọ́n mú kẹ́kẹ́ wọ́n mú ọtẹ yẹn wọ́n lọ kẹ̀kẹ́ wẹ́. Ilé ìwẹ̀ lálẹ́ ní àbájáde mọ́. Wọ́n á sùn. Tọ́lájọ́ alẹ́ ọjọ́ kejì. Wọ́n mú òrí. Wọ́n òrí wọ́n fi pagbo ara wọn. Wọ́n fi lọ sọ kẹ̀kẹ́ míì. Wọ́n fi lọ fi wẹ̀. Alẹ́ ọjọ́ kẹta. Wọ́n mú oyin ìgbọ̀n ojúlówó. Wọ́n pagbo ara wọn. Wọ́n fi wá kẹ̀kẹ́ tuntun. Wọ́n lọ fi wẹ̀. Akẹ̀kẹ̀ yẹn wá fò mọ́lẹ̀ wọn ní rímọ́ láàrin ọjọ́ mẹ́ta wọn ọ́ làálàá. Ẹ̀rẹ́ àká pè nìbàdàn ó lẹ́ni tí ń ṣe ohun tí ó tán àti màtípẹ́ ti pẹ́ àwọn màtípẹ́ ti pẹ́ sẹ́gbọ́dọ̀ lòun ní lójú oorun ìyá máa làálàá láàrin ọjọ́ mẹ́ta ẹ lọ́kùn ṣe gbọ́ dáadáa. Dókítà ọjọ́ ti lọ́ọ́ dàbọ̀.
0: Mo dúpẹ́ bàbá mi tí yóò ní bàjẹ́ ṣeun ẹ kú ọkàn àgbọ̀rọ̀ gba sùúrù ìyá yìí.
6: Àwọn kò mọ ọmọ ni àpò ọ̀bọ̀ lásán. Àpò ọ̀bọ̀ àti àwa àtúndé. Àpò ọ̀bọ̀ àti àwa àtúndé.
7: Ẹ̀yìn
6: túndé. Òun ní bàbá pé.
7: Ewé àtúndé ni ẹ̀yìn túndé.
6: Àpò ọ̀bọ̀ àti àwa àtúndé.
7: Àti ewé àtúndé.
6: Àwọn ọlọ́pàá pò tí ojú kan tiẹ̀ ká parí iṣẹ́ náà. Nǹkan tí kò jẹ́ kó ṣí ara rárá nìyẹn.

0: ẹ̀mí tó jù sí wa òkè gbogbo lé o ìdáná di àṣà ni o ìyẹ́ ẹ̀gùn
1: Mama, ayú àrùn wọlá kú wa. Mama, ẹ kú wa ajúmọ́ ṣe àlàáfíà rẹ wa.
0: Àlàáfíà ni o, bó ni o.
1: Àpàlà màmá nì.
0: Ẹ̀lẹ́ o tí ẹ ti gbé nǹkan fún ẹnu
1: báyìí. Àmì ti gbé nǹkan jẹ fúra mi nìyẹn. Gbé nǹkan jẹ náà fúra yín. Ajá ṣe mọ́lẹ̀ fẹ́ nìkan. Àwo méjì fẹ́ òkú.

0: inu re so adu wa tu like yen sinu e ko wa fi sibi popo daada keni yen wa gbe mu keni ba tu wa gbe mu ko sare pa wo yen wa lodo re ko duro si o to ba ti ma teni yen to wa lodo re pa wo yen wa lodo re ri bo bai tera re e tere o o ya ti o tun ni bo si ni ara yen ma kokon na wa na o ku buku ko jade
1: kabiyesi
0: o ku ko bo la ta ngoba pe yen ikan bo si la amo ti ba ti wa lo nkan tan o lewo ti yen ba fe ko tun pada won gbodo je iyo iyo magi iwo re nu won gbodo je iyo mo won gbodo fi yo si na be fun won won ti gbodo je magi so iwo to wa nbe ni o to wa nbe
1: esun ti yin oni baje mo dupe iya wa iya lo di asa e ku ohun lataaro ko ni baje lagbare ledumare e se mo dupe ohun ya
2: alalu
1: fo mi ni eh a
2: ami
1: ami yes sir yes sir
2: so why you can't see me so why Facebook slash SM
1: who am I that you are doing
2: that you am I down in your father sorry Facebook àwọn ọkọ tá a bá di tíìtì bí ọ̀sẹ̀ mẹ́ta fún kí ní dá wa padà síbẹ̀
1: nínú
2: ìsà àsìkò tá a ń lò nígbà tí a fi iṣẹ́ ṣóòtì ilẹ̀ ọ̀sẹ̀ kẹta yìí àwọn èèyàn béèrè fún
1: láti ọ̀sẹ̀
2: sọ ní jẹjọ kò ní kí wọ́n ká tún wá padà síbẹ̀ lónìí mọ́ tó bá ti wá rí bẹ́ẹ̀ kán máa lọ gbọ́ ní facebook ní kẹẹ̀kan gbogbo wà ní gbẹ́ńbẹ́ ní kí o máa fi gbà sìkò lọ́wọ́ wa àìmọ iye àǹfààní ní wọ́n sì máa bọ́ àwọn òpótọ́ ẹ̀ká tìtì wà lẹ̀ a kàn máa padà sẹ́yìn padà sẹ́yìn
1: ẹ ṣeun
2: àní padà sẹ́yìn máa tẹ̀wájú
1: rẹ̀ mo dúpẹ́ bàbá mi ẹ ṣeun kẹ tó lọ láàrin yẹn méjì ló fà á ẹ jẹ́ kí n yànnà náà ní gbólóhùn kan nǹkan méjì ló fà ọ̀kan nú ẹ̀ lẹ́sọ yẹn pé ká máa dáhùn yẹn padà sórí facebook ṣe wá rí ẹlẹ́ẹ̀kejì ni àṣeyọrí tí olúwa mú kí ètò yìí kó máa mú wá lọ́sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ làwọn èèyàn ti tún ń darapọ̀ mọ́ wa irú ọjà ni wọ́n ń gbọ́ tí wọ́n fi ń nájà ìgbà tí kálukú bá dé ohun tó bá le wá yẹn náà ni ó kọ́kọ́ béèrè so èmi mi ò sí lára wa lọ́sẹ̀ méjì sẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ṣùgbọ́n ohun tí wọ́n ń gbọ́ nípa ètò yìí ní ń jẹ́ kí wọn ó darapọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bèrè iṣẹ́ yẹn wọ́n ṣẹ̀ darapọ̀ mọ́ wa ni ọ̀pọ̀lọpọ̀ la máa ń dá padà sórí facebook tàbá kò lórí afẹ́fẹ́ tán so ohun tó ṣẹlẹ̀ nu ọjà yín lókun àfi kẹ́ ẹ má fomi lò ó lọ bẹ́ẹ̀ kò ní rẹ̀ wá ẹ ṣeun o àmì elédùmarè ẹ ṣeun ẹ ṣeun
2: mẹ́rin ni wọ́n rà kìnnú ẹ̀ ni wọ́n máa ha àtíkè tó ń bẹ nínú ẹ̀ lẹ́gbẹ́lẹ́gbẹ́ báyìí ni wọ́n ní wọ́n máa fi ọ̀bẹ ha lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n á ha àkọ́kọ́ wọ́n á ha sínú pépà kan wọ́n á lọ́ wọ́n á pọ̀ wọ́n á lo ẹlẹ́ẹ̀kejì náà sínú pépà míì wọ́n á lọ́ wọ́n á pọ̀ wọ́n á ha ẹlẹ́ẹ̀kẹta náà sínú pépà ọ̀tọ̀ọ̀tọ̀ tó fi jẹ́ mẹ́rin oṣù tó kọsẹ̀ ni wọ́n á fi sí ọ̀gbẹ́ ni wọ́n fi ká ti mú fún olókùn yìí o tó bá ti wá ha tán bẹ́ẹ̀ àgbọn mẹ́rin náà ni wọ́n ń lò tó bá jẹ́ la friday lọ́ fẹ́ẹ́ lò wọ́n á tún ní àgbọn yẹn kan fún ọkọ̀ wọ́n á fi da yẹn kan nínú nǹkan tó ń bẹ́ ní pípà tí wọ́n lọ yìí wọ́n á da yẹn kan sínú wọ́n á fi sínú ipò papọ̀ wọ́n á gbé mi lọ́wọ́ kan so kí wọ́n tó jẹun láàárọ̀ lọ́jà tó bá ti lò ó ó tún di friday tó ń bọ̀ kan tó lẹ́lẹ́kẹ̀ẹ́ wọ́n sì lálákọ̀ọ́kọ́ ó di friday lẹ́ẹ̀kẹta kan tó lẹ́lẹ́kẹta wọ́n sì lù lákọ̀ọ́kọ́ ó ti di friday lẹ́ẹ̀kẹrin kan tó lẹ́lẹ́kẹrin èèyàn lè fi tó di fòdì dáadáa tàbí kéèyàn gbóhùn kéèyàn wo fèèfé tó ti ń bọ̀. Àìlòmíì ọmọdé bá kíyèsí kéèyàn ní iṣẹ́ òbí bá ń bọ̀ ó bèrè kan bá ń fọ́ọ̀yàn àpẹẹrẹ ṣóòtì ni. Kéèyàn bá rìnrìn díẹ̀ tó ti rí èèyàn àpẹẹrẹ ṣóòtì ni. Kọ́wọ́ kan bá ń gbọ̀n tó fẹ́ kan bá ń gbọ̀n tó dàbí pé kò sẹ́ jẹ́ mbẹ̀ àpẹẹrẹ ṣóòtì ni. Ó fẹ́ ká lọ rò ó tàbí ká ṣe níyì báyìí. Àtàrí rèé kankan bó sínú àwọ̀ ọmọ kankan wọ̀rọ̀ kú òní. Ayọ̀ pàtó inú ọkọ̀ àwọ̀ ara ọ̀gẹ̀dẹ̀.
1: Àwọ̀ ara
2: ọ̀gẹ̀dẹ̀ tí a fi ń dí gbogbo ó ti pọ́. Ẹyọ kan ṣoṣo wàá bí ipò ẹ̀ kú òní ẹ̀. Báwa dọ̀gẹ̀dẹ̀ yìí mú sọ́wọ́ àwọ̀ a máa fi ọ̀gẹ̀dẹ̀ yìí kan àtàrí yìí a máa fi kó o jẹ. Ẹyọ kan ṣoṣo náà láà fi jẹ a fi jẹ gbàtàrí. Èèyàn fi tọ́jú sókè èèyàn dẹ̀ fi prophet ara.
1: Àwọn àmà fi ń dènà rẹ̀.
2: Bẹ́ẹ̀ni èèyàn fi ń dènà rẹ̀. So àwọn yìí ni iṣẹ́ sókè yóò bá gbogbo wa lára mu.
1: Àmì àṣẹ ni màá rẹ̀.
2: Ọ̀gá yóò ní tí láíláí pẹ̀lú òkú ọlọ́. Kọ́ èèyàn ló tún bẹ́lẹ̀ ní àwọn
3: ẹran ìlú. Ìdodo ọmọ ọdún márùn-ún tí ó ṣe lè.
2: Ìdodo ọmọ ọdún márùn-ún. Gbogbo ẹ le.
3: Bẹ́ẹ̀ni.
2: Gbogbo ìdodo le ètò tó ń rìn sí ara. Ẹjọ́ fún wa ní ọ̀fà kan ọ̀fà ni. Ẹja lọ gbé ọ̀fẹ́ o. Ìkọ́ tá lọ bá mi wá rẹ̀. Gbogbo alamọ ẹni tá ń pè ní ìbomubomu. Ìdí tó gbé inú ìbomubomu yìí dúró. Ìdí yìí la fẹ́ lọ. Ìdí tó pẹ̀ ká tó ewúhù lára. A rọra gé díẹ̀ tó gùn díẹ̀ lára. A wá gé igi yìí kéékèèké. A fi sínú kìmínà a kò sínú kìmínà sí. A yọ àtàrí ìdí kan tí ọkọ̀ níbi a kò sínú ẹ̀. A lọ ra ẹ̀sùn ògbọ̀n òjì náà. Kódà abẹ́ ìkànnà báyìí náà máa fi mú sínú láìlọ́nà tí ń tì ń tì. Lápò ọ̀dọ̀ o ti wá ń bí 1,000 naira lọ́n tẹ̀yọ̀ kan. Káwa bí mẹ́rin a tún sínú ẹ̀. Káwa bá mi tú àdí ojú dá. Àdí òrìjínà a tún sí ìgbókè. Ẹ jáde papọ̀ tó bá ti ṣèjọ́ kẹta. Ọmọdé ni àgbà ni. Ìwọ́n ọmọ kan sọ pé ìdodo ẹ̀ lè yí. Ẹ kọ́ máa fún ní síbí méjì láàárọ̀ síbí méjì lálẹ́. Pẹ̀lú ògùn ọlọ́run gbogbo nǹkan tó le nínú ewu kan tí ń dà láàmú yóò yàgbẹ́ wọ́ọ́rọ́wọ́ yóò tọ̀ wọ́ọ́rọ́wọ́ àláfíà dé. Ẹ̀wọ̀n ló tún bẹ́ẹ̀ ni.
3: Òun kún tán tí ẹni ò lè dìde tọ́pọ̀ ti lágbára gan.
2: Ó sì ń lágbára gan. Kí ayé náà lọ lo ọkàn fàtà sọ yìí yóò bá wọn lára mu. Wọ́n lè lọ sí ewé lára ó pa yìí pẹ̀lú òòrì. Kí wọ́n máa fi wọ̀ ọlọ́sẹ̀ ìwádìí kí wọ́n lọ mú ẹ̀rù alamọ̀ méje ìkùrọ̀ ojú ọ̀nà méje wọ́n á lọ tí ó kùnà bàbá rẹ̀ kí wọ́n fọṣẹ́ kù ọ̀sẹ̀ dúdú nìkan fi kù láwọn máa fi fọ ẹsẹ̀ yìí wọ́n á tó kè wá sílẹ̀ wọ́n gbọ́dọ̀ fi fọ́ wá sókè o. Wọ́n bá fi fọ́ wá sókè nǹkan dé.
3: Mo fi fọ́ lọ́sàlẹ̀.
2: Wọ́n á máa fi fọ́ wálẹ̀. Wọ́n á máa fi fọ́ wálẹ̀. Wọ́n á sì máa fi olórí yìí pa. Wọ́n á sì máa lo nǹkan fàtà sọ yìí. Pẹ̀lú ògbó ọlọ́run yóò bá wọn lára. Àfáà ṣe ìkẹ́ pẹ̀lú ìyẹn nínú orúkọ mi láti lọ sáré. Ó ti jẹ́ mẹ́jọ.
1: Ẹ ṣeun. Tó olúwa ṣeun mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wà dàsí ṣùgbọ́n kó tó di pé wọ́n máa lọ adájọ́ má ṣe a sọ̀rọ̀ máa yẹ irúfẹ́ wọn tí wọ́n bá sọ̀rọ̀ ọ̀yẹ́ kí tírú wọn bá sọnù ọ̀yẹ́ kọ́ máa ráyò lè wá wọn rí ní sọnù tọmọtọmọ lágbára lọ́wọ́ elédùmarè ẹ jẹ́ fàsìkò yìí kí n fi àwọn nọ́mbà tá tẹ́ lè pè wá sí fún ẹni tó bá fẹ́ ra ìwé wa àwọn nọ́mbà tẹ́ lè pè wá sí leléyìí alákọ̀ọ́kọ́ ẹ pè tó wá tàbí kẹ ṣáà ti wà pàápàá jùlọ lórí báyìí ẹ kàn ṣáà tàwọn nọ́mbà yìí ni 08054187981 080 5418 7981 lẹ́ẹ̀kan sí 08054187981 7981 ìyẹn fún ẹni tó bá fẹ́ ra àwé bákan náà ẹ lè pè wá sórí nọ́mbà yìí 08055471669 08055471669 08055471669 08055471669 ẹ lè pè wá sórí nọ́mbà yìí tàbí kẹ chati wa ẹ nọ́mbà yìí lẹ́ẹ̀kẹta
3: 0913-321-3057 lẹ́ẹ̀kan sí 0913-321-3057
1: ṣeun so nọmba tèmi ti ka tìjà nílùpọ̀nàmọ́ tìjà ní 08027952348 08027952348 mo máa sọ pé àwọn tó bá fẹ́ yọjú sí wa mo máa ń gbàlejò lọ́jọ́ ìṣẹ́gun láàrin aago mẹ́jọ àbọ̀ àròsọ aago mẹ́wàá àbọ̀ gbogbo ẹni tó bá fẹ́ wá mi wá àwọn kan wá bí aago kan ọ̀sán ẹ má wá o èmi náà làwọn kan mẹ́ta láti ṣe ẹjọ́ torí ọlọ́run ẹni tó bá fẹ́ kàn sí mi tó fẹ́ wá sílé iṣẹ́ wa nífẹ̀lẹ̀lẹ̀ ńbàdàn aago mẹ́jọ àbọ̀ láàárọ̀ after it gàwọn yẹn ti wà lórí ìjókòó so bẹ̀bà 8:30 lágbára ọlọ́run àti bádàwọn yẹn lóhùn tó bá dẹ̀ 10:30 tó ọ̀rọ̀ àfòpin síbẹ̀ yẹn bó ti ní òun ó jẹ́ nìyẹn kó tó di pa máa lọ.
4: Àmì àní bá fẹ́ kà sí oga a kà sí èmi
1: náà. Wọ́n kàn sí wọn náà bẹ́ẹ̀ ni bá fi nọ́mbà yẹn síta.
4: Àṣírò 7 àṣírò àtírí àtù àwọn àṣírò.
1: Ṣé ó ṣe kọ ẹ́ lẹ̀ ṣá? Ok oya àṣírò.
4: Àṣírò 7 àṣírò.
1: 000
4: àtírí àtù
1: 32
4: àwọn àfive
1: 15
4: àṣírò àhẹt
1: 08
4: àhẹt àtírí.
1: Ètìtìrì
4: àmì à ń ṣàlàyé pé ẹ̀mí ayò àdáṣí ọ̀gá o ọ̀gá tí ayé àdáṣí mi ẹ̀mí ayé àdáṣí ọ̀gá náà.
1: Ọ̀gá ó yọ̀ǹda ọ̀gá.
4: Ọ̀gá ó mọ̀.
1: Ìyí yọ̀ǹda ọ̀gá ni èmi ó yọ àdáṣí ọ̀gá.
4: Ọ̀gá yọ àdáṣí
1: mi. Ó ṣe mí lè mọ̀ pé tó má yọ àdáṣí mi dáhùn.
4: Ọ̀gá tí yọ àdáṣí
1: mi. Ìkànṣe tó pẹ̀lú bíi tí nǹkan dédúró mo dúpẹ́ lọ́gbọ̀n yín fún àtàárọ̀ tẹwà pẹ̀lú wa. Nígbà tá a fi máa lọ mo sọ nígbà tètò yìí lọ lọ́wọ́ pé mo níròyìn ayọ̀ fún gbogbo ọmọ ẹgbẹ́ ìrìn àjò ẹ̀dá olúwa ṣe orí ńlá kan fún wa láàrin ìjẹjọ sẹ́ni ó lágbára pọ̀ ìpèníjà kan ìṣòro kan ohun kan tó ti ń gba omi lójú àwọn ìdílé kan fún odidi ọdún 17 sẹ́yìn olúwa ṣe lọ́jọ́ ìsinmi tó kọjá yìí lára àgbà tí wọ́n darapọ̀ mọ́rin àjò ẹ̀dá ariwo gbọ́dọ̀ ìjọ mẹ́jọ màá ṣàlàyé ẹ̀ kódà àríyá rẹpẹtẹ tí kì í bá ṣe bínú studio ṣe ní láàárọ̀ yìí àtàlẹ́ ànáwá ni ò jẹ́ kí n láǹfààní pé lágbára ọlọ́run tó bá di ọjọ́ mẹ́jọ a máa tẹ̀sí gbogbo apáta nfẹ́ ká pẹ́jú pẹ́sẹ̀ kó lu àkójọ kó má fa ìsàn ṣe wá kí kó sì máa pa ẹnikẹ́ni inú wa a bá ìdílé yẹn yọ gan ni o ẹ jẹ́ òdìjọ mẹ́jọ títí ìgbà náà ayọ̀ àti ìdùnnú ni kò fìlẹ̀ nìkan kan wá ṣe gbogbo ẹ̀kú ìkàlẹ̀ mo dúpẹ́ o.
5: Flash FM 105.5

0: Olorun wa joko si orun o nse nto wu Matthew Olorun wa o joko si orun o wa nse nkan to wu en to ba wu n lo ndabira tori po n lo ni gbogbo ipa o n lo ni gbogbo agbara o n lo ni ase o n lo de ni majemu ke wa le ri bi to lagbara de Matthew o le lo si ori akitan ko lo wu talika omo tin kiri bola ko wa lo gbe joko pelu awon balade Matthew bo ba wu o le so carpenter di olokiki agbaye ti gbogbo aye o mo teri bale fun Matthew to ba wu o le yi itasu mi kapada ko so de ni nla Matthew bo ba wu o le mu omi oluwa pa o si so daaye abo ri merin ninu Psalm 115 ni verse 3 o ni awon eyan bere pe ta lọlọrun wa o ni awa wa dahun pe Olorun wa nbe lọrun o nso nkohun to ba wu Matthew in to wu lo nse yo faye re serere Matthew ni ojo to fun ala lomo ana wa bere si nkorin ki ni 1 Samuel chapter 2 o wa nso wi pe oluwa pa o si so di aye so ori ana lo je mo pe olorun ni lo sori akitan ko lo mu talaka ko mu ko joko pelu awon oba alade Matthew inu re na la tun ti ro ori ofe gba iwo ba nka 1 Samuel yen chapter 2 ma gbo nti sa ti ana so o o gbadua okan mi yo so oluwa inu mi la gbe soke enyo enu mi wa gbo oro lori ota mi mo yo nigbala re ko se ni to mo bi oluwa ko se lomi to ye ni iwo ko si apata bi olorun wa mo se ale mo gberaga o tenu re jade olorun olumoni latodo re lati latodo re wa lati won yi wa ehn oro awon alagbara ti se
1: awon to se alailera
0: awon to sa alailera la fagbara di lamure
1: awon
0: ti o yo fun onje ehn wa na tun wa lo da lagbase
1: awon ti
0: ebi npa tele awon na ti a lo nje bayi agata e pe lagan tele o ti wa ni meje en to bi mo pupo tele Matthew bi ana ti bi mo be ni omo pele la nku ana wa bi meje
1: e
0: ni na oni kankan oluwa ni npa o tun so mi da yi o mu awon kan so kale lo si boji o gbe awon kan soke o so awon kan di talaka Matthew o tun so kan do loro o re awon kan sile o gba kan di de o lo sori akito o gbe talaka soke lati nu epe alagbe ti n toro nje latori atan o wa ni ko wa joko pelu president lati mu ogun agbogun te ogo nitori pe ọwọn aye toluwa ni o ti gbe ọwọ nkan Matthew e sọ pe oluwa yoo gbe mi ga e sọ pe oluwa yoo ran mi lọwọ oluwa yoo ja fun mi e pariwo pe baye fe baye ko ọlọrun mi yoo ja fun mi ọlọrun mi yoo ran mi lọwọ ọwọn aye toluwa ni agbara aye toluwa ni latoni yoo ran mi lọwọ gbogbo ẹni tó ń gbò mí bíra rere olú ọ̀fàyè rẹ dá gbogbo ẹyin soldier of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ ní ìlú apátẹ́rẹ́ àwọn wo là ń pè ní soldier of Christ number one gbogbo ẹyin tẹ ẹ gbà fún kristi gẹgẹ bí olúwa àti olùgbàlà gbogbo ẹyin tẹ ẹ mọ pé tẹ ẹ bá ní ìdojúkọ orúkọ kristi tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday orí òkè ní o mọ wọ̀ nílùú apátẹ́rẹ́ gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji ẹ wá sọ̀kalẹ̀ ní apátẹ́rẹ́ orí òkè ní o mọ wọ̀ ní Lagelu ẹ bá ti sọ̀rọ̀ kalẹ̀ ní apátẹ́rẹ́ ẹ ti dórí òkè ẹ kàbí ní babéke 47 gbogbo ayé ló ti mọ bẹ̀ àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ agbo mesan si agbogbo mejila o ma ni agbara loruko jesu yo dara fun o nto nla koja yen o bori e o lanfani ati ri mi emi ati e o jo soro a o de jo gbadura papo oro re yo de bi testimony jesu oluwa wa
2: amen
0: patu
2: baba mi

0: Ọlọ́run ayé yóò fi ayé ẹ dábìlà rere, yóò ṣe rere fún ọ. À ń gbà àwọn àdúrà kan lọ látànà. Ẹ̀yin ọmọ Ọlọ́run, mo fọ̀rọ̀ bẹ̀yìn, ẹ jọ̀ọ́ ẹ má mísí ọjọ́ Sunday yìí ní challenge àti àwọn branch wa. Ṣé ẹ rí ní challenge yìí gbogbo apáta? Ó dàbí pé ó máa pé mẹ́ta, Thursday mẹ́ta àti Sunday mẹ́ta. Má mísí ọ̀sẹ̀ yìí, ń gbọ́wọ́ lé ọ fún ìrànlọ́wọ́ fún àánú. Torí pé Ọlọ́run àlàyé ń lò ń ké pè, ìlérí rẹ̀ yóò dẹ̀ ṣe fún ọ. Mo gbàdúà gbogbo ẹni tó ń sàmì, àánú ó sọ̀rọ̀ lórí rẹ̀. Gbogbo ẹni tó ń sàmì, ìlérí yóò ṣe fún ọ. Gbogbo ẹni tó ń sàmì, ọ̀rọ̀ rí yóò dayọ̀. Ìrànlọ́wọ́ Ọlọ́run yóò dìde fún ọ. Iná rí ò ní kú, iná rí ò ní kú. Ayé rí ó ra àánú gbà, bẹ́ẹ̀ ló máa rí. Ó ṣe bẹ́ẹ̀ láàárọ̀ Sunday. Jẹ́kẹ́ mi àti ẹ pàdé ní branch wa tó wà ní challenge Nìbàdàn, ní challenge tó bá ti wọ dé challenge. Mo mọ́tò tó ń lọ sí Mọ̀lẹ́tẹ́, sọ fún àwọn mọ́tò kó ń lọ sí No More War lọ́dọ̀ bàbá Eke for 7. Bí àjọ gbàdúà, ó ń gbá yágéyágé lára mi. Mo á yá náà àdúà lórúkọ Jésù, ó ti dára fún ọ. Náà ẹ jẹ́ ká wá wo nǹkan sà, àwọn àdúà tá ń gbà lọ láti bí ìjẹta. Ẹlẹ́ẹ̀karùn-ún, òun la dé báyìí. Mo gbàdúà gbogbo ẹni tí kò jẹ́ kí ni ó dọ́dọ̀ rẹ, ọ̀rọ̀ á mú kúrò lọ́nà rẹ. Gbogbo alágbára tí ò jẹ́ kí ni tiẹ̀ kó dọ́dọ̀ rẹ, ọ̀rọ̀ á gbé wọn kúrò lójú ọ̀nà. Àdúrà ẹlẹ́karùn-ún rèé, ẹ pariwo pé Olúwa gbé oúnjẹ mi kúrò níbi tó há. Matthew, àwọn kan wá ibi tó ń jẹ wọ́n ra ibẹ̀ há. Genesis 25 verse 31. Ebi ń pa Esau, ó wá sọ fún Jákọ́bù, fún mi lóúnjẹ. Jákọ́bù, ó wí pé tọ́ fẹ́ jẹ ni oúnjẹ rẹ wà ń bí ọ́ há, ta ogún òbí rẹ fún mi, fún mi lọ́jọ́ ọ̀la rẹ, màá dẹ̀ fún lóun. Esau pé ebi ti pa. Matthew, Esau ò lè gbà àwẹ̀. Esau ò lè ṣe kí ni? Sẹ́báwẹ̀ 150 days ńlá ti bẹ̀rẹ̀ láti August 1. Ebi ní lọ wẹ́rẹ́wẹ́. Esau ò lè ṣe kí ni? Kò lè gbà àwẹ̀. Ọba sọ̀rọ̀ ń dá ògo rẹ̀. Bọ̀ Bíbélì wá wí pé Hebrew chapter 12 nígbà tó dé 5:15, ó ní nígbà tó fomi gé wa, ó ní kò rí. Oúnjẹ tó jẹ ń jọ yẹn, oúnjẹ yẹn wà níbi tó há. Ẹ pariwo Olúwa, bí oúnjẹ mi kú ò níbi tó há. Jẹ́ gbọ́ àdúrà rẹ̀. Ẹ̀mí mímọ́, ẹ gbé oúnjẹ mi kú ò níbi tó há. Àtẹ̀mí àtọmọ mi, ẹ gbé oúnjẹ wa kú ò níbi tó há. Ọlọ́run Ábírámù, Ísáàkì àti Jákọ́bù, ẹ gbé oúnjẹ mi kú ò níbi tó há. Ẹ gbé oúnjẹ mi kú ò níbi tó há. Ẹgbẹ́ oúnjẹ mi kú òun bí tó há lórúkọ Jésù. Ẹgbẹ́ oúnjẹ mi kú òun bí tó há lórúkọ Jésù. Jésù Olúwa wa. Orin kan wà tá a máa ń kọ pé sọ mí di kò ṣe mú o bàbá, sọ mí di kò ṣe mú o bàbá. Àgbàdo inú ìgò ó dàwó májú fàdírẹ, sọ mí di kò ṣe mú o bàbá. Matthew, ta ni mo ń jẹ àgbàdo? Adìẹ ni. Nígbà tá àgbàdo wá wà nógò, adìẹ ń rí àgbàdo, ṣùgbọ́n kò lè ṣe kí ni o? Kò lè mú jẹ. Oúnjẹ rẹ wà níbi tó há. Ẹ pariwo Olúwa, níbo la gbé oúnjẹ mi pamọ́ sí? Àánú gbé jáde, jẹ́ gbọ́ àdúrà rẹ̀. Níbo la gbé oúnjẹ mi pamọ́ sí? Àánú gbé jáde, àánú Olúwa gbé jáde, àánú Olúwa gbé jáde, àánú Olúwa gbé jáde, àánú Olúwa gbé jáde, àánú Olúwa gbé jáde, àánú Olúwa gbé jáde. Níbo la gbé oúnjẹ mi pamọ́ sí? Àánú Olúwa ẹ gbé jáde fún mi. Àánú Olúwa ẹ gbé jáde fún mi. Àánú Olúwa ẹ gbé jáde fún mi. Níbo la gbé oúnjẹ mi pamọ́ sí? Áńgẹ́lì ìrànlọ́wọ́, áńgẹ́lì Olúwa ẹ gbé jáde fún mi. Jésù Olúwa wa, Jésù Olúwa wa, lágbára Ọlọ́run, mo ń lọ sí Jerusalemu ní ọjọ́ keje oṣù kẹsàn-án. Ẹ jẹ́ àjọlọ bó o bá ti ìdé tọ̀hún rí, jẹ́ àjọlọ tayé. Àwọn orí ọ̀fẹ́ tó o lè ṣe fáwọn òbí rẹ rèé láti rán wọn lọ. But tó o bá máa bá mi lọ, ẹ máa mú òróró méjì lọ́wọ́. Ọ̀kan bàbá ti fẹ́ wọnú Jọ́dánì, Olúwa ni dàlẹ́ lórí. Èkejì tá a bá ti jáde nínú Jọ́dánì, Olúwa ni dàlẹ́ lórí. Omi yẹn kan náà ni Jésù fi ṣe baptism. A máa dé òkú òkè kan tí a ń pè ní Sinai bá a ṣe ń lọ yìí. Mo gbàdúà yóò dára fún ọ. Jẹ́ ká òbí rẹ̀ ọ lọ wo ẹnìkan tó o mọ̀, pásítọ̀ kan tó o mọ̀, to fe ko lo abe nikan to ti se olu riri o ran lo si Jerusalem ore re wa nbe bawo la se ma lo osu kesan kan mo roro meji lo yo dara fun phone number yi e pe tabi ke send the message emi na fe lo Jerusalem mo join mi mo group ti awon eyan wa yo dara fun o ri na lowo o ro ri re o se be Jesu oluwa wa phone number elo phone number 00 66 48 14 55 I am very low me pe ki lori ta wa o ki pe owo lojoju mo ni rara Matthew
1: baba
0: so re kan ta n pe losun yen eni t'Olorun ba fe lo yo se kini yo lo odidada wa ma pari owo lojoju mo ihin rere mo ni mo gbe lowo mi wa ni ti ati ma pari owo lojoju mo pe e fun lowo onje yen wa nbi to ha niyan sugbe ege asofolohun so ori t'Olorun fun ra re to ba de o le gbe eyo enikan dede ti o san odun mewa lori radio e to pariwo emi mimo nibo na gonje mi si anu gbe jade mami eyin le laduwa yin eyin le ni o e gba o nipa n gonje mi si anu gbe jade je n gon adu ore emi mimo nibo na gonje mi si anu gbe jade anu gbe jade anu gbe jade anu gbe jade anu gbe jade emi mimo gbe jade Jesu oluwa wa ileri o se fun anu o soro anu o soro aye re ma lere aye re ma lere be lo ma ri eh to ba di lo la mo tesiwaju adua yen na la ngba so re ta gba loni e fenumo onje ri o jade ibi tan gbe pamo si be lo ma ri o ti se be asegun be lo ma ri o Jesu oluwa wa.

bó ṣe ń dàgbà ó ní àwọn vitamin tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé nafdac bó ń tẹ̀lú afrabite jẹ́ ọjà afrabchem limited tí wọ́n ṣe panda paracetamol

0: àti agbára ti ọlọ́run tí agbára kò bá gbé ọdẹ agbára ọlọ́run wà láti tó sílẹ̀ agbára yẹn dẹ̀ wà síbẹ̀ àní bó ṣe ń ṣe lánàá bẹ́ẹ̀ ló ń ṣe lónìí bẹ́ẹ̀ ni títí ayérayé ẹgbẹ́ ẹlẹ́sà ènìyàn mẹ́wàá wọ́n jọ ń rìn papọ̀ ènìyàn mẹ́wàá wọ́n jọ ń sọ̀rẹ́ ènìyàn mẹ́wàá wọ́n jọ ń ságbé tọ́gun bá jọ ogun a máa fà á tí ọ̀rẹ́ tipátipá máa bẹ̀rẹ̀ ta ló fọ́gun jọ tá a jọ ń dúnàdúrà tá a jọ ń jíròrò lórí ogun tó ń jà yìí irú àwọn bẹ́ẹ̀ sọ fún wọn pé solution wà orú òní máa lè sà adẹ́tẹ̀mẹ́wàá wọ́n conclude pé ẹ mọ̀já sagbélé ni ẹ já lọ bá jésù oníṣẹ́ ìyanu òun wà nínú ìwé mímọ́ luke chapter 17 fúnra ẹ ká láti verse 11 to 19 bíbélì wí pé àwọn mẹ́wàá wọn bá jésù nígbà mẹ́rọ jésù jésù ní kílẹ̀ fẹ́ àwọn fẹ́ kára wọ́n mọ̀ ní jésù rẹ̀ mọ̀ lọ́bàá ara yẹn ti dá àwọn mẹ́wàá wọ́n lè gba ìtúsílẹ̀ láti bẹ̀ ni wọ́n ti lọ ilé wọn number one wọ́n kúrò nínú agbé number two wọ́n kúrò ní isolation center because téèyàn bá ti let dẹ́tẹ̀ ní ilẹ̀ ìsírẹ́lì wọ́n máa kó wọn lọ sí ibi tó pè ní isolation center ibẹ̀ ni máa kó wọn sí irú wọn ìgbé láàrin ènìyàn agbẹ́jù ni wọ́n ń gbé ogun tí èbíjẹ́ yìí ò bẹ́gbẹ́ pé àwọn ẹgbẹ́ tí wọ́n fa téèkì ẹ wọ́n ti kọjá ẹ òun òun náà kán wọ́n dá ẹ dúró wọ́n já jù sílẹ̀ ó ti wà behind can do tó bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe lásán agbára kó ló dá ẹ dúró ẹnáwó ṣáájú mo pàṣẹ ogun yẹn wọlẹ̀ yága budi gana mo pàlẹ́sẹ̀ ogun ayé rẹ̀ wọlẹ̀ ogun ọjọ́ pípẹ́ ó wọlẹ̀ òpínlẹ̀ bá mama ó pẹ́ tó ti ń gbé ọ̀rọ̀ ọmọ yẹn kiri ó ti káàkiri lórí ọ̀rọ̀ ọmọ yẹn ọ̀rọ̀ ẹ̀ ò yí ẹ but ó rí solution jésù ń pè ọ́ ó ní ìmọ̀ alẹ́ sà mọ́mì ohun tí mo jẹ́ ọ́ ó ní bottle water ìgò kan ni màá fi lé lọ́wọ́ tí màá fi lé lọ́wọ́ tá a jọ gbàdúrà tá a jọ gbàdúrà tá a jọ gbàdúrà màá wá tọ́ ẹ sọ́nà n tó fẹ́ fomi yẹn sí bẹ́ẹ̀ ni ẹn tí omi bẹ lára ẹ tó ń yọ ọmọ rẹ lẹnu ẹn tí omi bẹ lára ẹ tó ń da yẹ lámú ọlọ́run tó ṣẹ́gun fún àwọn ènìyàn tó ní testimony ó máa ṣẹ́gun fún ọ náà ó máa ṣẹ́gun fún ọ ó máa ṣẹ́gun fún ọ in the name of Jesus gbọ́ mi ẹ já farabalẹ̀ wàá farabalẹ̀ dáadáa gbọ́ ohun tó lọ ń ṣe ní ayé àwọn èèyàn wọ̀nyí tó bá ṣe tiwọn yóò ṣe tiẹ àbí kí ọlọ́run ò lè ṣe kò sí.
1: Hello, bàbá mi màtí ní àmà ti lẹ́rí o. Mo lẹ́rí o, ẹ̀rí mi náà ti dé o. Ẹmọ ìjẹun lórí afẹ́fẹ́ mi láti ìpínlẹ̀ Èkìtì. Ó ṣẹlẹ̀ pé ní 2 weeks ago náà, mo mú gbogbo ọ̀kan mọ́ ẹ̀gbẹ́ yèmí rí ní ẹ̀yìn. Mo rí pé ń dùn mí gidi tó ń ṣe. Mo ti lo òògùn sí. Kò lọ mo wá wo pé bàbá máa ṣe máa gbàdúrà sí ohun ẹ̀tọ́ òróró àtọ́ni fún ẹ̀ bí mo ṣe mú òróró nínú àtọ́ni mo gbá bu sínú omi gbígbóná pẹ̀lú omi ìrọ̀mí mo fi rẹ̀ àfi bí pé nǹkan ló fi nǹkan síbẹ̀ bí mo máa ṣe ní àlàáfíà màá nìyẹn o bàbá. Ẹ̀rí mi kejì lọ báyìí torí àpẹẹrẹ ìgbàgbọ́ rẹ èrò rẹ mo máa gbé káàkiri ní ẹlẹ́gbẹ̀ẹ́ tí mo bá ti mọ̀. Ó ṣẹlẹ̀ pé ọmọ sísá mi kan òun náà jẹ́ SS gẹ́gẹ́ bí arábìnrin tó jẹ́ SS ló ṣe give testimony mi bí mo ṣe gbọ́ mo wá mú òun náà bíbẹ̀ jẹ́ ẹ̀rí mi. Ọmọ yẹn ó sì kí lóòótọ́. Wọ́n ti gbé lọ sí ọsibítù sọ pé a lọ ó ti yọ sí tọ́ọ̀s pé ẹ̀jẹ̀ rẹ̀ tó mọ́ ìyá àti ń pè wá wọ́n ní kọ́ lọ máa wọ́ ẹ̀jẹ̀ wá wọ́n ní kọ́ lọ máa ṣe gbáwá wọ́n ní kọ́ máa ṣàwọ̀ wá ibùdó ọsibítù tí ó wà wọ́n ti tún wá sọ pé kan wá gbé lọ sí another place. Mo sa wa nbo mo sa se nbo mi en gbo ti lo wa mo to ti se. Mo kan lo si inu be ti ri mo ti donate je fun mo ye ri. Mo se wa nu wa bi ye ni. Mo odo re ya ni mi kan te gbe dan. Mo se lo story of my ti wa ti se. Mo se mu so mo kan te bo odo re ni. Mo fi so re. Mo ti mo ni. So la wa mo se la so pe mi. Ke mo ma si mo kan kan fun ti ma se da fun ma ye. Mo kan face yen nkan ni. Mo mi se owo gbagbo ninu eje Jesus.

0: ṣùgbọ́n mo dúpẹ́ mo gbé ọlọ́run dandan mo ti sọ mo ní bàbá náà ń bọ̀ ní adó tí má bàbá ti lọ sáré àti mi àti wọn àgbẹ̀gbẹ́ ń bọ̀ níbẹ̀ so bí ẹ̀rí mi nìyẹn o mo ní kí n dúpẹ́ ẹ̀ṣẹ́ o ọlọ́run olódùmarè tún lè máa wà pẹ̀lú yín o arúgbó wòlíì ní jésù kristo máa ṣe yín fún wa.
1: ìlú òwúrọ̀ kì í ṣe nǹkan tí èèyàn lè máa fi pamọ́. Mo gba miracle alert for the first time in my life. Láti gbà tí bàbá ń sọ pé èèyàn lè gba miracle alert. Mo ní testimony tí mo fẹ́ sọ nípa ẹ̀. Mo kò ń bi iṣẹ́. Bàbá mi máa kò ń bi iṣẹ́ owó tó wà lọ́wọ́ mi. Kò tẹ̀ sí lọ́wọ́ mi wà lákáǹtì mi. Ó dà pé 321 naira ló wà lákáǹtì mi. Mo sì jókòó nígbà tí mo délé mo mọ̀ pé tani mo lè pè. Tó lè send owó sí mi. Mo wá wò ó pé mo kàn wúro gbogbo títí mo kàn gbé fóònù nílẹ̀ náà ni. Kò pẹ́ o ni mo gbọ́ kẹ́kẹ́ lórí fóònù mo máa chẹ́ẹ̀kì ẹ̀ báyìí. Ta ló ni mẹ́sẹ̀jì ìbò ló ti wá? Mo wá rí aláti 43,117.80 kobo. Ta ló ni mo jẹ́ ta ló ṣẹ̀dínwó sí mi? Kò sórúkọ ńbẹ̀. Kò dẹ̀ sẹ́ni tó pè mí kò ṣẹ̀dínwó sàkáǹtì mi. Wọ́n tún sọ pé dúmọ̀. Èyí ò yé mi o, irú aláàtì wo leléyìí o, bóyá scammer ni o, bóyá kì í ṣe scammer. Wẹ́, mo ṣàfilẹ̀ láti àná yẹn di àárọ̀ yìí. Bóyá owó máa padà, owó ò padà. Bóyá èmi kọ́ o, bóyá èmi ni, ó ṣe mí kàmíkà mi. Ni mo tún wá ń wò pé bóyá ẹnìkan máa pè mí pé òun ṣẹ́ndì owó sàkáǹtì mi. Kò dẹ̀ síbi tí mo ti ń retí. Pé èèyàn kan fẹ́ send owó sí mi. Wẹ́ bí mi ṣe wò ó pé kí ni mo lè ṣe o. Mo wá pe ọmọ mi tó ń ṣiṣẹ́ ní finance house. Ló bẹ́tà kí n lọ sí báǹkì mi. Kó má jẹ́ wípé àwọn scammer. Ìgbà tí mo wá débi iṣẹ́, ẹnìkan wá advice mi pé kí n ra káàdì lórí ẹ̀. Nígbà tí lè ra káàdì lórí ẹ̀ tó bá ti lọ, kò jẹ lọ nìyẹn o. Mo ṣe ra káàdì 500 naira MTN lórí ẹ̀ nìyẹn. Wọ́n fún mi ní káàdì 500 wọ́n dẹ̀ dẹ́bìtì ẹ̀ nínú owó yẹn. Bí mo ṣe discover pé miracle alert ni o. Miracle alert wà ó gbogbo ẹyin tẹ̀ ń ṣe pé ìrò tẹ̀ ń gbọ́ tẹ̀ kì ń gbọ́ ìrò òwúrọ̀ tẹ̀ kì ń san rẹ májẹ̀mú yín. Mo advice yín kẹ́ máa san rẹ májẹ̀mú yín o. Mo máa ń san rẹ májẹ̀mú yín ọdún kò ju 1,000 naira lọ. Àná yẹn 1,000 ni mo san. Mo fi gba 44,117.80 kobo. Àkáǹtì tí mo tún gba miracle alert yìí 800 naira ló kù síbẹ̀. For the past 8 months, mi ò gba owó sórí ẹ̀. Àfọwọ́ tó bá ṣe díẹ̀ lórí open ni mo máa ń gbowó sí. Kò dẹ̀ sẹ́ni tí mo send àkáǹtì yẹn sí tó jẹ́ ti Polaris. Mo kàn wá rówó yẹn bẹ̀. Ó yà mí lẹ́nu. Wọ́n ti máa ń sọ̀rọ̀ lórí miracle alert. Ó yà mí lẹ́nu lélẹ́yìí o. Mo gbàdúrà náà kí n tún gba millions o lórí àkáǹtì yìí. Èmi ni ọmọ yín tẹ mọ̀ dáadáa. Èmi ni ọmọ yín tẹ mọ̀ dáadáa. Kí wọ́n máa ń pè ní bàbá Lálù. Èmi ni o. Bàbá mi ṣe bí ọba. Èmi yàgò o. Wọ́n máa ṣe yín lárígbó wòlíì. Ẹ̀mí ṣe láṣẹ tí o. Gbogbo nǹkan tó bá dáwọ́ lórí ọ̀hún máa yọrí sí rere o. I'm expecting mo o. Ẹyin lẹni ká na fáwọn wá fóònù wá sókè lára àná. Kí n tó jáde ilé mo na fóònù sókè gbogbo àdúrà tá a gbà ní ìrò òwúrọ̀. Gbogbo ẹ̀ náà mo gbà. Mo dẹ̀ sọ̀rọ̀ ẹ má jẹ̀bùn mi. Mo dẹ̀ jẹ lọ o. Ṣèrànṣẹ́ yín ò ní jù bàjẹ́ o. Ó níbi tó jí fún mi o.
2: Èmi náà ti lẹ́rìí o, mo ti lẹ́rìí Ọlọ́run ṣe bí ọba. Orúkọ mi ni Amina láti Ìlọrin branch. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó ní ororo pupa resuresu to ni kan ya fi si mi omi ka fi se eyin mo se o ojo kini ti mo tan yin mo fi se mo je ojo keji mo la agbaya na ala o mo ba bi kini kan bi igba teyan ba bi omo lo se jade ni mo se bi loju ala yin o to bi kodo tun ni mo te wa n fi gigbe pe a ma gbele ede se bi oba kin to wa taji ti mo ri pe ala ni mo nla gba ti ma ji bayi gbogbo ara mi to ma wuwo to ma se o wa fuye ara mi wa fuye alaafia de ara mi te pe tele tele kini kan rin wa soke ni bi ara mi to ba ti ni wa soke bayi gba ma mi le soro mo mi le se mo la lafia lati gba yen bo tun di ojo keta ti mo tun se tele keta ti mo tun fi se eyin ti mo tun fi we ti mo je eyin e na mo ba tun lala era ni gbogbo ara mi bi gba te ra yen ba je aso to gbogbo ara mi mo ba fowo gbon baba pa ni ki mo fowo gbon mo ba fowo gbon o ba gbon kale mo dupe lowo olorun se bi oba o mo yin mo gbe ga o emi na ti ri yanu mo ri yanu ororo pupa resuresu o se yanu ninu aye mi o mo dupe o baba se bi oba e se o agbaru agbawo li le da oju oni ti yen ni fomo sise iranse e se o emi na ti le ri o
3: o ne

0: 105.5, The Splash.
1: Mo ti bere. Mo le ṣe aláìmọ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
4: Ìtẹ̀méjì omi òróǹbó lẹ́mọ̀nì síbi ìdúkọ àti iyọ̀.
5: Kí ló ń kó pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
4: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
5: Gbàgbé àpòpọ̀ yìí, Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ̀nì tí ó ń fún eyín rẹ jinlẹ̀. Obsidian Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: Maggi native jollof rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ààrẹ kan kò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi star tá a ṣe látara ẹ̀wà soya, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
2: Flash FM 105.5.

0: ati gegun eto o ya jalo engineer ati kawo wa lo
1: o se ma soro si microphone ti o ni ma ba bi ti mo
0: owo tin lo ni owo tin no ari asi ni
1: ah ki gegun laye edaje olohun oba ni oje asowo ku
0: o ne
1: Ba se bi ko ma dajo won lowo ki aro ni kiri o fenu ko ni bi to tin ro ni kiri ko jo te ke ki mo ta o do fo eraye nta ba gbin ni o hu
0: yes
1: ero eda bi ka ma le ni lari bi ka se titi ko ma labo kokon ni
0: o ti esu mi fun
1: bi ka sise titi ko ma lu jara won bi ka tara ka titi kama hele lata ama olohun oba ojoru won ewure nwa lapata bi ikoku iwo ta nwa aparo bi ka edala ori eye ni osin leyin eye loju ase bibi kama kawo lerin ni alaika bi ka fosan le kaku olohun lo nsolu daide awo nu la sa wo gbin tola ni won ni muni ko le mu olohun oba
0: o se wo ko sele ri
1: eje ka se regi ka gboju wa si waju oluwa koni si jamba koni si wahala koni si agbede koni si gbigbe ni janto binu gbo olohun ba oni gba fun won alaafia sokale latoke wa kinu gbogbo wa o si tun dun o ara ojo ti gbale dedede o apororo bi eni osun
0: omo eni osun ni eji
1: ti ajanero alagbede ede mi domido na ni rere shitu mi ati tola ni aladelaja mi
0: erika mo gbe buru yo si ki lo ta wa korin yen mo engineer ati ka owo wa lo ni
1: ohun ton ba ti gbe wa ni oh mo pe yi se ta nse yi ka ko ta wa da kuro inspiration ni
0: yes ke
1: yo ba ni ki ni won pe ni inspiration imi si olorun la toke wa ni
0: beni
1: seri nigba mi o ma nlagbara o ma ndoju ohun to ti rori ara re le lori lo tolorun ba ni eyan omo mi mo n wo yin oda na ijua ni studio splash 105.5
0: ele le
1: baba adide o ese o
0: adupe kabiyesi
1: gbosa daddy
0: gbosa adupe lo gbogbo eyin loga wa na eh ni jabo la se ledumare aki gbogbo eyin na ni bi te wa okowo le nse karakata ni ise owo ni adupe lowo olohun ise ni se nje eda to ba ntiju ise ni e ba wa salaye fun pohan re le mo die tori pe ojo to lori oba dide lenu ise ohun afemo won mo gbe toru eni be lo fe lomi ise ni se nje mo tiju ise re oba ja gbale oja owo eko lo nta ole lo nta ta mo si moimoi elepo abi olororo eyo wu ko mo ta ise ni se nje eja didin ise ni se nje e wa nle fo pamọ ntiyin gege owo yin yen jobolobolo nko opolopo owo ise ohun ni se nje be yin na re e n gbe fọlọrun e n gbe fọba ni ise ni se nje o ise ohun yo wa di ase la fun wa owo wa yo di ase je a ri ba ti se a ro na gbegba aki kabo si koni si afin akoko nu radio akoko ni to sengere sinu afin falele ninu ibadan lati kiyin pe ku ojumo se fun tedoroyin na lagbede onje owuro yin ni eja pade ni asaye lo jara ojo po facebook e lo se awari e ni tona splash fm 105.5 ibadan e like e love e share comment yin e je kiyin ki o ma gbera e ba pin mewa e eni kokan ni tola ni aladelaja loruko temi ye royin ni awokosere omo tonso ton gburaye apere ire omolu abi wan ori yin o
1: wa ni be
0: ni so ni be e
1: ninu we royin the nation fun ti ojo oni ti se ojo 14 osu kejo 2026 lebi ti fe bere ti fun tedo iroyin fun ti ojo oni lati splash 105.5 fm ile funfun balawo felele ni ibadan akole akoko na lo lo bayi pe awon ebo ifoko lorisirisi to je ti orilede nigeria yo tu bere si ma sise pada ki wa se yan nikan koda owo yo ma wole ere yo ma tele ààrẹ orílẹ̀-èdè yìí ló fògún ọ̀rọ̀ náà gbárí fáwọn oníròyìn. Ẹ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ó wà nínú ìwé ìròyìn The Nation fún ti òní Jimo. Kí má gbàgbé o, ẹ̀báríkà Jimo níbi tẹ́ ẹ bá wà.
0: Àkìyín púpọ̀ jù. Wàyí ó dáa, jẹ́ kẹ́mi ó gbé yín lọ sórí ọ̀rọ̀ kan, eléyìí tó ń jẹ́ ká gbọ́ o. Pé ẹ̀rí àjọ tó ń ṣe kò kárú ètò ìdìbò wa ní orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí àjọ INEC. Wọ́n ní Ọlọ́run ọba ń gbọ́, ètò ìdìbò sípò gómìnà tí ó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun àkọ́kọ́ yóò gùn lé ìlànà àkóyawọ́, lẹ́yìn èyí ńkọ́ yóò lọ ní ìrọwọ́ àti ìrọsẹ̀. Wọ́n ní àwọn aráàlú pọ̀ tí wọ́n bọ́ ta bọ̀m̀bọ̀ láti dìbò wọn. Wọ́n mọ̀mọ́ tó bíi mílíọ̀nù ẹ̀yìn ohun mẹ́ta ó lé lógún náà tó fokọ́lẹ̀. Pé ẹjọ́ nítorí Ọlọ́run ó wè mí náà, mo fẹ́ ṣeré bẹ́ẹ̀, ẹ fokọ̀ mílẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ mọ̀ pé àwọn mílíọ̀nù mélòó òun náà ni wọ́n gba káàdì ìdìbò alálòpẹ́ wọn, léyìí tó túmọ̀ sí pé àwọn yìí ni ó ní àǹfààní láti dìbò nínú ètò ìdìbò sípò gómìnà tí ó wáyé ní ọjọ́ Sátidé nípínlẹ̀ Ọ̀ṣun. Ìwé ìròyìn The Nation ló jẹ́ ká rí gbọ́, a ó gbọ́ yẹ́bẹ́ sí ẹ̀tí gbọ́ yín o.
1: Ìbò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun ó ti ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n, ó ti ń wọlé bọ̀, kásà àti ẹ̀là mọ́lẹ̀ wa ń kéke bí ojú ọmọdé. Pé lọ́la òde yìí ni ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun yóò wáyé o. Ẹgbẹ́ òṣèlú alábùradà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, People's Democratic Party PDP, ó ti wá sọ sígboro ayé o wípé àwọn ń ṣe àtìlẹyìn fún Adeleke. Ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti wá pa á láṣẹ wípé kí àwọn ọmọ ẹgbẹ́ òun ó dìbò fún Adeleke. Ṣé ẹ sì mọ̀ pé inú bo gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Tọ́lá, ó ní ẹgbẹ́ òṣèlú míì kì í ṣe ti PDP ni Adeleke wa o, Accord Party. Àwa gan mọ bó ṣe ń lọ, bó o láṣẹ wà rédíò tà ni mọ bó ṣe ń lọ, mo rò nǹkan tí mi ń try láti sọ ń bẹ̀yìn.
0: Wọ́n gẹ̀ tẹ̀. Ó dáa, jẹ́ ká wá lọ sórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àkàwé ògbóǹtarìgì olóṣèlú Rẹ̀mí Òsénì. Wọ́n ní bàbá ní ká wọlé kalẹ̀ ká wá sọ gangan. Ẹ jẹ́ mọ̀ wípé Rẹ̀mí Òsénì wọ́n ló jẹ́ ẹni àkọ́kọ́ olóṣèlú tó dáńtọ́ ni, olóṣèlú tẹ́lẹ́dùn àfirán látọ̀run wá o. Ẹjẹ́ ń bo ọ̀rọ̀ dé dúró. Wọ́n ní nítorí náà bọ́mọ ẹni bá dáa ẹ̀jẹ̀ awípọ̀ dáa. Ẹ jẹ́ mọ̀ wípé bá a bá wá kiri mọ́lẹ̀ tá a lùlù àtìlẹyìn fúrúfẹ́ ẹni bẹ́ẹ̀, ẹni tó mọ rírì aráàlú, ẹni tó mọ ìtọ́jú aráàlú, wọ́n lè yọ ọmọ burú bẹ́ẹ̀ ni kò sì bàjẹ́. Wọ́n wá tẹ̀wájú pé ẹ wò ó, ìlànà ìpolongo ìfẹsẹ̀múlẹ̀ àtìlẹyìn àwọn ikọ̀ eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ tó dúró tán yányán nítorí tirẹ̀ mí ò ṣe ni o. Wọ́n ní yọ tẹ̀wájú àtòjúlé dojúlé látòjúlé dojúlé ò, kí ni ó wàá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn? A gbọ́dọ̀ mọ́ gbọ́ ni ti fún tẹ̀dọ̀ròyìn ẹ gbọ́ làárọ̀ òní.
1: Ó yẹ ká kan sára ká sì dúpẹ́ lọ́wọ́ eyín tó jẹ gúgúrú abọ́kan tó bá rí òkúta yangi ọwọ́ kan náà. O lè fẹ́ gbìyànjú ní ṣùgbọ́n tó o bá jẹ́ ọmọdé àbí ọ̀dọ́ kó yá tètè sásẹ́yìn kó má wọ gbogbo eyín rẹ o. Ohun tá a fẹ́ mú jáde ń bẹ̀ yẹn ó ti yé gbogbo wa. Ohun tá a rí gbọ́ nínú ìwé ìròyìn The Punch fún ti òní ọjọ́ Friday tí ṣọjọ́ Jimo, iná ni wípé wọ́n ní àwọn ọmọ ológun orí ilẹ̀ wọ́n ti gbé ìgbésẹ̀ tó lágbára láti kojú oro sí àwọn agbésùmọ̀mí tí wọ́n ń bẹ ní apá ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí Northwest. A jẹ́ pé ó yẹ ká máa kí àwọn ọmọ ológun nílẹ̀ Nàìjíríà nítorí pé tọ̀sán tòru tòru gànjọ́ iná ni wọ́n sá ń ṣe iṣẹ́ láti rí wípé ààbò fẹsẹ̀ múlẹ̀ ní gbogbo orígun orígun àti ẹlẹ́kùnjẹkùn ti ń bẹ ní Nàìjíríà. Ṣùgbọ́n eléyìí tá à ń sọ yìí wọ́n tutọ́ sókè wọ́n fojú gbà á wípé ní apá ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí Northwest kò ní sí àwọn agbésùmọ̀mí ajínigbé adá wàhálà sílẹ̀ mọ́ o.
0: Àmì àṣẹ o. Ọ̀dà ìpínlẹ̀ Ọ̀ṣun náà lèmi ó gbé yín padà sí. Wọ́n ní àwọn èròjà gbogbo èyí tí wọ́n nílò láti jẹ́ kí ohun gbogbo kó lọ ní ṣẹpẹ́ fẹ́tọ́ ìdìbò sípò gómìnà èyí tí ó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun ní Sátidé Àbámẹ́ta tó ń kanlẹ̀kùn Ọ̀làwọ́de náà ni ó dé tán. Wọ́n ní gbogbo àwọn ohun èlò ń pátá ó ṣe bẹ́ẹ̀ ó ti wà ní àrọ́wọ́tó. ajo nu awon na soro won ni erin tan pe ni ijogbon ni kadagbororu ni ka ma gbianjo arabu atabo won ni gbogbo rufe eleyi o ki won idaju pe ko rese wale ko ti eraye farahan be tin wo ke okere omo sugbo sa won ni saju eto edibo ni pele osun eje mo pe papapa kaluku n tun leto kan ya ku nu egbe oselu ti won ti omo odisalu enu egbe oselu mi be awon mi leleyi won ni won pe ra won lejo lo siwaju ile ejo ni o awon mi leleyi awon egbe oselu ti accord won ni awon na n ba ti won yi apc wa nbe adc wa nbe nibo wa ni oro yen de duro iwe iroyin daily post lo ji arigbo a o gbo yebe o se ti gbo yin laaro oni o
1: eje asun gbogbo pelu ilana ofin ki lo le to beyen na lori ibo ta fe di ko a di pe a ma para wa iru eleyi ko ba ilana ti oselu agbaye mu ohun ta gbo ninu iwe iroyin the punch fun ti ojo oni na ni wi pe awon eyan to ti jalaisi lapapandodo won tun ti po si o lori ti oro idibo ipinle osun ti o nwole bo yi ipe ka jo ntori olohun eje ka wa ni owo mo ara ese mo ara ka ranti ife tin be laarin wa tori wo didi ngbo na la ni kuro ni be ni gba ti a ba lo asiko ti wa tan ejo e ma je ki emi o sofo mo o ye ka se la kaye nigba ti eje ba nda sile ninu oselu tawon kan ti wa nduro suru sinu gbo kan tun ma pe ni eleni ko mogbon lowo awon alakowe awon odo aye ode oni wa ni ko make sense olorun
0: ko make sense Oda je kemi oda yin pada se oju we iketa ikerin ikarun iwe iroyin the nation wa leyin ta re ti paro wa pe dakun e je ka lafia ko joba o e gba lafia laye are ni se ri ta lafia to ba joba to awon ilana idagba sokere e ti o mu ki ipile osun o ko duro sokete nte tabile oyin lola na bo tanti e o na soro nipa adeleke adeleke fura lara re won ni atpress ni fi esun kan pe eh alaye awon le wo gboro aye be ni ju awon oro kanrin kanrin le ki lo wa ni se pelu iwe ti won o fi dibo gan na eyun oju iwe ikeji on lo wa sugba awon egbe kan na ni an ke gbajare bayi pe edakun gbogbo alajo lajo o ton pin wo wa baje lawujo wa e sise eyin o on ta n pe ni awon iwa buruku afe tabo afe rabo e ri pe pin wo re yanyan lasiko eto idibo gbogbo ti ba won ye ni sibo soro ile nigeria e ri bayi bi Ojo we keta on lati mo wa fun yin fun ti owuro oni
1: se ke njo kan mo ko to ri pe a ma lo si eka ipolowo ja o se Desmond to the G Adegboyega ise tuni o tun latan bogi
0: o duro korikori
1: olohun ko saanu wa
0: ami ache
1: e fo ti to gbe orilede yiga otito doja okuta owo lowo la reke Eke nnamo eke re lekun oniro nseju meji o si nfi ya jomo egbe keta omo Nigeria egbe keta e fo ti to bori eke ka le layo lorile ede mo sare lo si ibikan ni apa ipinle Kwara nibi ti akowe alase agba nigba kan ri fun ajo to nseto idanwo wole eko giga University Jambo ibe na lo ti n ro awon eyan papa julo awon to di ile eko giga fasiti lelekun jekun kaakiri orilede wa Nigeria mu wipe ki won ti gbe igbese nitori irekoja idojuko ilakoja ipenija eyi to jemo igbe aye amulodun ati ti eto ọrọ aje ta n pe ni socio economic challenges.
0: Ọdọ atẹ́ntẹ́ ẹ̀ jẹ́ ká fi lé arẹ́lẹ̀ ti jẹ́ ká rí gbọ́ pé gbogbo ẹbọ ìfọpo pátá tó jẹ́ ti ìjọba àpapọ̀ lẹ̀ yìí láìpẹ́ àti láìní jìnnà yóò bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní pawó rẹ̀ gún sínú kòtò ìjọba àpapọ̀ ilé wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àkórí àti akẹgbẹ́ rẹ̀ ló pọ̀ rẹ́gẹ́dẹ́ pẹ̀lú ìbámu àkọsílẹ̀ àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde fún ti òní. Wàyí àwọn ayé panu ṣẹ́kẹ́ a lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà ìkànnì ọmọlúàbí àgbàwó wà ń bẹ̀ olú ayé ti wà nìyẹn ó dà ń ṣe nọ́ọ̀mà ọgbọ́gba ni ọgbọ́gba.
2: Mommy in the kitchen cooking rice
3: with mama dog.
2: Chicken in the pan looking nice
3: with mama dog.
4: Keep your voices down.
2: smells yummy. Everywhere is smelling so, so nice.
3: It's Mama Dog!
4: Our neighbors will soon come and start knocking.
5: Good food starts with good oil. Mamado Oil brings out the delicious flavor your family loves. Mamado Oil is available in stores near you. Use Mamado Oil today.

0: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ojú òpó app tuntun lórílẹ̀-èdè Nàìjíríà tó so àwọn awakọ̀ àti àwọn èrò papọ̀ ní tìbútò rọ̀ ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀. TrueTube ó jẹ́ ojú òpó tó ní èrè àjẹmọ́nú ó kéré tán ìdá mẹ́jọ nínú ọgọ́rùn-ún. O lè pè fún ìrìnà tó sì tún sanwó tààrà fáwọn awakọ̀ láti pàṣẹ app yìí. O lè gbé ní chátà tàbí kó búùkù rẹ̀ sílẹ̀. Ó wà lédè Gẹ̀ẹ́sì àti Àdàmọ̀dèdè òyìnbó. Àǹfààní sì wà fáwọn obìnrin láti bẹ̀rẹ̀ fún awakọ̀ tó bá jẹ́ obìnrin. Èrèjà àti àjẹmọ́nú kọ́tà kọ̀ọ̀kan wà. Ètò àtìlẹyìn fáwọn aláboyún tó jẹ́ awakọ̀ wa. 500 awakọ̀ àkọ́kọ́ lọ́kùnrin àti lóbìnrin tó bá rin ìrìnàjò ní ìgbà 25 yóò gba ẹ̀bùn bàbá káàbọ̀ ọmọkùnlé ti street trip. Awakọ̀ tó bá parí ìrìnàjò nígbà 30 láàrin ọ̀sẹ̀ kan yóò gba àjẹmọ́nú 1000 náírà lójú ẹsẹ̀. 500 awakọ̀ lọ́kùnrin àti lóbìnrin àkọ́kọ́ tó bá parí ìrìnàjò nígbà 30 yóò gba àwọn ẹ̀bùn tó jẹ́ ti street trip. Èyí nìkan kọ́ àǹfààní ìdá 5 nínú ọgọ́rùn wà fáwọn awakọ̀ tó bá ṣiṣẹ́ láàrin aago 9 alẹ́ sí 4 ìdájí. Àwọn àjẹmọ́nú yìí àti àwọn míì dúró bá nǹkan ẹni lójú ẹsẹ̀. Lọ sójú òpó Google Play Store tàbí Apple Store láti download app Street Trip lónìí tàbí kí o kàn sójú òpó ayélujára yìí www.streettrip.com.
4: Ẹ kú ilé o. Ebi ń pa ká sí nǹkan sí mi la.
5: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o.
4: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yẹrukú lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá ṣe lè ṣe sà.
5: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
6: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
4: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
5: Ìyá tó yáyì tó sì mọ̀tọ́jú ọmọ ni.
6: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
7: Bẹ́ẹ̀ ni aṣíwájú ni wá atigòkè àgbà atigòkè akíyẹ̀yẹ tí ẹ̀ ń tẹ̀lé wa níbi yòówù tẹ̀lé wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ṣe ráwọn kan wà bíjó ní máa ṣọ lọ́mọge bíjà ní máa ṣo ní fìrákò. Wọ́n ní alátìkè kan kì í gbélé bẹ́ẹ̀ bá fẹ́ rí wọn. Ó yẹ kẹ́ ẹ ti dójú wọn mọ̀. Ẹ rí i pé ojú ẹnìkan pupa ju ẹnìkan lọ.
8: Wọ́n á wò báyìí. Mi ń bọ̀.
7: So, nínú ìwé ìròyìn The Nation ìròyìn ti jáde sí bọmbọ àṣàlàṣà ọ̀rẹ́ mi kan. N tó sì wà ń bẹ̀ iná ni wípé wọ́n ní gbogbo àwọn ẹbu ìfọpo ti ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà ni ìjọba ṣetán láti ṣe àṣepé iṣẹ́ lọ́nà tí yóò fi máa pèsè epo rọ̀bì tí yóò tó lò dáadáa kí wọ́n á ṣèyẹn nìkan tí yóò tún jẹ́ àwọn ẹbu ìfọpo tí kò ní máa jẹ́ dákúdájí tíṣẹ́ ò fi máa lọ síbẹ̀ tí ó máa lọ níbẹ̀ dáadáa tí ó sì tún máa mú èrè wọlé. Gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ààrẹ wa lórílẹ̀-èdè Nàìjíríà ṣe fi ogun ọ̀rọ̀ yìí gbárí lánàá ti ṣe ọjọ́bọ̀ níbẹ̀ ni ààrẹ ti sọ yanya wípé òun àti ẹmẹ̀wà òun ti gùn lé àtúnṣe lọ́nà tí àwọn ẹbu ìfọpo gbogbo tá a ní lórílẹ̀-èdè Nàìjíríà yóò fi ní ìdàgbàsókè tí owó gọbọi yóò sì máa wọlé sí àpò ìjọba bákan náà. Wọ́n ní eléyìí nìkan kọ́ àwọn ò tún rí i dájú pé gbogbo àwọn èròjà ìgbàlódé tó yẹ kí iṣẹ́ ìpèsè epo rọ̀bì ó máa yá dáadáa ní ìjọba Nàìjíríà ti ń wá gbogbo ọgbọ́n láti rí wípé ó pèsè ní gbogbo àwọn ibùdó ìfọpo wọ̀nyí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tún fi ogun ọ̀rọ̀ yìí gbárí ní ilé ìjọba ní Abuja nígbà tí ó gba àlejò àwọn kan tó jẹ́ wípé àwọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sí ipò ẹgbẹ́ tí yóò máa ṣe kòǹkárí ọ̀rọ̀ ìpèsè epo tí wọ́n ń pè ní NOPENG àti àwọn òṣìṣẹ́ tí ń bẹ lábẹ́ rẹ̀. Inú èyí tá a ti rí aláṣẹ àgbà Sulaiman Saliman Oladiti o wa nu awon ti o je asoju iko emewa ta so yi pre are tinubu o wa so wan keke wi pe en to je baba sale egbe nu pengi yi pe ohun na o tun wa nbe ti won si fowo so opo pelu ijoba bola me tinubu wi pe opolopo ti o ba gbo nipa ti ayipada rere to ti de ba ebu ifopo gbogbo ti nbe lorilede Nigeria won ma lero pe boya won ti dagbere fun ebu ifopo refinery gbogbo ta ni ni won ni ko ri be o pe eje ka fara bale fun are Bola Ahmed Tinubu e ma ri ohun mere mere ohun tututu ti o ma mu wole lawon ebu ifopo ta wo yi nitori na tola ni ti nseju si mi pe ohun lo kan
9: Oda yin ti wa ni atayirujara ni agbaye adupe pupo ju lowo yin ori yin o wa nbe ma foje Peter Johnson de nobo ogun seyi ton be ni aron ni yaya Beatrice Mba Fomilayo Akinweko mi alaje ajun adekunle eko ojo meje ojo meta gbogbo yin lolufe wa pata ona ni a se be ti alun logo enu e se be ke duro si oju opo ohun be ni ka jo se be kama tesewaju lati le gbadun ara wa e ba wa pin mewa mewa eni kokan ni e fi ife won nitori pe inu ife gan na oni alaafia wa wa yoda e je kemi o gbe wa lo soju iwe akoko fun akosile iwe iroyin to gbaju gbaja the nation le to nje ka re gbo bi pe ogoro awon eyan rere ipinle osun e toto milionu meta oto won ni ajamo pe kaluku won ona ni a se be to si je pe won foko le sugbon leyin foruko sile won ni awon eyan to pada wa lati wo pe edakun awa na ti ta fe gba card debo alalope wa ngba ka ni eni eje eta erin eyan je million kan ati edegberun e eyan 1.9 million won ni se ri bi abanika wo wa awon ohun ka ti a pe kelu yiun awon na ni a pada lo lati sewo gba card debo alalope won sugbon sa a million meji o le ni odurun e to je pe tele tele ri o na ni a ti koko lo ti e lo foko lehun won ni se mo pe eni to ba se be to pada wa to tawo gba card debo alalope re o na ni akosile lo nfi ye pe awon ye won setan lati debo gege bi eniyan rere ni pele osun won ni yato fun eleyi o awon ebudo edibo kereje kereje kereje eti ase akosile re won ni o to bi egberun meta o ati otale meta le ni edegberin that is 3763 pulling unit won ni oto sibe un bi abanika wo wa award ekun boyin melo lo je ni toketile ipele osun won ni yun o to bi ojidin mejo o le ni odurun iyan 332 words oda ijoba ibile melo ona ni o wa je baye won ni aka ijoba ibile won ni eni eji eta erin o pe ogbon gerege won ni oya bi abanika wo wa o egbe oselu melo ona ni o mo dije oya oludije sipo gomina melo ona ni wo mo dora wo ni ojo saturday abameta ye won ni aka won eni eji eta erin aran won je marun odun ni ogun onka 15 ada eje ka wa sada lo so re tabili ajo to nse ko career to edibo wa ni orilede Nigeria nigba ta won soro won ni ohun elo patapata e ti won nilo lati mo ke eto edibo sipo gomina e to se be to wole de to wera yi ne pele osun won ni gbogbo elo ti won o lohun o ti wa ni arowoto gbogbo bo se ye ki won o to bo se ye ki won o pin won ni ajo elese edibo orilede Nigeria o ti gbina ya ise agbara re o nigba to wa tese owo iwaju wi pe looto ohun pada fi di e mule oludije sipo gomina 15 o tun wa si pe egbe oselu 15 ana ni won ni anfani lati ma kopa o enu ese idibo sipo ti gomina ti o waye ni ipele osun iyen ni ola ode yi joda eto idibo abo nko won ni ewo e fokan bale ko si giri kankan awon osise leka eto abole wa won duro toyanyan lati ro daje pe eto edibo ohun waye ni irowo ati irose eyin na le topase lo si oju iwe 25 ati kokodini ogun pelu iwe iroyin the nation
7: to iwe iroyin daily post ni opon sunko nibi ti iroyin kan ti je jade lori eto wa ti fun te do iroyin ti aro ni egbe oselu alaburanda lorilede Nigeria ta mo si PDP ina la gbo pe won ti fowo si eni ti o fe dije dupo gomina ni ipinle osun èyí ni Adémọlá Adeleke fún ìbò gómìnà tó máa wáyé lọ́la òde yìí pẹ̀lú ogun Ọlọ́run. Ìyẹn nìkan kọ́ wọ́n lélẹ̀ ìjẹyọ lẹ́yìn tí ilé ẹjọ́ gíga kò tẹ́mi lọ́rùn tó ti fọwọ́ sí wípé Adébáyọ̀ Olúgbẹ̀ngà Adédàmọ́lá ni wọ́n fọwọ́ sí gẹ́gẹ́ bí aṣojú olùdíje fún ẹgbẹ́ òṣèlú tá a wí yìí fúnpò gómìnà. Bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ náà tún jẹ́ ká mọ̀ bákan náà nírò ìkan èyí tí ẹni tó jẹ́ aṣojú ìgbìmọ̀ amúṣayá ẹgbẹ́ ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Emeno Bank tí ó fọwọ́ sí gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe. Wọ́n ní ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tá a mọ̀ sí Court of Appeal tó ń jókòó nílùú Àbújá tí wọ́n pa láṣẹ ní ìsìn wípé àjọ elétò ìdìbò tá a mọ̀ sí INEC wọ́n ti wá gbé àmì ẹgbẹ́ òṣèlú wọn jáde o. Kódà nínú ìwé táwọn èèyàn tó bá tó bòódì ó fi tẹ̀ káàbò àmì ẹgbẹ́ òṣèlú náà yóò wáyé níbẹ̀. Ìyẹn lọ́la òde yìí tí ṣe ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 tá a wà yìí tí wọ́n dìbò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́la ni lọ́la lọ́la ti ṣe Sátidé ni. Ẹgbẹ́ náà wá tún sọ bákan náà wípé wọ́n tún fọwọ́ sí àṣẹ ilé ẹjọ́ tí wọ́n gbé jáde wípé kí wọ́n ṣe ìdìbò abẹ́nú ní pápápá kó tó di pé ọjọ́ ìbò yóò wọlé o. Ẹgbẹ́ òṣèlú PDP tún wá sọ bákan náà wípé lórí gbogbo àwọn nǹkan tí ò fẹsẹ̀ múlẹ̀ lórí ìlànà pé a ṣe má ṣe gbogbo ẹ̀ ni àwọn ti ń ṣiṣẹ́ lọ́wọ́lé lórí báyìí àti pé ọ̀la náà ni kò ní kọjá ọ̀la ni. Ìmọ̀ràn tá wá ní fún gbogbo ẹ̀yin èèyàn wa lọ́kùnrin lóbìnrin tó tó ìbòdì ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wípé ẹ má jẹ́ ká tàjẹ́ wa sílẹ̀ nítorí pé a fẹ́ dìbò gómìnà kò mọ́gbọ́n lọ́wọ́ rárá ìjọ nítorí Ọlọ́run káwọn kan dúró ṣúrú sínú igbó kán máa pààyàn káwá torí pé a fẹ́ gba ipò òṣèlú ní gbogbo ọ̀nà ká máa pọ̀fọ̀ ká fìbọn sápò rádaràda tí ò ráṣọ ní gbági rádaràda tí ò ra bàtà lálẹ́ ṣe lọ́yẹ́ ẹgbẹ̀rin dọ̀bálẹ̀ ọ̀sán gbèsè òṣó
9: máa
7: lo
9: ó
7: yẹ kéèyàn ní ọdún nílàkàyè náà a ṣe ní láti máa para wa Ọlọ́run dá wa láti lè jẹ́ kí ogun ayé wa kó fọ̀hún ni.
9: Mo ti kọ́ sí ẹ̀yẹ́ kó yẹ yí apẹ́ ẹ tí ẹ fẹ́ pa ìgbà náà.
7: Ẹjọ́ nítorí Ọlọ́run
9: àbẹ̀ yìí arábìnrin ẹ aráalé ẹ ẹbí ẹ ará ẹni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan náà gbogbo wa so ẹ̀gbọ́n àbúrò gbogbo wa ní síra wa.
7: Kí ni ìbọn ń wá nínú àpò olóṣèlú?
9: Ó yà mí lẹ́nu ó jọ mí lójú.
7: Ẹ dákun torí ọ ẹ má ba orúkọ rere Nàìjíríà yìí jẹ.
9: Àwọn òṣèlú ètò ààbò ní kí wọ́n ṣiṣẹ́ kókó dinlẹ̀ gidi ni.
7: Olóṣèlú tí a bá ti bá kẹ́nìlára ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ kẹ́nìlára ẹ̀
9: ìbọ̀wọ̀ yìí lẹ́fẹ́ ṣe gègé tẹ́ ìdìbò ni àbí kí n
7: ṣe lọ́wọ́ ìtẹ̀tẹ̀. Èmi ọmọ ọjọ́ tí ìbọn di báírò.
9: Ó sùn mí àfi sòórù. Ó dà ẹ̀jẹ̀ àlọ́ sọ́dọ̀ Desmo.

0: Because LG cares beyond products, eligible customers can access free malaria insurance upon purchase of an air conditioner from Fuani Showroom or any authorized dealer store nationwide.
1: Babe, why are you frowning for me now?
2: Woman, make noodles for me.
1: Hey, this woman. Okay, how do you want it?
2: I want it as they hot. Let it burst my brain.
1: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
3: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
4: Penny.
5: Eka bo pada o ti futse do iroyin awa lokan
4: be
5: ni elomi loju kokoro ri olo e je account awa iwa ka oje tola ni o ti gba pe iwa lo ka meji le ra ni
4: jele
5: eh eh o da wa da bi onje abi
4: ni zo be jo
5: Àwọn ìgbìmọ̀ aṣíwájú ẹgbẹ́ òṣèlú Accord Party ni wọ́n ti tutọ́ sókè fojúgbà wọ́n tún wá bẹnu àtẹ́ lu ẹnìkan tó ṣe wípé ó ti gbé gbáàbò fún ipò ààrẹ lọ́dún 2023 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Chris Imumolin tó jẹ́ ti ọmọ ẹgbẹ́ òṣèlú alájùmọ̀ṣe onítẹ̀síwájú lọ́tẹ̀ yìí ó wá ń rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àkọ́dù pé kí wọ́n dìbò fún ẹgbẹ́ òṣèlú alájùmọ̀ṣe onítẹ̀síwájú APC pàápàá jùlọ gómìnà Bọ́lá Oyèbámíjí tó fẹ́ di gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ìbò ti Ọlá. Ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú Accord Party wá ṣe àkíyèsí wípé ṣé Imumolin mọ nǹkan tó ń sọ nítorí pé òun gan-an fúnra rẹ̀ kò lẹ́nu ńbẹ̀ kò sí ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ tó bá fẹ́ sọ pàápàá jùlọ ta bá ń sọ̀rọ̀ lágbo òṣèlú wọn nítorí náà kí àwọn èèyàn kó má tẹ̀lé ọ̀rọ̀ tí ò tọ́rọ̀ tó ń sọ nígboro ayé káàkiri. Ẹgbẹ́ náà wá ṣe àpèjúwe olórí ẹ̀ka kan nínú ẹgbẹ́ rẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá tó ṣe pé ohun tí ó jẹ nìkan ló ń wá káàkiri nínú òṣèlú ní àkótán wọn wá ní ohun tó burú jáì inú ọ̀rọ̀ rẹ̀ ni wípé kí ni tiẹ̀ láti máa sọ pé kí àwọn tí ó jẹ́ alátìlẹyìn rẹ̀ kó lọ rèé dìbò fún ẹni tó ń gbé gbáàbò fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú alájùmọ̀ṣe onítẹ̀síwájú All Progressive Congress wọn ni kò yẹ kó rí bẹ́ẹ̀. Ní ìkádìí ìròyìn yìí wọ́n wá rọ gbogbo àwọn tí ọ̀rọ̀ kan wípé kí kálukú ṣọ́ra pẹ̀lú gbólóhùn tí ó máa ti ẹnu ara rẹ̀ jáde. Tọ́lání ṣe máa kà ń ṣo ni. Bákan náà èyí tá a tún gbọ́ ni wípé ẹ sáà mọ Davido Adeleke lórí ọ̀rọ̀ ti ètò ìdìbò gómìnà tí ó wáyé lọ́la ti ṣe ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 tá a wà yìí. Ẹni tó jẹ́ olórin tàka súfè táwọn èèyàn fẹ́ràn bí ìṣáná ẹlẹ́ta tó sì gbajúmọ̀ bẹ́ẹ̀ David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido ó ti wá bẹ̀rẹ̀ sí ní tàkòtò ìbéèrè wípé kí ni ẹni tó jẹ́ alákòóso ètò ìdìbò Resident Electoral Commissioner fún ìpínlẹ̀ Ebonyi kí ló fẹ́ wá ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun kí ni tiẹ̀ níbẹ̀ nítorí Ọlọ́run tí ìbá jẹ́ wípé ó ní àríkọ́ndá àbí gbìngbìn nìkan tó pamọ́ sínú táwọn ò mọ nǹkan tí ó wà fún. Davido pariwo síta o kódà lálà lù kùtùkùkù rẹ́rẹ́rún ìgídà ẹ̀wẹ́so ó ní nínú abala orí ẹ̀rọ ayélujára rẹ̀ ló ti sọ bẹ́ẹ̀ lánàá tí ṣe ọjọ́bọ o. Ó ní ẹni tí à ń sọ̀rọ̀ yìí tó wá láti Ebonyi tí í ṣe alákòóso ètò ìdìbò INEC Pauline Ngoyeka wọn ní ó gúnlẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun kí ló wá ṣe nígbà tí ì ṣe pé ó ti ẹ̀kan nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó wáyé lọ́la ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 ta wáyé. Davido yarí o ó yarí bí aláǹda wọn wá ní tó àjọ elétò ìdìbò ó ti fi àwọn èèyàn lọ́kàn balẹ̀ wípé ká tiẹ̀ ní àwọn kan wá ko ni si wahala ko si ni bewude tolani o mo pe ara re wa gale gale funti fun tedo iroyin splash la wa ni bada asiwaju radio adani ni bada so ti koja odun mokandilogun egbe funjo
4: so today
5: ah mo sun ni
4: Eyeye wa ni atarija ni agbaye ori yin wa nbe o Rashid Tijani Abraham Adesunji Matthew Kashaki Adi Adupe owo ni mo fe owo ni yiye yin nikan agbawo gan bi en bi bayi owo ni mo fe ni oruko yin yiye dakun ajoje loruko yin o Sherifat Funke Aziz Adupe ni owo yin ma foje Peter Adupe pupo ju lowo yin ewo eyin te ngbo wa na lori ero ilewo yin abi radio yin Adupe lowo enikokan yin e seun gan ni sanye kane omo lu abilayo wa yoda we jeke mi ogbeyin lo sakata ni gbogbo eni ton dije to si tun soju ti egbe oselu All Progressives Congress APC for apa gosu oyo nile igbimo ti asofin agba o honorable onimero omowe abbas aderemi oseni eni tun je pe o ti fidu iyan sipo ati ikopa re lawujo mule nipa awon paribirebi eleyi to ti ko nipa ka sojure fawon eyan ti gosu oyo nile igbimo ti asofin agba o en to tesiwaju nu atotona e wi pe baba ni ka beere te ri oko ye ere le baba di odun egbewo odun oko le meje iyan odun 2027 o ni ewo e ma wule ya sotun e ma ya so si e kale kokan laare ti ora mo bere ise pe oya asofin ni yin nilu abuja oye ko rajopo oni yes ke be ni be ba bere pe se mo fe be ni o awon salaye wi pe mo fe o wu mi mo duro ta mo ndije lati lo sojo awon eyan rere ekun gusu oyo nilu ti abuja o ninu ati jade ohun to je pe awon agba sanko meji ona ni ase be ti won buwo lo ati jade na Comrade Kainde Adegoke eni to je pe awon na duro tan yanyan ni o pioya e je ka ma se ikorajopo awon eyan ti won finu ti won fido lati se atileyin bi a wa leyin e ise di sise foremi oseni won ni oto sibe o eni keji na comrade Abiodun Joseph eni to je pe awon gangan la won lewaju eka e to risi ikorajopo awon eyan epolongo nu ilani loye fun itesiwaju ti remi oseni lati ojule de ojule lati budo de budo won ni ko wa to sibe e je mo pe ikorajopo mejeje ona ni won mo risi pe a nko awon eyan jo bo ba se to to finu to findo lati darapo mo awon iko ya agbodo se aseyori nipa ti remi oseni fun ti adu to nbo ko jawe olubori lo silu abuja ko si tesiwaju lati ma soju awon eyan rere Eko ibo ti gusu oyo nilo abuja won ni ejemo iperu eni be to ba ti wo be awon ewe kan be eleyi ti a se akojopo re won ni tori pe elomi omo bere pe ejowo jare baba ni abere ta wa re mi o se ni gan won ni ese gan ni a je pe ru yin esimo bi won ni akoko honorable onimero re mi o se ni o je enikan ti eledura to fi opolo to da o fi jinki e ogbon oselu o fi jinki e e ma ti oye oselu oye yekeyeke won ni yato fun eleyi o o ti soju awon eyan re re labuja be ni ko si po won rele o se dada o toju awon eyan ekun ibo re won ni o wa to sibe gbogbo awon akosile yi ni bo lo ti bere ni bo lo bade afojusun re nbo lo nlo won ni awon se akojopo re sinu iwe kan bantu bantu o ni oju iwe meji Ode logbon ni o won ni se ri bo se ko gbogbo e sile fe ku honorable engineer Dr. Abbas Aderemi Oseni awon ko sibe baba wa re n to ni lo owehun o fe darapo mawon eko eleyi to nse atileyin ko mo te siwaju ipolongo ibo oseni ko te sowo iwaju ni won ni irufi awon eyan be e wa duro nje gbogbo eyan ni won ni awon eni akoko na e to to si ti won si leto en to se tan poda Ale mi na se tan lati le wo ko te siwaju e je ko ma robe won le yun eke ninu eni keji e na ni wi pe iro fi awon eyan to ba ti je wi pe apa gusu e ko ibo gusu oyo ni yin in lewa won ni yen na oba yin be e wa pa beun won ni e wa ri awon ekun eleyi to je pe olore bo si ekun ti gusu enyo ni oyo won le yun na oduro tan okan yin e wa le pe oju opo yi o 0903 371 1793 tabi 0813 296 2426 0813 296 2426 tabi 0708 472 3720 0708 472 3720 ojo opo un o wu ona pe da kan mo fe dara ko meyin volunteer ja iwe ni ko buru ju e kan si ojo opo yen eyin okan awo gede ngbe ko ti lo agbawo
5: bi owo ni somo aje bi ere bi ere ni somo anaja oja ta bara kale owo na la fi pa despo to di ji
4: owo la fi pa
5: wo agbagba
4: ni
6: It's where we find comfort in hearts that love. Love that's shared.
7: Shared meals like delicious jollof and chicken.
6: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
8: That's why we say, let's go home.

ìrànrókún òde ojúgun parí ọ̀nà dé orí àpáta ọ̀nà pin ìyẹn fún ikọ̀ ti super falcons lánàá wọ́n fi ìgbín wọ́n fi sọ òkú mọ́ ẹyẹ ẹyẹ fò lọ ìgbín sọnù sínú igbó sokoto tí ò ní okùn ó padà di akitiyan mọ́ ikọ̀ ti super falcons lọ́wọ́ lánàá a kú ojúmọ́ ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń láǹfààní láti máa gbọ́mi yẹn ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà bákan náà ká máa kíra wa kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́yìn bá ti ń láǹfààní láti máa gbọ́mi yẹn káàkiri àgbà ńlá ayé ìkànnì splash fm 105.5 ilé funfun bálafẹ́lẹ̀lẹ̀ lẹ́ẹ̀bàdàn àfi ọba murtala adébáyò àkàndé mfr ẹ̀kẹrin olùbàdàn tilẹ̀ ìbàdàn kábíyèsí bàbá àfihàn rí eléyìí táwa ti gbé ń gbòǹsì afẹ́fẹ́ ìyẹn lórí ètò tá a pè ní jà wọ́n sí ìyẹn ìròyìn eré ìdárayá lọ́lọ́kan ọ̀jọ̀ kan ibi bí la ti máa ń láǹfààní láti máa mú wá àwọn ajá àbalẹ̀ breaking news exclusive fun lápá bíbí ilẹ̀ ti lè gbọ́ ilé ìtẹ́ ti lè mọ bó ṣe ń lọ a kú ojúmọ́ aláyọ̀ a kú ojúmọ́ ti dùnnú tòní ojúmọ́ aláyọ̀ òun ló mọ gbogbo wa lé ní ọlọ́run ò ṣe lórúkọ olóòtú ètò yìí ọ̀túnba babátúndé ọmọláwu alex ferguson ìyàgùn tásọ́ọ̀lù ọkùnrin ogun bákan náà desmond adégbòyega desmond tudigi bàbá lọ lọ́wọ́ bọ́tìnì mi tí ó jẹ́ kẹ́ ẹ gbádùn mi yẹn fún ti sàárọ̀ yìí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ń kó àǹfààní tún bẹ láti wò wá ìyẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook ẹ lọ darapọ̀ mọ́ àwọn tiwa wọn ti wà ń bẹ̀ bìbà ayọ̀mídé lọ sìn àwọn èèyàn tó bi kùsímọ̀ nìyẹn ìyẹn kùs gawa elizabeth ẹ gbogbo wọn wà ńbẹ wọn mọ ṣe àfihàn wa bẹẹ ṣe ń gbọ wa ẹ tún máa rí wa wò ketekete yẹn lórí ìkànnì ìbánidọrẹ facebook síkírù àyìndé ojú ìtèrè lórúkọ títè mi ọmọ ọmọ àkítíkorí nígboro ọdẹ ọmọ àkítíkorí wà bóyá pápápá ẹjẹ àsúnsọwọ iwájú àmọ ká tó máa lọ *347**347**1004*#. lẹ máa fi gbórí wọlé lórí ti káàṣì ẹyẹn *347**1004*#. àbí kẹ́ ẹ gba ojú òpó ti ayélukára wọlé ìyẹn www.kashe.ng www.kashe.ng ẹ tún láǹfààní láti bá bẹ̀ẹ̀ wọlé ẹ dẹ̀ má gbàgbé tíkẹ́ẹ̀tì yẹn ìyẹn bá a bá ń sọ nípa promo tó ń lọ lọ́wọ́ promo yẹn sì ń lọ ó ń lọ bá a ṣe kọ̀wé ẹ̀ ìyẹn play 3 get 30 ticket 3 × 10 àfòyín 30 ìwọ kan imagine pò play mẹ́ta lẹ́ẹ̀kan náà àwọn tó bá play mẹ́ta lẹ́ẹ̀kan náà ni o àwọn yẹn ni àǹfààní yẹn wà ńlẹ̀ fún play 3 get 30 ticket kan imagine pò wá ní 30 entries ìyẹn nínú draw kan bó o lóye fẹ́ jẹ́ náà bó ohun gbogbo ẹ̀ ṣe fẹ́ jẹ́ tí kan ò ní gba bí nǹkan ṣe jẹ́ nìyẹn bá a bá ń sọ nípa ti káàṣì ẹ̀ torí pé lónìí cashport ni tòní yẹn wọ́n jà á gbọ́kun ò sí mbẹ̀ *347**1004*#. àbójú òpó tayélukára ìyẹn www.kashe.ng ẹ̀ tún láǹfààní láti bá bẹ̀ẹ̀ wọlé bí nǹkan ṣe jẹ́ nìyẹn bẹ́ẹ̀ ṣe ń play yẹn jẹ́ bá a bá rí bóyá kọ́nu kọ̀ọ̀kan àbí nǹkan kan wà tó rú ẹ̀yìn lójú tẹ́ ẹ fẹ́ béèrè ẹjẹ́ ń fi nọ́mbà tẹ́ ẹ lè pè sí ìyẹn lórí ti káàṣì ẹ̀yẹn nọ́mbà tẹ́ ẹ lè pè sí tẹ́ ẹ fi béèrè àwọn nǹkan tó bá rú yín lójú 02010-330-6194 ẹ pè nọmba yẹn gbogbo tó bá rú yín lójú lórí ti káàṣì ẹ pè sórí ọwọ́ yẹn bákan náà ẹ dẹ̀ tún lè whatsapp wọn yẹn lórí 0902-0902-602-6314 bí nǹkan ṣe jẹ́ nìyẹn customer care nìyẹn wọ́n máa gbé ẹ̀dẹ̀ lè fi àtẹ̀jíṣẹ́ yín náà ránṣẹ́ yẹn ní whatsapp message bí nǹkan ṣe jẹ́ nìyẹn ikọ̀ ti super falcons lánàá mọ́jà àgbọ̀kan ò sí mbẹ̀ wọ́n bá ìjákulẹ̀ pàdé ìyẹn bá a bá ń sọ nípa ikọ̀ àgbà ọ̀jẹ̀ ilé wa lóbìnrin eléyìí tó ń ṣojú orílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn nínú ìdíje tilẹ̀ adúláwọ̀ ìyẹn AWCON
African Women Cup of Nations ele to nlo lowo iyen lorilede Morocco bo ti e je pe quarter final oni orilede wa Nigeria ti ja ti won o fi lanfani lati ma te sowo waju amo World Cup playoff World Cup playoff wa wa nbe o eleyi ti won gba mo gbogbo awon ton ja ni quarter final yen won koju ara won oni orilede Ghana lo fi koju orilede Cote d'Ivoire o de fi ya je won pelu ami ayo meji seyo kan bakan na lo mo sori lowo orilede South Africa ti orilede ti Super Falcons orilede wa Nigeria orilede South Africa fi ya je orilede wa Nigeria pelu ami ayo meji seyo kan bayana bayana ikọ agba oje lobirin torilede South Africa lo nje be won fi aje ikọ ti Super Falcons ami ayo meji seyo kan ami ayo meji seyo kan lo bade tori pe labala akoko mi omi ni won ta lo iyen ni first half 56 minutes iyen ni gba ti won wole abala elekeji oni orilede South Africa mi awon akoko ni 77 minutes iseju meta din ni 80 won tun mi awon elekeji amọ nigba to di iseju meta le ni 80 o ku gere ki ifigagbaga o pari Chris Uchebe o na gba goliwo mi gba o nigba ti agba ballu iko ti South Africa to fowo gbe ball ninu 18 o gba Chris Uchebe o gba penalty yen forilede wa Nigeria to de mi awon lo fi ja mi ayo meji seyo kan bi iko agba o je orilede wa Nigeria lobirin yen iko Super Falcons bi won o se ni reti mo niyan o iyen ninu odije ife eye agbaye ti odun to nbo ti o ma waye ni orilede Brazil bi nkan se je niyan ba ba de nso nipa idije ife eye agbaye eleketa ile ti orilede ti South Africa o lo ni won wa kiri orilede wa Nigeria ti lo ni emesan ototo won lo lera lera le emesan ototo ni lati odun 1991 ti won ti bere si ni lo titi di sa ile ti idije yi waye last yen ni odun 2023 orilede wa Nigeria nla nfani lati wa ninu idije yen lati 1991 de 2023 emesan ototo lati la nfani lati wa ninu idije ife eye agbaye amọ tele kewa yi Olorun o pe o bo oju e bi nkan se je niyan bi nkan se je niyan ba ba so nipa awon league ligi lorisirisi iyen loke okun papa julo boya ka so pe awon ligi mefa akoko ile to se kanrin nile iro igba ti won o mo gbinaya tawon ligi yo ma gbinaya lorisirisi alanfani lati jara wa si date wo gan ni ojo wo gangan lo nbo si ma lanfani lati gbe yin debe iyen laaro toni amọ kin to bo sibe yen kin to bo sibe yen je nja yin tan pe ba ba nso nipa popogba ele ti mo gba iroyin re si yin lara iyen ni aya ajeta wi pe iko ti Monaco ti je odi mimo yi pe nibi ti nkan de duro bayi ki popogba ko wa po kiraja won ti fe pin ya o le to je yi pe Popogba ni pre-season eleyi ti won tun ba lo yi ni Popogba tun ti ni ifarapa igba ball ju 40 iseju lo lo ba tun ti ni ifarapa iyen lo fa ti iko ti Monaco fi so yi pe o gbo o wa iko mi awon o le wa mo san owo oya lasan tori pe baba nso nipa owo eleyi ti Popogba n gba bayi iyen lo so se 44000 euro on lo wo oya re o fe tu 44000 lowo ya re ile to nga amọ ni bayi iko ti Monaco ni jule jo lo iya ni fi je eyan won ti ni pe ki Popogba ko wa iko mi ko po kiraja amọ yen gangan ko ni royin be eni to je aya Popogba yen ba ba nso nipa July July ti je ko di mimo o ni iyawo Popogba o oni pe oun gbo awon oro kan ile tawon eyan so lori aye lukara kaakiri wipe ki Popogba wipe ko fi ball alafesegba le ko retire ko fi adagba eto ko fi ro sibi kan July yen iyawo Popogba jo di mimo wipe kini to nje be oko to won o se wa ko nta lowo e lawon tawon bere tawon se bere si ni to gba e wa ni ka mu pale mo lai lai Popogba o ti se tan
eleyi ti o fi ball alafese gba le gege bi iyawo e gege bo se je ko di mimo yi pe quit never win eh ipe oko won fi ball le bayi pe ko ti si nkan to jo bakan na lo wa je ko di mimo yi pe opo na lo nso kiri wi pe tori owo oni po po gba se pada wa yi pe ko si nkan kan mo lo wa laye ni oni e ma tanra yin o lo wa nle bi sekere o wu po po gba ko pada si di ball alafese gba ni eh ki se pe boya kini kan tori pe leyin ti won ti fi ofin de lori ogun oloro nigba yen eh leyin igba yen ko lanfani lati fese kan ballu papa julo lori papa titi di inu osu keta odun to koja lo amọ ni bayi July iyawo e jo di mimo yi pe ko si nkan kan o ko si nkan kan ti yo sele oko ohun si n play lo ni eni pe awo istide le bi July yen iyawo popo gba bo se je ko di mimo niyan baba n so nipa awon league lori sirisi papa julo nile Europe awon league to se kanrin lori le ede ti Portugal baba n so nipa DJ Ligi ti agbaje torilede ti Portugal yen Premier League yo mo bere leni mo ja gbokun si nbe loni ni o mo gbina ya nibi ti Cotton Sporting CP ati Victoria Gumare awon ni wo mo side idije ti Bundesliga yen lorilede Germany ojo keji di logbon yen ninu osu ta wa on the 28th of August ojo ojimo lo bo si oni idije ti Bundesliga o ma bere on the 28th ni o ma bere iko ti Bayern Munich ati ko ti Stuttgart awon na ma shidi idije ti Serie A ni le ta lo on the 22nd of August ojo Saturday lo bo si oni won ma bere league ti Serie A o Inter Milan ati AC Monza oni won ojo ma shi league yen loju yen fun sa ati 2026-2027 ninu idije ti French Ligue 1 Ligue 1 o mo bere iyen ni ojo kokanlelogun ose to nbo niyan ojo kokanlelogun iyen ninu osu kejo ta wa ojo Friday lo bo si Olympic Marseille won ati Strasbourg oni won ma side league yen lola ode yi iyen ojo kedogun ninu osu kejo oni idije ti La Liga o ma gbina ya idije La Liga o ma gbina ya iyen lola ode yi idije ti PL iyen nile gesi ose to nbo ni o ma gbina ya ojo kokanlelogun iyen ninu osu kejo on the 21st of August ojo Friday lo bo si oni league English Premier League iyen lorilede England yo ma gbina ya iko ti Arsenal ati iko ti Coventry City oni won ajo ma side league yen bo ba ndi ojo Friday to nbo lo iyen ejo mejo bi nkan se je niyan

0: kú bàbá akọrin látàárọ ni o ti sún mi igbó gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ohun rè.
2: Takashi pẹ̀lú 500 naira 500 naira lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí Lajelu 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.kashia.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Kashia. Àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Kashia. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Kashia. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Kashia. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Kashia. Ṣo ti Kashia? Mo ti Kashia.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
5: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
4: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: right. Njẹ ka ma kira wa ku dede wo gbogbo bi te tin lanfani lati ma gbe ikanni yi. Ikanni Plus 104.5 FM. Ele to wa nile Fumala Velele nile Ibadan. Oya talota ta nje pe ni ogbodo Faisal. A tun ti de losan teni pelu awon royin lalakan ojo kan to je tere idaraya ni bigibi kaakiri agba nla aye lolede wa Nigeria. Nipinle Oyo ati ni Ezekuku ni o ma du gbogbo ma kan sori pa ti gbogbo re papa to gazale o ya join together aba nso nipa royin lalakan ojo kan to je tere idaraya a tun lanfani lati ma tusu re de sale koko iyen lawon royin eleyi to takoko takoko bakan na lawon royin yajo yajo to loyinbo npe ni breaking news bi ba se nbalẹ bayi o na la ma gba sira wala iyen losan teni ni o emi ni kakọ mo wa nile agbara o Desmond to the G agbawo ti agbado bawo je o gan ni mi fidawa ti o ma je kelo fati agba dada ni bi kibi kaakiri agba nla aye tun di omo lawo ololootu eto yale swagozin yen olole amzad loruko temi di top striker ele to gallant gan o ma du gbegbe kede ma kase iyen losan teni o ya gbagba pa losan yi bo la se ma se do kini yen okay lakoko na a ma so nipa afigagbaga community shield ele to ma waye lopin ose iko gunners man sire okay ba olu si ma je e a ti ma pe ti community shield ba ti bere ba yen league na o te lose to ba tele ni bo ti je pe lopin ose yi league obe lo lede Spain lopin ose yi bakan na asekagba to ma waye laarin olede Malawi ati olede ti Cameroon to ba tin di lojo Sunday idije ife eye ti AFCON to je ti awon obirin AFCON ta ni o gbe fe lo o laarin Cameroon ati olede Malawi ati edugba nile aludawo new winner ati e ma jeyo new winner winner tutu tun gbori jade bayi laarin Cameroon abi orilede ti Malawi ta ni oyanyo lojo Sunday ayan na na yen bakan na community shield so baarin yen se ma je niyan o oya gbagba pa lati be yan asile go losan yen mo gbagbe play 3 ticket get 30 ticket ta ba so nipa ti cash play 3 ticket get 30 ticket ẹyin jackpot ma n wáyé every Friday ni gbogbo owó rẹ gbogbo tíkẹ́ẹ̀tì rẹ tó play látọjọ Monday gbogbo ẹ̀ ló máa wà eligible láì bí mo ṣe ń bọ ẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o just play 3 ticket get 30 ticket play 3 ticket get 30 ticket star 347 star 1004 star 1# star 347 star 1004 star 1# star 347 star 1004 star 1# owó tó gara ni lọ́sàn yìí o at least ẹyin owó tó gara jù tẹ́ jẹ́ lọ́sàn yìí bíi 250k ni tó gara jù tẹ́ yàn jẹ́ lọ́sàn yìí bíi 250k na 50k ń bẹ 100 náà wà àìbọ́ sí wọnú ara wọn nìyẹn o lọ́sàn yìí má gọra rẹ má wòra rẹ ràn o star 347 star 1004 star 1# every Friday ni cash ni jackpot ti cash every Friday ni ẹnìkan ti jẹ half a million ìyẹn láàárọ ẹlòmí ò tún jẹ owó tó tún gara lọ́sàn yìí star 347 star 1004 star 1# play 3 ticket get 30 ticket ẹjẹ ń gbanú ikọ ti AC Milan wọlé lọ́sàn yìí olùkọ́ni Ruben Amorim ó ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nínú ikọ̀ AC Milan tòró ti jẹ́ di mímọ̀ wípé ẹ wo style tóun gbá lápọ̀dọ̀ tóun 5 at the back ni o márùn ni lẹ́yìn mẹ́jẹ àgbẹ̀ òsì ń bẹ̀ 5 at the back ó ti wá jẹ́ ó yí àwọn agbábọ́ọ̀lù bíi méje kan pé ẹ̀ kó tó di pọ́jọ́ lọ o orun to wa loke yi na otu aso gbe iyen ni gbe nibi ti oju oja de yi anfani ati da po mo iko mi si yole o tori gbe oju oja o ti ipare o si di bi ibere osu kesan ko to ri gbe oju oja yo to enubodo laarin bi ose meji to ku toju oja o fi pari eyin mejeje ti mo fe kakale epo kiraja si ninu plan mi o o pe eni akoko fi kayo tombo la bi kilo ko di e iyen ni aoga fi kayo to mo ri ni oge ze tombo lo ke mo binu eyin o sinu plan mi o o tun pa ni keji Christopher Ikuku iyon ni a nkunku not Ikuku Christopher nkunku olada anyhow won o sinu plan mi o o pe Yusuf Ofana o pe David Odogu Odogu the winner iyon ni a Odogu ni onada anyhow nto ba ti pe na ni Pervis Espino Pervis Espina bagana o pe Santiago Jimenez ati Philip Taraziano won je agba bolu meje sari ayin mejeje ti mo pe kale yi e ma foju alaida wo mi o mo je nikan to da tori e lo je npe yin bo ba je lomi ka yin ti yin ko ti e ni fun yin lara sugbon se bo ni o se ri lara yin to ba di pe league bere te kan wa njoko lori aga ijo mi bi ke ti e mo dress rara ki won ke ti e mo sinu 18 man squad ti o gba bolu ijo mi ka ti e ni e mo kani ke ti e mo wa wo bolu gan fi di pe e sa wo lati le bo lo se ma ri lara yin won ni o le gbodi lo lara won to ko wa to di pe koto di pe o mo pe ni sani ni espina oni ko to di pe yo pada ri be lo n fi so fun yi pe sinu plan ohun o ngba ti o wa di pe ide waju dejo o ide yin daso sininu plan ohun o tun ka won lekan si fi kayo to mbolo yun ni oga ni ese to mbolo lo ko mi se fi kayo to mo ri ni oni ma binu oni Christopher Nkunku Yusuf Fofana eyin oni Yusuf not Yusuf Yusuf oni o ko to ba sa ti pe na ni David Odogu Pervis Estupina oni a new signing mo ni oni ngba na nko ebe n to ba ebi ngba je ni ajo sa ajo gba n presese mo ri to gba nbi je o ya ke lonu e sa ti gba bayi a mejeje ti mo sa kakale yi e tete wa nkan se soro ara yin o tori bo ba di pe sisin bere n o fe gbo ejo mo bi mi nu gbogbo to ba je mo ejo ya ejo buruku bi abo sisi se bi keyan mo soro eyan leyin ere bere mi nu ko Manchester United mi o gbagbo mi o raye gba omo di esin o koda iya di e gan ko saye ati sin ka to wa lomo di e e lo bere nu ko Manchester United nti mo foju won ri nbe fun di eyi e ba se joba wa so ni to bi nu bi oda ju pe ko to di pe afoju agan a gboju age sira wa lo ko je bo se lohun o je o Ruben Amorim lojo di mimo be fun agba bolu yen okay o ya gba papa lo ti be yen nini idije La Liga bọọlu tuntun ma wọle o won ni bọọ football ti won ma lo ni saa ti nbo e won ti ni ajọsepọ pẹlu ile ise Puma ele lo ma fun won ni bọọ tuntun tan ma lo se wa ri bọọ tan ma lo yi ofara pe eleyi ti ajọ FIFA lo ninu idije fi eyi agbaye tori pe the same technology eleyi ti o wa lara bọọ yen na lo wa lara ile won ni o ni awon nkan to je pe bi atẹgun beti aso ba ora kan kekere bayi o ma reflect eti aso kokan kan kekere yo reflect bi pe nkan kan ni bi technology football yen bo se high to won ni exactly o similar si eleyi ti won lo ninu dije fi eye agbaye technology ti go far bo yo de ran awon adari ayo lowo tori opa ogba ti ara ba tin kan bi nkan ba se nkan na lo ma reflect ni ori VAR lati ma mo ta ni ese re kan bolu kan igbeyin abi nibo ni bolu sese ti kan bo ke nte mu ni offside pe ke to mu pe o wa ni offside àbí bo ń bọ̀ kọ́kọ́ kan kó tó di pé ọkàn ọwọ́ ó ní gbogbo àwọn nǹkan tó máa ń jẹ́ bíi kàyéfì àbí tí máa ń difficult láti rí pẹ̀lú ojú lásán òun náà ni technology lára bọ́ ìyọ́ máa jẹ́ kó di mímọ̀ ìyẹn tó bá ti di pé sábẹ́ nínú ìdíje la liga puma ni o puma smart ball ẹ mọ̀ pé smart tv ti wà smart phone bẹ́ smart wristwatch gbogbo nǹkan ti di smart báyìí wọ́n ní smart puma smart ball òun náà ni o ọ̀jẹ́ bí nǹkan ṣe jẹ́ lápá ibẹ̀ yẹn ó yá láti ibẹ̀ yẹn àsìdègò ìfigagbága ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ eléyìí tó wáyé láàrin ikọ̀ màlágà àti ikọ̀ fúham lánàá àmì lọ́jọ́ wẹ̀sẹ̀ ìdarí ọmọ mú lọ́bọlọ́bọ dání torí pé ìdíje yìí eléyìí tí wọ́n fi sọrí ìfi ẹ̀yẹ kan tí wọ́n pè ní coastal desert trophy eléyìí tó wáyé láàrin màlágà àti fúham ṣé ẹ fẹ́ gbọ́n ìfigagbága yìí ò parí bí wọ́n ṣe kọ̀wé rẹ o torí pé lẹ́yìn ìgbà tí ìdíje ọ̀hún parí sí àmì ayò méjì ikọ̀ fúham làwọn bá kúrò lórí pápá lẹ́yìn ìgbà tí ẹni tó jẹ́ olùkọ́ni wọn Alvaro Abeloa wọ́n ní wọ́n fún ní káàdì pupa bóyá káàdì pupa yìí lọ́wọ́ bí agbábọ́ọ̀lù nínú ni o bóyá kò sínú àgírímẹ́ǹtì wọn lóòótọ́ ni o ṣùgbọ́n wọ́n ní láti mọ ta ní ọgbà ifi ẹ̀yẹ yìí wọ́n gbọ́dọ̀ gba penalty shootout nígbà tó jẹ́ pé àmì ayò méjì òun náà ní ìfigagbága yìí ló parí sí àmì ayò méjì ló parí sí wọ́n ní làwọn agbábọ́ọ̀lù ti màlágà náà bá bọ́ sí iwájú goalpost pé ọ̀dà penalty ti yá o wọ́n ní bí àwọn agbábọ́ọ̀lù fúham ṣe rìn bọ́ta lẹ́yọkọ̀ọ̀kan kí ni tó ṣẹlẹ̀ wọ́n ní wọn ò ti ẹ̀dẹ́ ní bọ́dì lóhùn bí kan lára àwọn agbábọ́ọ̀lù ikọ̀ màlágà ṣe gbé bọ́ọ̀lù lọ sí inú box 18 ti ẹ̀nu ó pèsè ẹ̀ sí penalty spot ló bá gba penalty sí empty net láriwo bá tán pápá ṣeré wọn celebrate ẹ kódà àwọn agbábọ́ọ̀lù rẹ tún lè celebrate pẹ̀lú rẹ àwọn ti gba kọ́ọ̀pù táwọn nìyẹn o àwọn nǹkan tí wọ́n ń ṣẹlẹ̀ lágbo létẹ̀wọ̀n o kí bóyá kò lè ṣẹlẹ̀ international ó ṣẹlẹ̀ lánàá ń pápá ṣeré o níbi tí màlágà wọ́n gbé bọ́ọ̀lù sí penalty spot ó sì gbá sí empty net àwọn fúham players sì kúrò lórí pápá ní àwọn arẹgbọ́ làwọn èrò wo náà bá pariwo inú wọn dùn gbogbo agbábọ́ọ̀lù rẹ̀ náà sáré lọ bá wọ́n tún lọ celebrate goal ọwọ́ ń yà àwọn èèyàn lẹ́nu pé èrú nǹkan báyìí náà tún ṣe wọ́n ní ẹnìkan gbọ́dọ̀ jáwé olúborí nígbà tó jẹ́ wípé coastal desert trophy ó wà nílẹ̀ àmì ayò méjì la sì gbà kódà bí ọba tiẹ̀ wá sí penalty shootout gan náà contract gan nígbà tó ti jẹ́ tutù yẹn ẹ ti mọ̀ yí pé penalty yọ wà ṣùgbọ́n kan ní àwọn alágbà àwọn agbábọ́ọ̀lù ikọ̀ fún à ń fi inú wọn fẹ̀hónú hàn ni o látàrí ọ̀nà tí adarí ayò gbà fún ẹni tó jẹ́ olùkọ́ni wọn ìyẹn olùkọ́ni ruben olùkọ́ni Alvaro Abeloa jàre pé ọ̀nà tó gbàgbà red card wọ́n ní ló mú kí àwọn agbábọ́ọ̀lù ikọ̀ wo bínú jáde bíbẹ̀ kọ́ àti ìgbọ́ àbọ̀ látẹnu àwọn agbábọ́ọ̀lù ikọ̀ ti fún àbí àwọn alákòóso wọn ó yá pápá láti ibẹ̀ yẹn jásáre lójú ọjà ká padà dé níta fẹ́ sọ lọ́sàn-án yìí pọ̀ ká lójú ọjà ká dé ká wá gbé wàdé ìjà kan ń lọ lọ́wọ́ báyìí láàrin ikọ̀ gunners àti ikọ̀ liverpool ìjà kan ń lọ lọ́wọ́ báyìí kódà ọ̀rọ̀ ọ̀hún ti dìkàyà ó ti di ọ̀wọ̀ níbi tó dé pé ń bi ọ̀rọ̀ ọ̀hún lè dé gan báyìí àìmọ́ṣe wípé wọ́n ti múra láti gbéra wọn lọ ilé ẹjọ́ o ọ̀rọ̀ ilé ẹjọ́ ti wọ̀ báyìí o ọ̀rọ̀ ilé ẹjọ́ ti wọ̀ o léyìn tó túmọ̀ sí pé ẹgbọ́ kọ̀rọ̀ compensation kò sí compensation lórí ọmọ ọdún 16 kan tó fẹ́ darapọ̀ mọ́ ikọ̀ gunners ni o kí ni tó ń ṣẹlẹ̀ gangan ọ̀dà à ń padà bọ̀ lápàbẹ̀ bá a bá tójú ọjà dé ẹ jẹ́ kí ọlọ́jọ́ bí ọjọ́ sunday every 16th of august gbogbo ọjọ́ 16 ìyẹn nínú oṣù ẹlẹ́ẹ̀kẹjọ òun lọ́jọ́ bí ẹ o tàbá ń sọ nípa alájà mama tiktok connection mama salamu ni ẹ o mama aisha mama korede ceo brazila gbogbo òwúrò ọdún lẹ́ẹ̀bàdàn cloth vendor náà ni ọlọ́fàá gan o happy birthday to you long life and prosperity gbọdún ọdún kan ló wọ láti àlàáfíà tó pọ̀ gan o every 16th of august ni ọjọ́ ìbí máa bọ́ sí kẹ́ ẹ dàgbà kẹ́ ẹ dògbò o kẹ́ ẹ pẹ́ kẹ́ ẹ tọ́ kẹ́ ẹ fọwọ́ parú kẹ́ ẹ fèrìgì jóòbì happy birthday to you. Long life and prosperity. Toba di ojo kokan le logun. Inu osu ta wa igen gan na ni August 21st. Oma wan o tun so job. O lover gan o. Gbogbo e ebariba. Alaja mama TikTok connection. Eku ewu ojo bi. Ja loju oja ka pada re ba ba de ka te waju eku kale.
1: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn? Olórú ìsebè ni mo fẹ́ ra jàre. Olórú àbúrò tí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
2: Àmọ̀ pé.
1: Rántí pé ìfà máa fani lákòóyá o. Ọ̀rọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí?
2: Olórú Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ ọ̀rọ̀rọ̀ ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Ọ̀rọ̀rọ̀ ìjẹun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
2: Bẹ́ẹ̀ni, o parọ́.
1: O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká.
2: O sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi ọ̀rọ̀rọ̀ náà sí.
1: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé ọ̀rọ̀rọ̀ ìsebẹ̀ Devon Kings ni ọ̀rọ̀rọ̀ ìsebẹ̀ tó dára.
2: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
3: Kódé chance ló tó láńgá, nígbà kúgbà tá bá jẹ́.
4: Gbogbo ní bára Golden Chance Lotto. Ẹkú àdúró ti wà. Lóòrèkóòrè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn. Lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kí wọ́n tún máa bèrè nínú ẹ̀. Níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mú ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto. Iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà. Láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kandí kan. Iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ là wá ń sanwó. Tó sì hàn kedere fáyé láti gbà yí wá. Wàrà sẹ́sà ni winnings. Ìdíre ti lè ṣe Golden Chance Lotto. Ìjẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
5: Tó o bá fẹ́ di alágbàtà wa, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 070-3397-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
3: Ìgbàkúgbà tá bá jẹ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
4: Golden Chance Lotto, ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
6: Chai, my head o. Oga landlord, why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again, oh. Ah, this one with your body hot so. You don't do test?
7: Yes, see result, oh.
6: Oga landlord, no be your village people, oh. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am. Take am.
7: Thank you, Oga Luta. I don't dey can't pay.
8: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.

0: padà látọjú ọjà. Ìkànnì Splash rè é. Splash 105.5 FM. Eléyìí tó wà nílé Fúnmálàfẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Oyè talọ̀tà ọ̀tá ń jẹ́ ògbẹ́ni ògbọ́dọ̀ fọ́ìsà tọ́bọ̀ ẹgbẹ́ yín sì ń darapọ̀ mọ́ wa. Ẹ lè wò wá 500 níbikíbi káàkiri àgbáńlá ayé ọlọ́ọ̀kan ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ìkànnì ti Splash 105.5 FM. Lórí jẹ́ gẹ́mọ̀ fan family àwa ń bẹ̀ lórí TikTok @topstriker100 lórí TikTok. Ó tún wà ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́. Oyè agbá pàpà. Let's go there. Cashier *347*1004*1# play 3 tickets get 30 tickets *347*1004*1# ni o play 3 tickets get 30 tickets ayikoto laipe yi. Ọ̀rọ̀ Arsenal àti Liverpool ti mọ̀ ń sọ. Ọmọ ọdún 24 kan bẹ̀ Vincent Joseph ni o. Ikọ̀ Gunners lọmọ ìfẹ́ darapọ̀ láti inú ikọ̀ Liverpool. Ṣùgbọ́n Liverpool bèrè fún compensation torí pé kì í tí ì di ọmọ tẹ́ ẹ lè sọ wípé ó ní professional contract pẹ̀lú yín. So fún ìdí èyí compensation ó ní kọ Arsenal máa san. Ṣùgbọ́n nǹkan tí Liverpool ń bèrè ọ̀gára Arsenal ní kọjọ́. Ọ̀rọ̀ yìí ṣáà ti dọ̀ wọ́n ti gbọ́rọ̀ yìí ó ti di ọ̀rọ̀ ilé ẹjọ́ báyìí. Ilé ẹjọ́ ní ọba wọn yanjú rẹ̀ torí pé ikọ̀ Liverpool ń jẹ́ kó di mọ̀ pé ẹjọ́ kínní àná táwọn fẹ́ gbé Rio Ngoma nínú ikọ̀ ti Chelsea. Owó ti ń lọ bíi £2.8 million làwọn san. Kódà owó yẹn padà close to bíi £4 million tá a bá ro àwọn àjẹmọ́nú mọ̀ compensation ni. Kódà Chelsea tó fi lé lórí pé lọ́jọ́kọ́jọ́ táwọn bá tún tà 20% làwọn gbà nù profit èrè tó bá wà lórí rẹ̀. 20% ò ní Chelsea ó tún gbà kése tí wọ́n bá tà o. Kése iye tí wọ́n bá tà o. Èrè tó bá wà lórí rẹ̀. Èrè tó bá wà lórí rẹ̀ ni Chelsea ó gba 20% ńbẹ̀ lọ́jọ́ iwájú. Wọ́n ní fún ìdí èyí Arsenal wá fẹ́ fóògùn mú ọmọ kúrò lọ́dọ̀ àwọn lórí pé iye tí wọ́n láwọn fẹ́ san ó kéré jọjọ léde kúkúrú. Wọ́n ṣàtijọ́ kóra wọn rí ọ́ ó ti dílé ẹjọ́. Ilé ẹjọ́ bá wọn yanjú rẹ̀ kọ̀ọ̀kan yé. Torí àkókò wa ẹja tètè sí báyìí fi gagbága wo ni sọ́sẹ̀sì ọmọ nìpẹ̀kún fi gagbága wo lo lè fún wa gbọ́.
1: Ìdíje abala kejì líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì tí ó láǹfààní àti wáyé lé ní ikọ̀ Wolves àwọn àti Blackburn láago mẹ́jọ. Bákan náà tó bá ti ń di ní ọ̀la ìdíje Spanish La Liga Deportivo Alaves àwọn àti Getafe àago mẹ́fà àbọ̀ ni Sevilla ọmọ ẹgbàá Rayo Vallecano lálejò tó bá ti ń dago mẹ́jọ àbọ̀. Ọjọ́ Sunday Racing Santander àti Kọ Villarreal tó bá ti ń dago mẹ́rin Espanyol àti Levante láago mẹ́fà. Ìdíje WAFCON ni àwọn tí ó mọ jàdúgbò kẹta tó bá ti ń di ní ọ̀la Morocco àtòrèdè Algeria tó bá ti ń dago mẹ́fà. Tó bá ti ń dọjọ́ Sunday làṣẹ kágbá Cameroon àtòrèdè Malawi ni. Ìdíje Community Shield tó bá ti ń di ní ago mẹ́jọ àṣálẹ̀. Ìdíje Community Shield tó bá ti ń di ní ọjọ́ Sunday Arsenal àti Man City ní ago mẹ́ta ọ̀sán garingarin.
0: Bẹ́ẹ̀ni
1: nǹkan ṣe jẹ́ nìyẹn.
0: Bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá abẹ̀yẹn ó yá pápá láti bẹ̀yẹn. Ẹjẹ́ sáré wo ìfigagbága eléyìí tí ó máa wáyé láàrin ní kí n kọ́kọ́ mú ajé amú WAFCON Malawi àti South Africa lọ́jọ́ Sunday ní ikọ̀ Malawi méjèèjì. Akudede wòye ọ̀gbẹ́ni Sikiru Ayinde ojú ètèrè láti ọ̀dẹ òmu.
2: Akudede wòye atọ́kọ̀ Akudede wòye gbogbo ẹ̀yàn ara lé. Akáwọn tiwa àjọ wà ní pọ̀ ta ni àníbá wọn sí ń kó òpè láìláì.
0: Mo sọ pé àwọn Sikiru láti ìpínlẹ̀ Ọ̀sun.
2: Omi ẹ̀kọ́ ni.
0: Ok.
2: Ẹ̀kọ́ náà ni.
0: Ewúlẹ́ tún gbọ́ láti ilé okù ọ̀la báyìí.
2: Kò sí nǹkan kan tá a gbọ́
0: ju. Bóyá kẹ́ ẹ lo microphone lélẹ̀ mi láìkí bí yẹn ṣe ń dún.
3: Kò sí rẹpẹtẹ kan ju pé kákan gba àwọn èèyàn mọ̀ràn lọ kán dìbò wọ̀ọ́rọ́wọ́ kí wọ́n dẹ̀ kán sì gba kámú gbogbo ibi tí èsì bò tọ́lọ́run bá sọ yí pé
0: kówó
3: sí. Torí
0: ọtọ ni pre-election.
3: Bẹ́ẹ̀ni
0: ọtọ ni during
3: election. Ọtọ ni after election. So káwọn èèyàn kan ní lọ́kàn wípé kì í ṣe ọba méjì òní wà lórí àpèrè ilẹ̀ kan náà.
0: Bẹ́ẹ̀ni
3: òun ló fi jẹ́ pé gbogbo àkàsù nǹkan ni ó débi epo. Gbogbo ọmọ òye kan ni ó lò lẹ̀kẹ̀. Gbogbo ọmọ ọba kan ni ó sì dàdé. So ibi tọ́lọ́run bá sọ pé kó já sí òun náà ni.
0: Èèyàn tiẹ̀ lè lọ ra adé tí wọ́n ń.
3: Bẹ́ẹ̀ni
0: adeladeje
3: o yato sira won
0: e ko kan ni si value nbe ni
3: won
0: ni se kabiyesi fun
3: be ni
0: na le de ke ya photo na
3: o si wala
0: je mo imu yan si so yo le de ke ya photo beyin ma e beyin na ma lo leke e ku so mo ba
3: ki lo de se mo so fun yin pe mi so mo ba
0: ayin de lo mi so
3: le mo ba ni mi adegboye ga emi le mi nja inde adegbe oye ga
0: oni so ni
3: adegbe oye ga be ni ki ile wa ise le kan pe ile kan bayi lo di omu ya ni jugbe tuntun ile wa ise le kan bayi
0: de melu wa ni
3: ani iro so pe nka ye le wa fun yin amo ki ise le kan bayi tan le so pe ile kan bayi ti eh teyin o kan fowo juwe
0: e njoba
3: laye laye ile akiti kori
0: ta lojoba kain lodo yin
3: ah mi o le so story ile wa fun yin adokun
0: ko se so ni dagba
3: mi o so fun yin mo so fun yin
0: ki se story teyin ma so ngbangba
3: no worry
0: baba ti gbe story ile yin o se so ngbangba
3: mi mi wa ibi wa so tan le wa
0: okay
3: mo ko le ma mu fun yin lere fi ba yen pe
0: o da lere fi ta lo je abadegboye ga na ni abi
3: mo ti so so ni mu wa fun yin
0: oba lola na agboli oba lo ti wa
3: iyawo so ba lola awa ti joba ni ki se pe boyo oba lola o tun wa le kan wa lola kiyan ki se pe
0: so ma pe
3: mo wa lati dile oba ni atokun eni sure mi wa lati dile oba ni ki se pe boyo oba lola pe a nreti
0: ti mo nso je oyo pe oba lola na agboli oba lo ti wa
3: o na ni ama wo so ba lola ki se pe won fe nu pe oba lola mo wa lati dile oba ni be ni
0: da ko boru
3: aha
0: e ka bo
3: okay
0: be me n to je lasi lodo
3: mi o so fun yin
0: e so ni
3: be ni
0: ke se ile odo yin lo wa nbe bayi
3: ile odo wa ko nbe
0: o ti kan won ri
3: be ni
0: si an si se dada
3: eni
0: won se dada
3: ah o di omo oturi
0: okay da ko boru abi ni ti jani oloko dana e ki awon ara ile
4: e ko dede o ya tokun e ku dede ogun yin ara ile omo ba kan na wa nbi
0: eh
4: aya to si oju ete re ya tun lomo ba kan na nbi
0: ewo ni e ewo ni hun
3: awon ara bi
4: o le nbe te so yen
3: jemba
4: o ko ba ibi ti a ti se
0: wa jemba njonjo
4: ibi a ti se wa o ba ni won jembe
0: ni
4: ibi tan ti se wa
0: olembe yen
4: o ba ni won
0: jembe
4: be oni lembe of olembe
0: oni lembe
4: of olembe
0: of ole okay
3: o jemba of jemba
0: o jemba o jemba wan
3: gba
0: oni lembe of olembe gbogbo yaunde patapata to vide gbogbo south ni yaunde
4: emi dan si wan
0: ada poporo eh ogbeni madugu wasiu o wasiu madugu e ka won ara le
5: oruko temi na abdul wasim mamadu yusuf akoredo mo ba kila pa mo kenti o ka kire gba laye pe akusela ta albaraka to polo fisen kokan o le ni lo ni joba je akumara jimo pe lasi loke pe nto ba wa lenu le
0: ni ni oba rin lo abe oni ti ni
5: abo ba sari
0: yo oba rin lo na omo oba ni
5: mo ijoba nle ti a ajoba rin le wa
0: bo lo mo oba ni oni si
5: mo gbo ma badan pata ni lo leto se ko doba
0: ta lo mo boya wo lokan
5: eh ko sin ti o le sele sugba
0: lai je mangaji
5: ai ijoba rin le wa so daba rin to ba je to wa ma gaji bai to ba lorun ba mu de po oba oba yi ti wa yirin le ti a
4: ale mo mo gaji odo yin
5: imo
0: abi wo la derin lo
5: abode rin lo
0: ada
5: zuwala
0: e ja sare wo ifidagbaga laarin olede Malawi ati Cameroon lojo Sunday hey for me be personal
4: interest
0: pelu performance won pelu bi won se nse ati so gba ball won I prefer Malawi mi ni o personal opinion ni o eh kin ye se nta fe discuss but more the commitment
5: enti o wari to den se beyen to den to den ajo
0: unfortunate o
5: won unfortunate
0: o unfortunate and then won ke se luck o won se fluke o gbogbo game won ni mo wo gbogbo game won mo wo won ma wu mi lati wo game won because never say die
5: attitude
0: o wa ninu ti won gba o da bi gba Falcon sese jade ni so me I prefer Malawi sugba gaga ni koko. If you gagba gojo Sunday asika gba laarin Malawi ati Cameroon bo ni o se lo
5: emi ro pe ta ba wo igun mejeje eh an mejo sere dasika gba abade won a ri pe eh nkan yo kan te mi ka ro pe o drive o nkan lukun ototo ni
0: ototo ni
5: ta ba wo Cameroon defensively an adaju papa jula so le won eh ko sin ti ba ri o se lasika gba aso le ni keeper tournament
0: ke se keeper tournament best goalkeeper of the year.
5: No, mo so ti calf gan be
0: ti calf ti won wa se leko nbi emi ti fun le
5: o ti gba le ni
0: emi ti fun le
5: so ile to ti ma se pe aso le yen quality to ni kon se penalty nikan o wule nda bobo iko
0: my saves lo ni against Nigeria
5: so ta ba wo emi ri iko e pe nkan ti won ni yen nkan anfani alailegbe ti won ni against Malawi o ni e tori pe se ri iko Cameroon yi iko je iko kan to je pe to a fi le lori ofe ati mi awon
0: kan go kan ni ma wa
5: o saaju yin o so ma ke gbagbe o won fe jo Cameroon jon
0: awon
5: okun won ni bi 90s
0: go kan
5: le mi go kan bai e gbagbe
0: yin o mo ye eleyin
5: so ta ba wo won ta ma so won pa Malawi Malawi je ko kan to je pe nkan te mi return drive won ni won ni awon to wa lowo waju to je pon ni peace ta de mo kan ta se peace yen po gan tema Shawinga ti so an mejeji nkan nla ni won je fun asset gidi won je fun ko bo se ri ko mejeji to fe play njo Sunday ibi ti nkan ti le se se ko se enkan nu
0: won ni pe best attacking versus
5: best defense team so ibi ti nkan ti le se se ko se nkan nu won ni pe en to je best attacking team we to fi le lori ofe ati koko mi awon nkan o se Cameroon bákan náà ti kọ Cameroon bí lílo rẹ̀ fẹ́ àti kọ́kọ́ mi àwọn ìyẹn ni mi ò le mo sì dáwọ̀ tó ẹ̀ pé ó súnmọ́ kí nǹkan ṣe Malawi ni Malawi yẹn ṣe tíìmù
0: tẹ́lẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣkọ́ wọn ṣáájú
5: tẹ́lẹ̀ sọ pé ń gbà tẹ́ ti ṣkọ́ wọn kò ní
0: comeback
5: àwọn máa gò dáadáa so ikọ̀ ìjẹ́ ikọ̀ tó bí jẹ́ pé lápọ̀dọ̀ tèmi náà náà prefer Malawi bọ̀ experience lọ́pọ̀lọpọ̀ gbà ní àṣekágbá irú ẹ̀rọ ti máa ṣẹlẹ̀ rí náà ta bá wo 2008 bí Equatorial Guinea ṣe wá náà nù fún gbà àkọ́kọ́ ó dẹ̀ gbé fe lọ
0: bẹ́ẹ̀ni
5: so bóyá bí ọdún mẹ́rin sí gbà yìí ó tún padà gbà mí
0: bẹ́ẹ̀
5: so ilé tó túmọ̀ sí pé láti gbà yà àpadà rú náà
0: mọ́ náà ló bomi la
5: AFCON ti Nàìjíríà gbà
0: kó
5: tó di pé South Africa ṣe àgbà ìkan ní 2022 so èmi rò pé ikọ̀ yìí ó súnmọ́ káwọn náà wá ṣe irú nǹkan tí Equatorial Guinea ṣe ń jù ní ìyẹn láṣekágbá lọ́jọ́ Sunday torí mo rí ikọ̀ pé láti stop wọn láṣekágbá àkọ́kọ́ náà kò sí pressure lórí wọn Cameroon ti ń wá tipẹ́ àwọn ni wọ́n ní sòro pé ẹ tó gbà lọ́dọ̀ àwọn ilé
0: tẹ tó wá
5: lọ́pọ̀túnìtì ẹ bá mòròkó gbà ẹ bá South Africa gbà ẹ bá Nàìjíríà gbà ẹ wà tán lè rún bó ṣe Malawi mọ́ kẹ́yìn ó tiẹ̀ fi lo àkọọ́lẹ̀ pé ẹ gbà kan so èmi rò pé pressure wà lórí Cameroon ju Malawi lọ bí Malawi bá padà nù àṣekágbá ẹ irú ni wọn tán bá padà délé bọ́tọ́ wá lè lè bú wọn kódà wọn ò tàn yín wọn ni pé ẹ kú ọmọ ọ̀dọ̀ rere ṣe so lápọ̀dọ̀ tèmi ò Cameroon ló ní pressure lórí so ti pressure yẹn bá tẹ̀ lára wọn nǹkan ó ṣe wọn lọ́jọ́ Sunday.
6: Lápọ̀dọ̀ tèmi tá bá wo ikọ̀ méjèèjì yìí àkọsílẹ̀ àwọn méjèèjì nínú ìdíje kò gbéwọ̀n tó ti táwọn kan so kí ni mo fẹ́ bring out ń bí ìyẹn ni pé bí prayer ṣe kò ní àṣekágbá kò sẹ́ni tí prayer ò ní wà lórí ẹ̀ tó bá yẹ pé bí irú nàìjíríà ló láǹfààní láti wà láṣekágbá ń sìn a lè sọ pé prayer orí ẹ̀ ìlẹ̀ lè má tó pé ikọ̀ ẹni tó ti gbà níbi ẹ̀ mẹ́wàá pé kí ni kò sí nǹkan tó fẹ́ ṣe tí ó fẹ́ jọjú ṣùgbọ́n ẹni tí ò gbà rí tó láǹfààní láti wà àṣekágbá lẹ́ẹ̀kan kò sáburú nínú kúgbà so prayer wà lórí àwọn méjèèjì ṣùgbọ́n nǹkan tèmi kan wò pẹ̀lú ikọ̀ ti Malawi ni pé ní tournament ó ti ṣàfihàn pé òun ló dáa jù ta bá wo fún òkè fàpẹrẹ àwọn náà mi àwọn tó pọ̀ jù nínú ìdíje so ìyẹn náà tó ta ba wo idije fi eye agbaye ta wo okunrin ile to koja lo a le so pe orilede Spain ninu idije Malawi ni n pe ka fi won we tori pe gbogbo area
0: ni won ti
6: da even do gan asole
0: asole won is not well tested
6: ko o le ma wa well tested sugbon ta ba wo di we bo hun se man play pelu awon agbowo eyin mo fe le so yi pe only asole temi le so yi pe okay ta ba so ball igbalode ti toni yo o wa lara awon asole obirin ile to je pe o mo nkan to nse pelu e so idi niyan temi se gbe fun lowo eyin ni laarin ni lowo waju ni iko yi deliver sugbon iko yi o gboro so afojusun won nu tori pe orilede Cameroon o le je pe ona eyo kan o na ni won da si sugbon bi ti won da si ju yen lowo eyin won se amojuto e dada ta ba wo ifigagbaga ta gba pelu won o ni emi confirm pe okay leiwe eyin won mo nkan tan se won mo determination pe okay nkan ta fe se lele a ni concede go
0: kale wa discipline
6: won de wa di won wa discipline ki se pe boya won kan won pa won fe gba defense game so lapodo ti temi iko yi won mature ju orilede Malawi lo sugbon orilede Malawi won ba on ni tournament won mo bo gba ju orilede Cameroon lo
0: kini charity
6: lapodo ti temi orilede
0: Cameroon
6: ma yan yo be ni
0: won mature ju won lo okay
4: ta ba ni ka wo intention fin gba tournament o na ni pe ko ni owo eyin to duro dede ko se ba mi awon temi awon ti o pe o easy fun wa latako lati mi
0: is Malawi defense bad like that
4: ki se bo bad ki se bo bad se an pe lopolopo igba ti o ba je pe ninu aye meta ta mo ni ore feed defense midfield iwaju ibi to ba da ju o ma bo awon aye mi to ba tun da mole tawon eyan ni fi oju si
0: okay tori pa waju won da kojawon eyan o fura si pe won da leyin na
4: nkan temi kan wo ni pe iko yin ni nkan kan ti opolopo awa ta wa safcon ta lack o ni pe awon owo eyin won dey ball playing defenders won le gba ball koda asole won yato si pe ka fi ese saf o tun mo owo fi saf
0: na ni sikiru
4: to ba ju ball si ibi to jina a da bi gba to je pe ni se lo fi ball yen ran okun to so yen je advantage fun won pe won kin lose ball si owo alatako debi te ma fi attack won sugbon orilede Cameroon dan so pe o lowo eyin na pe won ni keeper won ni gogo ti wahala ba doju e
0: to ju bo se ye lo
4: ki se pe Argentina no ni keeper
0: from quarter final ni keeper won yin na ti e ti bere si ni se to special ko bi special gogo preliminary
4: o da bi
7: se ni preliminary ni against Ghana
4: o da bi four goals na lawon na gbe wa si na gbe wa si knockout lawon na concede
0: na ti concede four goals ka to de quarter final
4: so yan ma sele dada sugbon kan temi kan wo ni pe n to ba fi le mu orilede ti Malawi yi koko mi awon emi o ri orilede Cameroon gege bi e to le pada wa mo ko si bi ton ba ti fe mi awon pada
0: Malawi ka won da pada
4: Malawi yen o se jade si anyhow
0: tori ke duro lori ayo kan
4: ko se jade si and n to ma tu ifigabaga yen la sere ni pe koko mi awon to ba koko mi awon ifigabaga yen ma doju ki orilede Cameroon koko mi awon lo cause Cameroon then we to ba lo jaju eyan mi awon 20 minutes
0: one sided ni oji
4: won ti lekun ni yen
7: meji pere lo
0: kon si okay meji
7: pere ni go to kon
4: si Cameroon nabi
0: won fi kokoro pa mo
4: so ta ba ni ka wo ifigabaga yen to le je ko dun na ni pe koko mi awon sugbon emi ri pe to ba ti Cameroon no ba mi awon o le pada jiya o sugbon ifigabaga yen o ma dock ni jo final bi ki Malawi koko mi awon ko si Malawi ba mi awon o na fe jade pe o na fe play
0: Cameroon ni choice ju pe
4: ko de le ba team yen play ko le ba team yen play emi ri ko orilede Malawi gege bi ko to je pe pelu bo se je pe igba koko ti won wa ni ko han lara won bi igba ti won wa sinu dije yi tele ayi igba ti won ti gba WAFCON kan to play WAFCON
0: Malawi played 11 friendly matches before this tournament. South Africa played 10 games. Nigeria gba low key 5 friendly matches. Low key. Malawi played 11 friendly matches.
4: So I want to
0: assemble team in 2022. Kon se pe boya won ti assemble won from their teen age. Na ti ko won jo pe oya e ma build won. won lose you accepted won se kini gan accepted
4: won pada ma se
0: won pada ma se after qualify for what this WAFCON they played 11 solid friendly matches so
4: what mora
0: structure ni
4: be se poko se kan gan
0: structure ni dan pe structure ni
4: e to ba mo to se
0: afojusun ni is not compulsory pe ode o sa to yari no I say yari won ma build there ni
4: ben
0: o ma build there ni afojusun ni
4: e wo le big teyan ma wo yen won yen jo to olympic ba ti pare be won jo na america ti bere preparation mi
0: ben
4: mi
0: won si number 1 na won na
4: won si number 1 won
0: morocco set structure for football won ni
4: ben
0: morocco ta ma ori ban tele
4: ma ori bayo
0: in fact ni north africa won o si ni Egypt nkankan yen ni awon tan si wa ni
4: kan pede won gba Nations Cup
0: so structure ni to ba ti build e la foju so pe okay in the next 5 years kila fe di in ni won pe ni structure in the next 5 years kila fe di okay n ta fe di re in the next 5 years bawo la se bere e ja bere bayi won wa ma to
4: te ba worun te so ya to
0: ko ni ke se fire brigade approach ti wa tokola tawa mura kekekan
4: ko Nigeria na ti se be rin jon
0: nigbati
4: ko ti ta ti di football tanyanya bayi ta fun oluko ni
0: Westminster
4: of lanfani pe laarin odun marun ni ko afun odun marun ko fi fun ani tan fe ma te o le fi podun merin o ti deliver so so pe ngba ta mo tan se ta ni structure ni
0: emi
4: wa mo to wa fa ta fi adi
0: NFF ni ko si nkan to fa nkan dako fa ka e ma ti e fa seyin rara NFF
4: won ni be oniyan nu
0: ki won se ti won ba se
4: won ton se
0: NFF ni e ja ko lori yen e ja sare wo community shield lojo Sunday Arsenal Man City normal community shield o se nkan ti eyan ma npe taro ko ma tori e wa si igboro pe an lo gboro sugbon at the same time o ma n bu si morale team mejeji to ba fe bere league because o ma n je season open so definitely
4: morale boosting
0: awon gbogbo aye ni o wo because the only match ti o wa aye ni in England lojo yen niyan so everybody na lo ma fe wo yo de fi ase afihan awon nkan kokan titi mo kan meji yen to ni fun sa ti but though opolopo gba lo ma n je yi pe not all the players teyan expect to answer back
4: papa julo odo ti woko ba waye
0: ti woko ti waye ti won rest awon agba bolu pe awon to
4: mo
0: kini kareti Man City
4: emi ro pe gege bi n te so siwaju papa julo emi ri ko Arsenal gege bi ko to ye pe on ti se duro daada latara pe akoko na oluko ni ti membe tele
0: lo wa nbe
4: awon agba bolu ti membe tele na lo wa
0: Man City ti ro
4: so re ti ro iko lagbara ta ba so ro npa Man City olukọ ni to ti lo yi disadvantage kan ni
0: new style
4: to pe ke se olukọ ni to kere style to ti e tin ba won lubo lati bi odun mewa enikan se gbe made emi to wa gbe de ko ti lori ofe ati le
0: ni competition
4: ko se nkan ye li won lori daada so emi ri ge bi pe nkan ya difficult die
0: for commerce ti n fe lose awon player
4: ti n lose awon player
0: ko na wo ti n lo awon player
4: to to wole so lowo lowo ben se ti ja yin rein da o n lo ko osunmo ko wa nbe lola rodri osunmo ko wa nbe
0: so reinda ko se gbe ko osunmo ki reinda wa nbe la ko le si mlotun la ko le si nbe ti atita
4: reinda o le si nbe rodri o le si nbe so even gbogbo awon ile island boya won ti ba won gba figagbaga olorin sore kankan titi di asikoko yi so emi ko Arsenal gbe ko to je pe o si ni nkan to le fi play ni Sunday ju ikọ Man City lo
0: Arsenal ti gba friendly matches bi melo kan na no si dada ko sign
4: se ri pe pọn ti n gba won tan si jo n gba papọ anfani ni lapodo temi so Man City

0: kó bẹ̀rẹ̀
1: alákòóbá tí ẹ sálámọ̀
0: kọ̀kan ní o
1: lónìí ọjọ́ jímọ̀ yóò sì tún gbé yẹn wá sákàtà wa ń bí àwa ti lọ kí jímọ̀
0: o àbí o
1: yọ má mú tí o dá wá sí bí báyìí o
0: àti dání o
1: àti wà ní mímọ́ báyìí o tún di jímọ̀ tí ń bọ̀
0: àbí
1: a tún tó kí jímọ̀ míì àwọn ọ̀run míì wà bẹ́ẹ̀ o ṣùgbọ́n jímọ̀ o tún di jímọ̀ tí ń bọ̀ bẹ́ẹ̀ ni bí orúkọ èèyàn mi kan jímọ̀
0: o kọ bàbá mi nù kí ni wà ló dé o kọ bàbá mi nù.
1: Àti pé nana jimọ.
0: Jimọ nana jimọ ni gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ la wọ́n ṣe báyìí
1: dé. Ìwọ ọlọ́run ọba mi o. Ó dá kí ẹ̀yin ènìyàn wa pé ẹ̀ka àsán ní gbogbo ibi tí ẹ̀yin ti láǹfààní láti máa gbọ́ wa.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣé làárọ̀ òun náà ni àwọn èèyàn wa dágbére fún yín pé ògo bọ́bọ́ di láago méjì àtúnpadà bọ̀ fún àkọ̀tun ìròyìn gbàǹkangbé eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ alágbára. Èyí tó ti ṣẹlẹ̀ láwọn ọ̀ràn abìkan tí iná pàjádélé òkèrè lọ́hùn-ún àwọn ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí àgbọ̀ fi kọ́gbọ́n ni àgbọ̀ fi ṣòdiwọ̀n ara ẹni
0: ni
1: ẹgbọ́n ìròyìn ọ̀hún kẹ́lẹ́ bá mọ̀ pé lóòótọ́ àti lódodo ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ o ìṣẹ̀lẹ̀ láabi eléyìí tí ó mọ agbomijé lójú ẹni ọba tó ni wò ní jó sọ̀kalẹ̀ sọ̀dẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa àwọn ìròyìn ọ̀hún ti wá tò lọ́wọ́ àwọn àkòrí tó gbèrú ibẹ̀ láti kọ́kọ́ mọ bẹ̀rẹ̀ o ọ̀pọ̀ bá wá dójú ọ̀gbagadì gan ẹ wà á ní àǹfààní tó pọ̀ rẹpẹtẹ láti máa fetí yín kóyàwó ìròyìn ní lọ́rùbá lẹ́jọ́ nu ìyá àdínní yín náà ni o aminat adetun padmos òun lorúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ ń kọ́ mọ̀mọ́ ó ṣe dáadáa.
0: Tọ́ èmi náà kí wa níbi gbogbo tẹ́ ti ń gbọ́ ọwọ́jà ìkànnì yìí gbàǹkangbé ìròyìn náà la sì gbé kàmọ́ yín níbi gbogbo tẹ́ ẹ wà tẹ́ ti yí rédíò yín sókè làlàlà tèmílàdé àlòkò lèmi ń jẹ́ o ẹ̀ka àsán ẹ̀ mọ̀ bá wa kalọ̀.
1: Ó dé jẹ́ máa wọ́n àwọn àkòrí ọ̀hún eléyìí ti ń bẹ ìyìn nínú àwọn òwe ìròyìn gbogbo eléyìí tó gbàǹkan tó gbé ibẹ̀ ní ìpínlẹ̀ Kwara wọn ni àwọn afurasí ìgidì gan kó ajínigbé máa béèrè owó kan léyìí tó jẹ́ pé ẹni tó léwájú wọn Sanda Aliyu ní àpò orúkọ rẹ o wọn ní ìjẹ́jẹ́ mọ̀ pé ọwọ́ ṣùkọ́ àwọn agbófinró ó ti tẹ̀ ẹ́ báyìí bó o ni wọ́n ṣe mú un wọn ni àlàyé níbi tó ti fẹ́ gbé ajé kalẹ̀ láti ra bájínẹ́tùrì ibùkún ti fọ̀nà lẹ́nu AK-47 ìyẹn níjọba àbílẹ̀ ti Kaihama òun náà ni ọwọ́ ti tó o bó o gan ni wọ́n ṣe mọ̀ pé àlàyé yìí kànájẹ́gbọ́n ikọ̀ ajínigbé ni níbo wá lọ̀rọ̀ rẹ̀ dé dúró gbáǹkangbé ni ẹ gbọ́ lọ́sọ̀
0: tó ní. Tọ́ jẹ́ kèmi gbé wa lọ sí ìpínlẹ̀ Anambra o ìwé ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi tí àkòrí rẹ̀ ń sọ wípé àwọn ajínigbé kan tí wọ́n jí gbajúgbajà ẹni tí Elédùmarè fi ọ̀rọ̀ jíǹkì rẹ̀ nípínlẹ̀ Anambra òun náà ni wọ́n ní wọ́n mọ̀ tún ń béèrè òbítíbitì owó eléyìí ti ṣe bílíọ̀nù kan ààbọ̀ kó tó di wípé wọ́n ó jọ̀wọ́ arákùnrin yìí ní ìpínlẹ̀ Anambra ni o kódà wọ́n ní ṣe ni wọ́n tún fi owó lé wípé iye tá à ń béèrè tẹ́lẹ̀ òun kọ́ là ń béèrè mọ́ ó yá owó mi nǹkan o ó tún ti gorí ẹ̀ ní báyìí ₦1.5 billion ó ní wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ onítọ̀hún
1: ó mọ̀ wá lágbára báyìí ó dá gbáǹkangbé kan tún léléyìí tó fojú bàdé nínú ìwé ìròyìn punch fún tòní wọn ni genje ọmọ òṣìṣẹ́ ológun wa kan eléyìí tó jẹ́ pé iṣẹ́ ológun ló wù ú ṣùgbọ́n kò wu ẹlẹ́dàá rẹ̀ wọn ni àtòhun àtàwọn 17 míì òun náà ni ọwọ́ mọ̀ ti bàbá yìí o ǹjẹ́ kí n ti wọn bó o ní tiwọn ṣe jẹ wọn ní bẹẹ láàbí ni wọn ní ìjẹjẹ mọ pé àwọn tá a pẹ kẹlù yìí tó ń tí òǹkà wọn iṣẹ burúkú ni ọyàn láàyò àwọn ọkọ ayọkẹlẹ tó bá gbẹlẹ tẹkítẹkí tó jẹ tẹni ẹlẹni òun náà ni wọn ń jágbà lójú ná wọn ń jìyàn gbé wọn sì ń gba ajé lórí ẹnikẹni tí ẹ bá jí gbé bó o làkàrà wọn ṣe á tu epo ìpínlẹ rivers lélẹyìí ti ṣẹlẹ o ẹ gbọ o bákòókò rẹ bá tutù.
0: Tọ́ wọ́n ní ibùdó ìwakùsà kan eléyìí tó wó lulẹ̀ ní ìpínlẹ̀ Plateau wọ́n ní ẹ̀mí méje náà ló mọ̀ bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Kọ́nà Elédùmarè kó má fi àti jẹ wa àti mu wa síbi tó le
1: o.
0: Wọ́n ní àwọn èèyàn méje náà ni wọ́n bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ ní ìpínlẹ̀ Plateau ìwé ìròyìn The Punch ló gbé ìròyìn náà.
1: Ó dá ìwé ìròyìn The Punch náà ló gbé eléyìí ojú ewé karùn-ún ibẹ̀ ló lè ti bọ̀ sí o. Wọ́n ní arábìnrin kan òun náà ni àwọn àjọ eléyìí tó ń gbógun ti ṣe owó ìlú mọ̀kùmọ̀kù àti àwọn ìwà àbàjẹ́ mi eléyìí tó sodomọ́ àjọ ti EFCC nù o. Wọ́n ní ẹ̀mọ̀ tí mo báyìí o ǹjẹ́ bò ó ló jẹ́. Wọ́n ní jìbìtì owó kan eléyìí tó tó 1,000,000-2,000,000 kódà òtún belebele ń já mẹ́ta ìyẹn ₦42.3 million. Òun náà ni arábìnrin ọ̀hún ló ṣe kárùkásọ rẹ̀ bó o gan ló ṣe wá ṣe é. Ẹ̀yin ò mọ̀ gbọ́ lọ́sàn-án tòní gbankogbe agbo fi kogbon ni
0: ni ipinle adamawa won ni owo ba awon meji kan o won ni ogun eleyi ti won fi ase si fun opolopo awon eyan lati ma lo ohun na ni won ka mo won lowo o won ni ogun ohun na ti won ba bere si ni ka ni me ni meji na lo se to egberun lona adojo niye 150,000 ohun na ni won ni ogun ohun ti se tramadol na ni won ka ma awon eni yi lowo o ni ipinle adamawa won ni amosa owo ti ba won won si ti wa lakata ile ise olopa iwe iroyin daily post lo gbe iroyin na
1: o de jato sesese kato sowo waju tori pe waju ti ope ibi ti re si o na ni ope ibi ti wo mo re si ni taya lase lowo eledumare won ni ni ipinle delta agbegbe kan be le ti won pe ni sapele awon eyan to wa nbe won ni bo sinu ekun ohun ipain keke to ti daro eleyi to ni agbara latari bi ese ni omo lomo kan eleyi ti se omo odun meta okunrin ni o eye to je pe fe kan tele ri won ti kede re pe won wo omo odun meta yi o won o ri o won o sun be si ni won wo won ni mo ti pada ri omo okunrin ta so nipa re yi sugbon riri ti won ri nko emi o ti bo lenu re isele ta so nipa re yi bo gan lo ti waye ni agbegbe sapele yen ni ipinle delta eyin o mo gbo losan toni gbankogbe to gbomi lojo eni ni
0: ah olorun gba wa o
1: ami o
0: to won ni ni ipinle benue o won ni awon olopa na ni won ma dola omo tutu jojo lokan ile ti awon kan ti won jigbe won ni owo si ba awon mokanla ti won fura si wi pe won lowo ninu jiji omo tutu jojo lu ohun gbe o nibo wa ni won ti jigbe ibo ni won je omo na gbe lo ibo lowo ti ba awon mokanla yi gbankogbe iroyin ni iwe iroyin daily post lo si gbe e kuku gbo losan yi
1: o da to ba ni be wa ja lo si ipinle edo tori pe akosile kan ile ti akosile nbe o lagbara pupo pupo ju o won ni jeje mo wi pe awon eyan kan le to je wi pe oniwa ko to ni won oniwa daran si ni won pelu eleyi ti on ka won o je 80 70 o je 80 70 niye won ni jeje mo wi pe awon 80 niye e to je pe esun to ni se pelu sise ko to ko tona pelu awon omo kekeke o towo won se won ni akosile won yi o mo wa lagbara o iroyin ta so nipa re yi a ti seru eyi nbo la nre oruwa loju ni tori pe nigba ti won mo pe ama awon eyan ti se ko to yi pelu awon omo kekeke won ni e to poju nbe on lo ni se pelu awon baba to bi awon omo na lomo se le yi o wa gba nko se ko wa gbe e mo gbon lo so toni o
0: to iroyin eleyi na lo so di mimo wipe leyin ogoje ojo ti won se igbeyawo ti won di loko laya o ni ipinle Bauchi won ni se ni iyawo yi lo si se be lo fi majele sinu onje oko re iyawo eni odun mokandilogun won lo ma se be o ran oko re lo si orun asante o bo lo se je se ko si fe ni
1: abi child marriage
0: ni oluwa gba wa ipinle Bauchi ni sele ohun ti waye o 19 years so I been child iwon lodun 18 ni o si di adult amo sibe na
1: abi
0: gbanko bi ni
1: o ye ko ri be o ma lagbara o
0: ye ko ri be
1: o de ja pada lo o ni si ipinle kan eleyi ti amo si ipinle Sokoto won ni omo odun mewa kan ile to je omo okunrin o na ni ani won di rugudu won di rugudu won wa lo re di sinu apo won si so lenu o le dan ah omo ti di rugudu ti di inu apo yi se nbe laaye sa awon afurasi meji ti mu ntori oro na ni bo ni ti mu won gbankogbe to lagbara mo ni e gbo ba koko re ba titi
0: ni ipinle Oyo wa nibi won ni le se olopa na ni won sawari omodebirin kan eleyi ti won ni won ti nwa fun bi odun meji seyin o won ni sugbon adupe o tori won ni won ti sawari re o won si ti fa le awon molebi re lowo ile ise olopa ipinle Oyo ohun na ni o je ko di mimo be iwe iroyin the nation lo gbe ekunrere iroyin ohun
1: o da igbe gbawa o eleyi ti awon eyan kan ke si awon osise ologun ori omi in lo lede won Nigeria ni ipinle Cross River won ni igbe won omode ti gba awon omo osise ologun ohun leyi ti won si lanfani ati dola awon ero 22 eyi ti awon karamba ni eda kan leyi to je pe ni ti won ojú agba mi òun náà ni wọn ti ṣiṣẹ ìdigunjalè wọn wọn ni àwọn eléyìí wọn fẹ gbéná gorí àwọn ẹni ẹlẹni kí wọn sì mọ gba dúkìá eléyìí ti ń bẹ lọwọ oko wa wọn wọn ti dóòlà wọn báyìí o bó gan lọwọ ṣẹṣẹ wá dunlẹ ẹyọ mọ gbọ lọsànán tòní o bákòókò rẹ bá ti tò ní.
0: Ní ìpínlẹ̀ Niger, wọ́n ní àwọn ará eléyìí tí wọ́n ṣàwárí nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan lójú pópó eléyìí tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní wọ́n ṣe ìdámọ̀ wọn. Wọ́n ní àwọn olókoòwò làwọn tí wọ́n lùgbàdì ìjàmbá ọ̀hún. Bẹ́ẹ̀ sì ni àwọn mẹ́sàn-án ni wọ́n ṣàwárí ara wọn o ní àsìkò tí ìjàmbá ọ̀hún tó wáyé. Ìwé ìròyìn The Nation ló gbé ìròyìn náà.
1: Ó dá ní ìpínlẹ̀ Adamawa wọn ní ìjẹ́jẹ́mọ̀ ìpé iléeṣẹ́ ọlọ́pàá tó wà ńbẹ̀. Òun náà ni àmọ̀ ti náwó gan àwọn afurasí méjì kan Bashiru Ibrahim ẹni ọdún 37 àti Mustapha Labo ẹni ọdún 36. Ǹjẹ́ bò ní tàwọn eléyìí ṣe jẹ́ o? Wọ́n ní bẹ́ẹ̀ lábí ni o. Wọ́n ní oògùn kan eléyìí tí wọ́n ti fòfin dè lórílẹ̀‐èdè wa Nàìjíríà pé kẹ́gun rẹ̀ ọmọọṣẹ́ mọ́ làwọn eléyìí tún ń kó wọlé kẹ̀tíkẹ̀tí. Ìyún ni sí ìpínlẹ̀ Adamawa léè tó jẹ́ pé èyí tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́ wọ́n gbé e sórí wọn wọ́n wò ó èlò lowó rẹ̀ tó 5,000,000 owó orílẹ̀‐èdè wa Nàìjíríà ni. Bó lọ́wọ́ pálábá àwọn méjèèjì ṣe wá ṣege ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní o torí pó gbáńkọ o ó sì ré gbì.
0: Tọ́ wọn ní ọ̀gá àgbà fúnléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí náà ló ti pa á láṣẹ wípé ẹ jẹ́ kí ètò ààbò kí ó tún gbópọn sí i lẹ́yìn tí ìkọlù kan wáyé ní ìpínlẹ̀ Kebbi o. Wọ́n ní kódà wọ́n ti fi ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá míì ṣọwọ́ sí agbègbè ọ̀hún o wípé ó yá ìwọ kọ́ o lọ́ọ́rẹ́ mójútó agbègbè yìí torí pé irú ìkọlù bẹ́ẹ̀ àfẹmọ́ láwùjọ wa.
1: Ó dà bẹ́ẹ̀ ó dà kó tó ribí pé a máa lọ tààràtà rásákàtà àgbà wo níbi táti lọ rí polówó ọjà ìyẹn fótò san tòní o. Wọ́n ní àwọn èèyàn kan léè tó jẹ́ pé ìpínlẹ̀ Niger ni wọ́n ń gbé òun náà ni ẹ̀mọ̀ ti ṣe lálàyé pé ẹ wo àwọn èèyàn mẹ́sàn kan èyí tó jẹ́ pé wọ́n ti di olóògbé báyìí lẹ́yìn tí àwọn akọ̀nọ́nà tó lágbára èyí tí wọ́n kọlù wọ́n ní òpópónà ilé tó wá láti wà wá lọ wúmà wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ yìí pé àwọn ẹni ẹlẹ́ni ọ̀nìyàn ọlọ́nìyàn yìí arìnrìn àjò ni wọ́n òǹtajà sì ni wọ́n pẹ̀lú wọ́n ní ọjà tí wọ́n ń lọ ọjà tuntun ti bùsá ni o léè tó jẹ́ pé àwọn kàràǹbà ní ẹ̀dá yìí wọ́n ṣèbùrú ọkọ̀ wọn lọ́nà wọ́n darí ọkọ̀ ọ̀hún wọgbó wọ́n sì gbẹ̀mí lẹ́nu kó wa wọn. Ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí gan bó ló ṣe wáyé ẹ̀kún rẹ̀ ń bọ̀ o gbáǹkan gbèròyìn gbà ní ṣe.
0: Tọ́ lábala kásọ̀ láyọ̀ wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí náà ló ti fi àwọn irúgbìn kan síta o eléyìí tó jẹ́ wípé àgbéga ó ti dé bá irúgbìn ọ̀hún láti lè mọ̀ jẹ́ ká mọ̀ lára lásìkò tí ìgbà ẹ̀rùn tó bá dé tàbí tí òjò bá fọwọ́ sẹ́yìn tí ò bá rọ̀ lásìkò tó bá yẹ kó rọ̀ o. Wọ́n ní àwọn irúgbìn ọ̀hún náà sì ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló ti ṣe àfilọ́lẹ̀ rẹ̀ jákèjádò orílẹ̀-èdè o láti rí wípé wọ́n pin fún àwọn àgbẹ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
1: Ó dá aláìfọ̀pápọ̀ lọ̀pọ̀ lọ́pọ̀kùn lẹ̀ ẹ já máa lọ tààràtàrà o sákàtà àgbà wo eléyìí tí ó polówó ọjà fún wa lọ́sàn-án tòní bá a bá wá darí padà dé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn gbáǹkangbì yóò tẹ̀síwájú ẹ̀kú kalẹ̀.
2: Mommy in the kitchen cooking rice.
3: With Mama Dog.
2: Chicken in the pan looking nice.
3: With Mama Dog.
4: Keep your voices down.
2: Smells yummy. Everywhere smelling so, so nice.
3: It's Mama Dog.
5: Our neighbors will soon come and start knocking.
6: Good food starts with good oil. Mamado oil brings out the delicious flavor your family loves. Mamado oil is available in stores near you. Use Mamado oil today.
7: American Open University, Nigeria. The new dawn in open university education in Nigeria. Licensed by the National Universities Commission, NUC, all our courses are fully accredited. Study from anywhere and earn a future-ready bachelor's degree with no UTME required.
8: Serious?
7: Yes, you don't need UTME for admission. Apply anytime using WAEC, NECO, or NAPTEP. Whether you're a fresh secondary school graduate, a direct entry candidate, an HND holder, there is a pathway designed just for you. Choose from our industry-focused degree programs, including Business Administration, Software Engineering, Cybersecurity, Business Information Technology, and many more. American Open University offers 70% scholarship to the first set of intakes. Admissions are open all year round. Apply today at www.aouniversity.edu.ng, 0807-840-5282 or 0812-204-4014. American Open University Nigeria, shaping future-ready leaders.
8: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
9: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
10: Health is well.
11: Good news. Good news.
12: News.
11: Lad Hospital invites you to a free community health screening on Saturday, 15th August 2026 from 9 a.m. to 3 p.m. at Lad Hospital, number 2, Orita Challenge, directly opposite the first Lad Hospital, close to Orita Police Station. Enjoy free blood pressure checks, blood sugar tests, urinalysis, weight checks, BMI assessment, plus health talk and counseling. No payment, absolutely free. For the first 200 plus people, come and know your health status. LED detection of high blood pressure, diabetes, and kidney disease can save lives. Lad Hospital also now offers dialysis services at an affordable 35,000 naira per session, bringing quality kidney care closer to you. Come with your family and friends and arrive early. It is first come, first served. For inquiries, call or WhatsApp 0813-276-8169.
13: Health is well.
14: My brother, I hear say Lafarge don't change name.
15: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement, another building solutions company. Where Ella build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HBM construction for this week country since 1960.
16: HBM Nigeria, formerly Lafarge.
15: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, beyond buildings.
17: Ni West Midlands Open University amuki eko wa laro watu kusi rodon lo watu yofani lakbo ya eto igbani wali lolo wano wa osile beren ya jwe kore ekwa lo watu kiretu ekberu meji abon naira fun abala eko ko okan course unit nyoninu anwen eka eko otu ni igbili mwaka kiribu bagba yebi information systems, computer science, cyber security, business administration, finance, public administration, marketing, economics, accounting, human resource management, mass communication ati educational management buyo sheshe pari lewe girama
18: tabo lendi, NCE HND A level to sefe wole pelu direct entry
17: o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Gbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikanni ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afu oju sun nipa eto eko re di mi muse.
19: Won tun bere ku o le sala ima pani lerin lakoko apejopo itakuroso ri la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
20: Maggi star ta se latara e wa soya alubosa adun chili ati konofuru
19: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
20: Maggi star yo so gbogbo onje ta

0: káàbọ̀ padà o. Ìròyìn gbáǹkọ̀gbì wá ṣe tó báyìí láti gbéra tán yányán.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dájà one gbéra. Ó dé ẹjá lọ tààrà tààrà sí ìpínlẹ̀ Kwara torí pé afurasí kan eléyìí tó jẹ́ pé ìgidì gan kú ajínigbé òun náà ní ṣe. Wọ́n ní Sanda Aliyu ní apò ọkọ rẹ̀ o. Ọwọ́ ṣìkún àwọn agbófinró ó ti tó báyìí o. Ìyẹn ní ìpínlẹ̀ Kwara. Ǹjẹ́ bò lọ́wọ́ ṣìkún àwọn agbófinró ti tó? Wọ́n ní ẹ̀sùn tí wọ́n fi kàn án òun náà ni pé lásìkò ìgbà tó ń gbìyànjú láti ra bájínà tùrẹ́bùkú ti fọ́nà lẹ́nu AK-47 eléyìí tán ni owó rẹ̀ mílíọ̀nù kan ó lé bílíọ̀nù jẹ́ mẹ́fà ₦1.6 million náà ló tó. Òun náà ni ọwọ́ bá o. Wọ́n ní ó fẹ́ ra bájínà tù yìí yẹn níjọba ìbílẹ̀ Kaihama èyí ti ń bẹ ní ìpínlẹ̀ Kwara ni Aliyu ẹni tí ọwọ́ ṣìkún àwọn agbófinró ẹ̀ka eléyìí tó ń gbógun ti ìwà ìjínigbé ní ìpínlẹ̀ Kwara tó yẹn ní ọjọ́ kẹta oṣù kẹjọ ọdún 2026 a wà nú ẹ̀yẹ látàrí àwọn ọ̀rọ̀ kan èyí tó ti ń jẹ́ yọ bí arákùnrin kan eléyìí tán kórúkọ tiẹ̀ ní Aliyu Muhammad èyí tó jẹ́ wípé òun ní máa ta bájínẹ́tù ọ̀hún ìní fún àwọn kàràǹbà ní ẹ̀dọ́ ọ̀hún o. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé Aliyu Muhammad òun ti na pápábora ń tiẹ̀ báyìí ó ti fi ẹsẹ̀ fẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀síwájú náà wọ̀rọ̀ léyìí tí wọ́n gbé kalẹ̀ pé ṣe ẹ rí o eléyìí tí wọ́n pè ní Sanda Aliyu tí ọwọ́ ti ba òun ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe àpatẹnujẹ́wọ́. Nínú àtẹ̀jáde kan eléyìí tó bóde lánàá ti ṣọjọ́bọ̀ Thursday láti àkàtà ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara Adétóhùn Èjìrẹ́ Adéyẹmí ó ṣe lálàyé tí afurasí tá a sọ nípa rẹ̀ yìí o ìyẹn Sanda Aliyu ó ti wà lákàtà iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wo bẹ́ẹ̀ náà ò sì ṣe ìrànlọ́wọ́ lórí gbogbo àwọn ìbéèrè eléyìí tí wọ́n ń bí àti àwọn ọ̀nà tí iléeṣẹ́ ọlọ́pàá lè tọ̀ láti lè mú àwọn kàràǹbà ní ẹ̀dá eléyìí tí wọ́n jọ ń ṣiṣẹ́ láàbì. Wọ́n tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ eléyìí tí wọ́n gbé kalẹ̀ pé ṣe rí mílíọ̀nù kan lé èyí tó jẹ́ pé ní owó tó ti kọ́kọ́ san sákàtà ẹni tó ti fẹ́ ra bájínẹ́tù ọ̀hún. Wọ́n ní làwọn ti bẹ̀rẹ̀ sí ní tọpasẹ̀ rẹ̀ pé ó ti sanwó ta ló sanwó ọ̀hún fún. Wọ́n ní Muhammad Aliyu ni ta lẹni tó sanwó. Wọ́n ní Sanda Aliyu ni ta lẹni tó fẹ́ rà bọn. Wọ́n ní Sanda Aliyu ni ọwọ́ ta lẹni tó ti fẹ́ rà. Wọ́n ní Muhammad Aliyu ni. Wọ́n ní gbogbo eléyìí òun náà ní iléeṣẹ́ ọlọ́pàá ti ń tọpasẹ̀ rẹ̀ o. Ǹjẹ́ kó di ọjọ́ tí ó lọ rèé gba ìbọn ọ̀hún gan lẹ́yìn tó ti san owó tán ní abámu lẹ́ ìwọ ló fẹ́ ra ìbọn lọ́wọ́ Muhammad Aliyu Sanda ni wọ́n ń jẹ́ Sanda Aliyu. Wọ́n ní kété eléyìí tí wọ́n kí Sanda mọ́lẹ̀ ń tiẹ̀ Muhammad Aliyu ló ń bá na pápá bora. Wọ́n lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí ó ti ń ṣe àwọn àpatẹnujẹ́wọ́ kan ní fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara. Lára àwọn gbólóhùn eléyìí tó sọ fún wọn ń bẹ̀ òun náà ni pé òun lòún fẹ́ ra bájínà tù lóòótọ́ ǹjẹ́ kí ló fẹ́ fi bájínà tù ṣe ó níbẹ̀ ṣe ń wo ohun yìí ìgidì gan kó ajínigbé mọ́ béèrè owó oníṣẹ́ burúkú tó ń yàn láàyò oníṣẹ́ ẹ̀ wá rí i nípele nípele ni ọ̀gá ń bẹ ọmọọṣẹ́ ń bẹ bí èèyàn bá ti lè ṣiṣẹ́ sí nínú àwọn ikọ̀ ilé tí jìyàn gbé yìí òun náà ni wọ́n fi sọ òun náà dọ̀gá. Wọ́n ní wọ́n ló ní bẹ́ẹ̀ ni tó bá ti wá sọ òun dọ̀gá tóun ti wá ṣe gudugudu méje tóun ṣe yàyà mẹ́fà wọ́n wàá padà ya igbá fún òun náà pé ìwọ ní àwọn ọkọ tiẹ̀ ẹ̀yin náà gba pàbí yìí ẹ lọ rí mọ ṣòro bí agbọ́n gbogbo ohunkíhun tó o bá rí ń bẹ̀ kọ́ mọ jẹ́ tiẹ̀ eléyìí ọ̀wà lágbára pọ̀ ọba tó ni wọ́n mọ̀ gbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà gbogbo orúfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ báyìí àti àwọn ìgbésẹ̀ báyìí lákàtà àwọn kàràǹbà ní ẹ̀dá kò yẹ kó mọ fojú bàdé o ìrìn láwùjọ wa. Ó tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ ilé tó gbé kalẹ̀ pé ẹ wo àwọn ìwádìí tẹ̀ ń ṣe ìwádìí lé lórí yìí gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń béèrè òun ó mọ dá yín lóhùn torí pé òun ti mọ̀ pé ọwọ́ pálábà òun kọ ó ti ṣégi ẹni tí wàá ṣe agbọnsọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ Kwara. Ó tẹ̀síwájú o pé ṣe rí ibi iṣẹ́ dé dúró báyìí àwọn ò ní dá lé ń bẹ̀ o àwọn ò tún tẹ̀síwájú torí pé àwọn kan ti ń sọ wípé bóun bá lè ṣiṣẹ́ dáadáa lọ́dọ̀ wọn wọn ó sọ ń dọ̀gá lẹ́yìn tó ń bá wá dọ̀gá tán wọn ó padà ya gbá fóun náà tóun ó ní àwọn ọkọ tóun náà tóun ó lọ mọ ṣiṣẹ́ tóun náà kóun ó lè bá dádúró. Wọ́n ní ṣe rí gbogbo àwọn tó pẹ̀ kẹ́lù yìí iléeṣẹ́ ọlọ́pàá ní tírẹ́sì wọn ó kó gbogbo wọn lẹ̀ kí wọ́n lè fojú wọn kọ winá òfin ni. Ìwé ìròyìn punch ló gbé gbáǹkọ̀gbì ló dà lórí tábìlì wa.
1: Tó ó dá ẹjẹ́ kẹ́mi ó gbéra lọ sí ìpínlẹ̀ Benue o. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue náà ló ti dóòlà ọmọ tuntun jòjòló kan eléyìí tí wọ́n ní wípé wọ́n jí gbé o ní kété tí wọ́n bí ọmọ náà ni ile ìwòsàn kan eléyìí tán ló wà ní agbègbè gboko ní ìjọba ìbílẹ̀ gboko náà ni ò ní ìpínlẹ̀ benue wọn ní lẹ́yìn tí wọ́n dóòlà ọmọ yìí tán wọn ni wọ́n sì ṣa àwọn èèyàn eléyìí tó tó mọ́kànlá tí wọ́n ní ohun kan tàbí omi-ín ṣe nípa bí wọ́n ṣe jí ọmọ náà gbé kúrò lákàtà ilé ìwòsàn ọ̀hún o wọn ní gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tó jẹyọ látọ̀dọ̀ ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ benue ọ̀chẹ́ àòdógún òun náà ni wọ́n porúkọ ẹ̀ ó ṣàlàyé síwájú ó ní wípé iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní ẹkùn ti gboko òun náà ni èèyàn kan mú ẹ̀sùn wá síbẹ̀ o wọ́n ní orúkọ ẹni náà ni àòdófà chia wípé ìyàwó òun lẹ́lẹ́dùnmarè mọ̀ bóun sọ̀kalẹ̀ láyọ̀ àti ní àlàáfíà ó ní kò sí tó sì yá kò tó sí tó ṣe yá kò sí tó ṣọmọ o ní ilé ìwòsàn tí wọ́n bímọ sí o ní agbègbè gboko ọ̀hún o wọ́n ní ṣùgbọ́n o ṣe rí ọmọ tuntun jòjòlú ọ̀hún táwọn ń sọ yìí wọ́n láwọn ò mọ̀ rí mọ́ wọ́n ní ní kété tíyàwó òun bímọ làwọn ò rí ọmọ náà mọ́ o àòdógún náà ló wá sọ̀rọ̀ ó ní pé ní kété tí àwọn rí ẹ̀sùn yìí gbà náà ni àwọn ọlọ́pàá ni wọ́n sì tara ṣàṣà ni wọ́n bẹ̀rẹ̀ ìwádìí torí irú nǹkan báyìí a gbọ́dọ̀ fi falẹ̀ rárá wọ́n ní látara ìwádìí yìí náà sì ni ọwọ́ ti ba àwọn mẹ́sàn kan eléyìí tí wọ́n kọ́kọ́ fura sí wípé wẹ́dàn ẹ̀yin gangan bóun tẹ́ ṣe jẹ́ ìwọ́n ńkọ́ eléyìí ló gbé eléyìí ló wẹ̀ fún eléyìí ló dèdí fún wọ́n ní àwọn mẹ́sàn òun náà ni wọ́n kọ́kọ́ kó sí àkàtà náà eléyìí tó sì ń ṣe ìrànlọ́wọ́ fún wọn láti fi fìdí àwọn nǹkan kan múlẹ̀ nípa àwọn ìwádìí eléyìí tí wọ́n ń ṣe nípa bí ọmọ tuntun ọ̀hún bó ṣe di eléyìí tó di àwátì ọmọ tuntun ò ṣáà lè fẹsẹ̀ rìn kò ṣáà lè bọ́ kúrò lórí bẹ́ẹ̀dì kó mọ fẹsẹ̀ rìn lọ kúrò nílé ìwòsàn wọn ni ó da ẹ̀ẹ́jẹ̀wọ́ wọn ni ìwádìí tí wọ́n tún ṣe síwájú náà ló tún wá jẹ́ kọ́wọ́ tún ba àwọn méjì míì tí wọ́n ti fura sí wọn ni lára wọn ní èèyàn tí wọ́n fura sí jùlọ arábìnrin ongúhẹmẹ asug òun náà ni wọn porúkọ rẹ o ẹni ọdún 35 wọn ní òun gangan ni wọn fẹsùn kàn wípé ó jí ọmọ òun gbé wọn ní ṣùgbọn a dúpẹ o torí wípé wọn ti rí ọmọ náà gbà wọn sì ti gbé e fún àwọn òbí rẹ o àòdógún ẹni tí ṣagbẹnusọ fún iléeṣẹ ọlọpàá náà ló sì sọrọ síwájú wípé ní báyìí o gbogbo àwọn tí ọwọ́ ti bà nípa wípé wọn jí ọmọ yìí gbé náà ni wọn ti tó mọ́kànlá báyìí tí wọn sì wà ní àkàtà iléeṣẹ ọlọpàá níbi tí wọn ti ń ṣe ìfọ̀rọ̀wá wọn lẹ́nu wò ẹ̀sùn olúkálùkù òun náà ni wọn sì ti sọ fún o ó ní pẹ́ ṣùgbọ́n o ìwádìí ò ní dúró bá wọn ó dìgbà táwọn bá fi àwọn ìdí àwọn nǹkan kan múlẹ̀ wípé kí ló dé gangan tẹ́ ẹ ṣe jí ọmọ yìí gbé ṣe ẹ fẹ́ tà ni ta lẹ fẹ́ tà fún èló lẹ ń fẹ́ rà èló lẹ gbà àti bá ń bá ń lọ eléyìí náà ni ó sì fìdí ẹ̀ múlẹ̀ ipa tí olúkálùkù wọn tí wọn kó nínú bí ọmọ náà bó ṣe di àwátì ìwé ìròyìn daily post ló gbé ìròyìn ọhún.
0: ó lágbára púpọ̀ púpọ̀ jù
1: kọ́nà kó gbà wá
0: kí gbogbo àwọn ẹ̀yà mọ́mọ́ mọ́ mójútó àwọn ọmọ wọn lé ìwòsàn
1: o káwọn ọkọ̀ wa náà kán mọ̀ dúró gbágbágbá
0: lásìkò tá a bá bímọ tán
1: ẹlòmí ò lè dúró bí àwo òun bá bímọ
0: ẹlòmí
1: ò tí ẹ mọ
0: sọ
1: pé òun
0: lè gbé túnfúlù ìdánimú wọn ṣé ó láyé àti gbọmọ lọmọ nlẹ
1: àti pé kọlọ ọmọ sọ èèyàn bá ní kí babó lọ ra tí wọn nílò nǹkan.
0: abẹ́rí nǹkan
1: járe
0: ọlọ́run ó mọ fiṣẹ́ ìṣọ́
1: wa ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ ẹbí òun lè òun yóò mọ sọyàn
0: bẹẹni
1: èèyàn tó yàn ò ní nǹkan kan láti dí lọ́kàn
0: ó kàn sí dara lẹ̀ ń tiẹ̀ ní
1: ó dẹ́
0: tó bá dé bẹ́ẹ̀ gbogbo ẹ̀yìn èèyàn wa ilé tẹ̀ ń tẹ̀ lé wa nítakọ̀ọ̀yẹ níkànnì ọmọlúàbí ìyẹn splash 105.5 fm àwọn náà ò ní já ẹni tàn mọ́ láéláé a máa fún iní àwọn òròyìn ọ̀hún back to back léyìí tí ó sì máa ba yín lára mọ́ ó dẹ já lọ sí ìpínlẹ̀ sokoto torí pé iléeṣẹ́ ọlọ́pàá tó wà ńbẹ̀ òun náà ni ẹ̀mọ̀ ti ṣe lálàyé o pé àwọn ìgbésẹ̀ akin èyí táwọn ń gbé láti jẹ́ kí ètò ààbò kó fẹsẹ̀ múlẹ̀ àti láti jẹ́ kí ìwà ọ̀daràn kó kásẹ̀ ńlẹ̀ ní ìpínlẹ̀ sokoto àkọsílẹ̀ rẹ̀ ó ti so èso rere o ǹjẹ́ bó ló jẹ́ wọn ní bẹẹ lábí ni wọn ní ìjẹjẹ mọ pé àwọn ìgbésẹ alágbára kan èyí tó gbé lẹnu lọlọ yìí òun náà ló mọ ṣokùnfà bí ọwọ àwọn ṣe ba àwọn afurasí méjì kan o èyí tó jẹ pé àwọn eléyìí karambà ní ẹdá ikọ ajínigbé ni wọn ṣe wọn ní ìjẹjẹ mọ pé bí eré ó làwọn mọ tó dóòlà ọmọ ọdún mẹwàá kan èyí tó jẹ pé ọmọ ọdún mẹwàá ọhún wọn ti jí gbé níjọba ìbílẹ̀ tangaza èyí ti ń bẹ ní ìpínlẹ̀ sokoto wọn wá mú ọmọ ọdún mẹwàá láì ṣe èlùbọ láì ṣe ọ̀gẹ̀dẹ̀ wọ́n wá dì í sínú àpò wọ́n dì í rúgúdù ọmọ ọlọ́mọ orí ti kọyọ báyìí o ọ̀pẹ náà lọ̀rọ̀ ń bàdé àwọn ikọ̀ eléyìí tó ń gbógun ti ìwà ìjínigbé èèyàn ní ìpínlẹ̀ sokoto tí ẹ jẹ́ òṣìṣẹ́ agbófinró wọ́n mọ̀ pa bìyà bìdún ọ̀rọ̀ pé ìjẹ́ jẹ́mọ̀ ipe abúlékẹ́ eléyìí tó ń pè ní tundundoki eléyìí tó wà ní ìpínlẹ̀ sokoto ó làwọn ti ń gbọ́ròyìn pé àwọn ajínigbé kan bẹ́ẹ̀ léyìí tí wọ́n máa ń jí àwọn èèyàn gbé wọ́n náà bá gbéra tán pé táwọn ò tí ì yó tá a bá sọ̀rọ̀ nípa ètò ààbò làwọn ẹnìkan tó jẹ́ oníwà ọ̀daràn wọ́n máa yọ síbí wá kò jọ́ lákẹ́ kò jọ́ lóko òun náà ni wọ́n fọ̀rọ̀ ọ̀hún ṣe o wọ́n yẹn gbéra tán wọ́n lọ sí abúlé tundundoki wọ́n ní bí ẹ ti ń débẹ̀ báyìí ẹ̀yin kọ́ yé èyàn èèyàn wa àwọn kanranjẹ́gbọ́n ikọ̀ ajínigbé èyí tí ẹni wọ́n ti ń ṣòro bí agbọ́n ní abúlé ọ̀hún pàápàá jùlọ lórí wọn eléyìí tí ọkùnrin kan tiẹ̀ ní abdullahi buba wọn ló tún ní ìnagijẹ kan tí a máa ń pè ó ǹjẹ́ kí ni ìnagijẹ ọ̀hún wọn ní oṣó ni bóo ló ti wá jẹ́ wọn ní bẹ́ẹ̀ lábí ni wọn ní ìjẹ́jẹ́mọ̀ yìí pé àwọn gbéná wojú àwọn aráabí náà fẹ́ ta bíọ́bíọ́ ṣùgbọ́n ṣá o bí irin bá ṣe bẹ́ẹ̀ tó bá kanrin ìkan ní láti tẹ̀ fún kan ni wọn ní kan tẹ o oorun wómúwómú oorun ó sì yọ́ gẹ̀ẹ́rẹ̀gẹ̀ wọn ní ìjẹ́jẹ́mọ̀ wípé àwọn tara àwọn ìgbésẹ̀ ọ̀hún náà wọ́n gá abdullahi buba èyí tó jẹ́ pé afurasí ikọ̀ ajínigbé òun náà ní ṣe wọn níṣẹ́ ìwárí o arákùnrin tá à ń sọ nípa rẹ̀ yìí ó ti sọra rẹ̀ di ẹ̀rù jẹjẹ èyí ní àwọn agbègbè kan bíi kàré gádà àti agbègbè kẹlẹ́ tó ń pè ní gwandabawa eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ sokoto ni wọn láwọn èèyàn máa ń bẹ̀rù rẹ ní o bí ẹ bá ti di tọyọ lọ́ọ̀kan báyìí ìbẹ̀rù bojó mú wọn kálukó bẹ̀rẹ̀ sí ní sá ọlọ́mọ pàlẹ́ ọmọ mọ́ ọlọ́kọ̀ pàlẹ́ ọkọ rẹ̀ mọ́lẹ̀ aláyọ̀ pàlẹ́ aya rẹ̀ mọ́lẹ̀ torí pé wọ́n ní ẹni tí ọwọ́ abdullahi buba bá bà oh my god àfi kó gbajẹ́ lórí ẹ̀ o bí ò bá gbowó lórí onítọ̀hún gbàǹkan gbìí yóò tún ṣẹlẹ̀ wọ́n tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí ẹ gbé kalẹ̀ pé ṣe ìwárí ìwádìí táwọn ṣe pé ẹ wo wọ́n ní abúlé tí wọ́n pè ní abúlé tundundoki yìí ibẹ̀ gangan ni wọ́n fi ṣe bùbá wọn wọ́n ń jayé ọlọ́bàá ńbẹ wọ́n ti dẹ̀rù jẹ̀jẹ̀ ńbẹ kò sí ẹni tó lè dá wọn lọ́wọ́ kọ́ tí ẹ bá wù wá láàbí wọn wọ́n ní mọ̀ ti gbórí wọbẹ̀ báyìí oh my god àwọn tó lè sánú wọn wọ́n sá àwọn tó ṣe àgbààgbà tí wọ́n fẹ́ dojú oró ẹnìkan àwọn òṣìṣẹ́ elétò ààbò wọ́n bọ́ ọlọ́run lára wọn ńbẹ torí pé wọ́n ṣe ṣaka fún àwọn kàràbà ní ẹ̀dá ọ̀hún wọ́n ní jẹjẹ́ mọ̀ pé lẹ́yìn tí ọ̀rọ̀ ọ̀hún tó lọ lẹ̀ díẹ̀ làwọn bẹ̀rẹ̀ sí ní wọ́n pé ẹ wo inú ilé bí ẹ wo inú ilé bí àwọn wo ni ẹ tún wà ń bẹ̀ ẹ wo inú ilé bí àwọn wo ni ẹ tún wà ń bẹ̀ níbẹ̀ ni ẹ ti rí àpò eléyìí ti ẹ di ọmọ náà sí wọ́n ní wọ́n tú àpò ń báyìí ìrẹ́kọ̀ yìí nànà ọmọ ọlọ́mọ ọmọ ọdún mẹ́wàá tí ẹ ti dì sínú àpò ọmọ fojú bàdé ó mẹ́yìn lọ́lẹ̀ atẹ́gùn wa fẹsẹ̀ ẹ wo ìròyìn yìí ìwé ìròyìn punch ló gbé gbàǹkangbì ló dà lórí tábìlì tiwa.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi starch tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi starch yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé. Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, it no fit be like Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, I beg, go see your doctor or physician.
4: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
5: Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
6: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
7: Róró wa o. Ẹjọ́ ẹ fún mi níláàjì ìgò.
8: Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. pàápàá jùlọ wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
9: Àpò pélébé òróró 90 ml power oil tuntun 300 naira péré ni owó rẹ̀ ò sì fani lápò ìyá.

0: ẹ káàbọ̀ padà gbàǹkangbì ìròyìn tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM lágbára lọ́wọ́ Elédùmarè ìlera pípé Elédùmarè yóò fi jíǹkì gbogbo wa gbogbo ohun tí à ń béèrè lọ́wọ́ ọlọ́run náà ni yóò mọ̀ fi tẹ́ wa lọ́rùn nínú àlàáfíà àti ìdẹ̀ra láṣẹ Elédùmarè. Tọ́ ẹ jẹ́ kí a tẹ̀síwájú ẹyin tí wá lójú òpó Facebook àdúpẹ́ àmọ́ rírì yín àmọ́ ìdúró sí yín ṣùgbọ́n ẹ tí ì pọ̀ tó torí nọ́mbà tèmi ń rí yìí ó dàbí ẹni wípé kò tí ì pọ̀ rárá rárá. Ẹ lọ pọ̀ sí wa ẹ lọ pọ̀ sí wa ẹ mọ bá wa ṣí àárẹ̀ àbí o kẹ mọ́ jẹ́ àdá níkànjọ́ pọ̀n o. Tọ́ ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Bauchi o, wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi náà ló ti nawọ́ gan arábìnrin kan ẹni ọdún 19 ìyàwó ilé ni wọ́n pé Aisha Musa ó ní wọ́n porúkọ rẹ̀ o. Wọ́n ní arábìnrin yìí ṣe ló mọ̀ ń gbìyànjú láti ṣekú pa ọkọ rẹ̀ nípa fífi májèlé sínú oúnjẹ rẹ̀ o ní abúlé kan tí wọ́n ń pè ní Guama ní ìjọba ìbílẹ̀ Bauchi náà ni ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá wa jẹ́ kó di mímọ̀ pé arábìnrin tí wọ́n fura sí yìí náà ni ó ti pé 40 ọjọ́ tí wọ́n ṣe ìgbéyàwó fóun àti arákùnrin yìí o. Wọ́n lóun náà kọ́ o ló sì ṣe kinní ọ̀hún ló ṣe papọ̀ àfi bíi science student ló mí sí rẹ̀ ló púpọ̀ wọ́n ní ló fi sí orí oúnjẹ ọkọ rẹ̀ o. Wọ́n ní gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe wí nípasẹ̀ ẹni tí ṣàgbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi SP Nafil Habib ó ní wípé ṣàdédé làwọn mọ̀ rí ìpè pàjáwìrì ọ̀hún gbà o lọ́dọ̀ èèyàn kan tí wọ́n dárúkọ rẹ̀. Wọ́n ní ṣùgbọ́n o ẹni yìí náà ló ń gbé ní agbègbè Ùntí Dàdà ní ìpínlẹ̀ Bauchi. Wọ́n lé eléyìí náà ló sì fà á tí àwọn ọlọ́pàá tí wọ́n wà ní ẹkùn sí ní ilégbèé tí wọ́n forúkọ rẹ̀ sọta fábàlẹ́wà náà ni wọ́n sì tara ṣàṣà tí wọ́n lọ sí agbègbè ọ̀hún o. Wọ́n ní wọ́n gbé ọkùnrin yìí dìgbàdìgbà wọ́n gbé lọ sí ilé ìwòsàn tó jẹ́ ti ilé ẹ̀kọ́ fásitì Abubakar Tafábàlẹ́wà níbi tí wọ́n ti ń ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ ìkọ́ṣẹ́ ìṣègùn ní ìpínlẹ̀ Bauchi. Wọ́n ní ibẹ̀ gangan ló sì ti gba ìtọ́jú o. Wọ́n ní adúpẹ́ o torí wípé ní báyìí kọ́ ìlera rẹ̀ ó ti pé pérépéré. Habib wá jẹ́ kó di mímọ̀ wípé ọwọ́ wa tẹ arábìnrin yìí o ní kété tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wáyé eléyìí tán sì ní fúnra ara rẹ̀ náà ló ń jẹ́wọ́ wípé igbá kan àwo kan ìkòkò bàbá ṣaṣùn kí ló dé gangan tó fi fẹ́ gbẹ̀mí ọkọ bàbá fẹ́ mọ́ kólúkálùkù ọmọ lọ ní wọ́n ní ẹni tí ṣàlákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi Sani ọmọ lórí àlíyò náà ló wà ní iṣẹ́ eré arábìnrin o ẹ̀ta ń sukú ẹ̀sùn rẹ̀ ẹjọ́ rẹ̀ eléyìí tí wọ́n fi kàn ẹ̀tàrí rẹ̀ lọ sí ẹ̀ka eléyìí tí wọ́n ń ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ ìwà ọ̀daràn ní iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n túbọ̀ tú iṣu désàlẹ̀ kòkò. Ìwé ìròyìn Daily Post ló gbé ìròyìn náà.
1: Ó dá dúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa ilé tẹ́ǹtẹ́ẹ̀lì wa back to back ìyẹn nìkan ni ọmọlúàbí Ọlámíkí ọmọ ìbílẹ̀ arọ́wọ́ yín o àrọ́mọdọ́mọ yìí onírú arọ́wọ́ yín òye níyì Olúṣẹ́gun arọ́wọ́ yín Olúwaṣẹ́gun Ọdúnsì Ọmọlára ìyá Kọ́ọ̀mù àti gbogbo ẹ̀yìn èèyàn tẹ́ǹtẹ́ẹ̀lì wa Kúnlé Peter Rẹ̀mú òye níyì Abisadé Polo Kòrèdí Adébáyọ̀ àrí ọwọ́ yín bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa ẹ mọ̀ tí ìpọ̀ tó
0: òsèǹjẹ́
1: olúwa fẹ́mi ẹ lọ pọ̀ sí wa o kẹ́ ẹ túbọ̀ máa láìkẹ́ máa lọ́ọ̀f kẹ́ máa ṣí ẹ̀ àwọn àtẹ̀jíṣẹ́ yìí ẹjọ́ máa gbéra sọ kó máa lọ ní ìbámu pẹ̀lú àwọn ìròyìn eléyìí tá a bá tari sákàtà ọ̀dọ̀ tiyín bẹ́ẹ̀ tí ń pè wá náà lájẹ́ àwa náà làgbà àwa làkọ́kọ́ àwa la wà lókè téńté tábìlì ìkànnì ọmọlúàbí splash 105.5 FM. Ó dé ẹjá lọ sójú ewé karùn-ún ìwé ìròyìn punch eléyìí tó fojúbàdé lónìí o wọn ní ìjẹjẹ mọ yìí pé ìlú kan tá a mọ sí sápẹlẹ eléyìí ti ń bẹ ní ìpínlẹ delta wọn ní ìlú yìí ó bọ sínú ẹkún ohun ìpayín keke mọ ni o látàrí bí ó ṣe ní ọmọ ọdún mẹta kan eléyìí ti ṣe ọmọkùnrin èyí tí orúkọ tiẹ ní master lemuel wọn ní ìjẹjẹ mọ yìí pé ọmọ tá à ń sọ nípa rẹ yìí fẹ kàn tẹlẹ rí wọn ti kéde rẹ wípé wọn ń wà wọn ò rí wọn ò sùn wọn ò wo ìyẹn ní òpópónà ti oko èyí tó ń bẹ ní ìpínlẹ̀ delta ni wọ́n tẹ̀síwájú ní ìròyìn ilé tí wọ́n ṣe àkọsílẹ̀ rẹ̀ pé ìjẹjẹ́mọ̀ yìí pé ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ó ti ń pè pé kí ọlọ́mọ kó mójútó ọmọ rẹ̀ àwọn ìyá lọ́mọ àti àwọn bàbá lọ́mọ kí wọ́n mọ ṣàmójútó àwọn ọmọ wọn dáadáa o bẹ́ẹ̀ náà ni wọ́n rọ gbogbo òbí alágbàtọ́ àti gbogbo àwọn alámùlétira ẹni pé ẹ wò ẹjọ́ ojúra lákàn fi ń ṣọ́rí o torí pé ìṣẹ̀lẹ̀ tó wáyé yìí gbàǹkọ́gbì tó ń pè fún àmójútó ni wọ́n tẹ̀síwájú nínú àwọn òrùlé tí ẹ gbé kalẹ̀ gẹ́gẹ́ tí àwọn ẹbí eléyìí tó jẹ́ ti ọmọ kékeré ọ̀hún léyìí tí wọ́n ni wọ́n pè kẹ́lẹ̀rọ̀ lánàá tí ìṣọjọ́bọ̀ Thursday léyìí tí wọ́n ṣe lálàyé pé kẹ́sì mọ́ wo ó ń ṣeré pẹ̀lú àwọn tó kù rẹ̀ ní o àwọn tí wọ́n ti jẹ́ ọmọ nìbọ́nìbọ́ kan náà ọjọ́ ajé Monday wọ́n yẹn jọ ń ṣeré láàrin ara wọn kò pẹ́ kò jìnà ó ní bàbá tó bí lọ́mọ bá pé wá ń bí mo fẹ́ ránṣẹ́ sáré lọ bẹun lọ́ba ra nǹkan wá wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé àlọ́ ọmọ náà ni wọ́n rí o nígbà tí wọ́n mọ̀ rí àbọ̀ rẹ̀ ń kọ́ ó ti dágbére fáyé pé ó dìgbò ṣe ẹnìkan tó náà tún sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ó ní kẹ̀sì mọ wo ó fẹ́ tẹ ọmọ náà díẹ̀ o ó kàn jẹ́ ọmọ kan tó jẹ́ pé ó ní àmúmọ́ra kì í fẹ́ kára jọ tí nǹkan bá ti ń ṣe é ó ní ṣùgbọ́n ṣá bí ẹ ti ní kọ́mọ náà lọ ra nǹkan wá tí ó sì retí rẹ pé ó fẹ́ẹ́ dé kò dé ó fẹ́ẹ́ dé kò dé òun náà ni bàbá tó bí lọ́mọ àti ìyá ẹ̀ ní ẹ bá ní pé ọmọ tá a ránṣẹ́ ní ìsìn dà ní ẹ bá bẹ̀rẹ̀ sí ná ọmọ náà káàkiri o wọ́n ní wọ́n wá láti àkókò tí wọ́n ti ránṣẹ́ títí di alẹ́ wọn ò rí ọmọ náà ló bá mú kí bàbá ọmọ náà ń kọ́ kó gba ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá lọ o léyìí tó sì lọ rèé fi tó wọn létí bẹ́ẹ̀ pé ẹ dákun ẹ̀ ní dààmú ẹ̀ ní fojú sunkún ọmọ o òun wọ́mọ òun o ọmọ ọkùnrin ni ọmọ ọdún mẹ́ta sì ni pẹ̀lú ó ń ṣeré pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ ló ń pé kó ra nǹkan wá fóun nísàlẹ̀ ń bẹ̀rùn wọ́n ní àárọ̀ rẹ̀ ra wọ́n rí o àwọn ò tí ì rí kí ọmọ náà ń kọ́ kó padà sínú ilé wọ́n ní jẹ́jẹ́ mi pé láti ìgbà náà ó ní wọ́n ti bẹ̀rẹ̀ o láti ṣe àwárí ọmọ ọ̀hún wọ́n nígbà tó di àárọ̀ ọjọ́ kejì eléyìí tí wọ́n ti ń wọ ọmọ tá à ń sọ nípa rẹ̀ yìí wọ́n ní wọ́n padà rí òkú rẹ̀ nítòsí ilé eléyìí tí bàbá àti ìyá rẹ̀ ń gbé wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé ẹnìkan eléyìí tí wọ́n fura sí ó ti wà lákàtà iléeṣẹ́ ọlọ́pàá báyìí léyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta sì ṣe lálàyé pé ìwádìí ti tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ náà ọba tó ni wá àwọn ọmọ wa wọ́n fi wọ́n pa wá lẹ́kùn o àwa náà ta jẹ́ àwọn òbí wọn wọ́n fi àwa náà pa àwọn ọmọ yìí lẹ́kùn ìwé ìròyìn tó gbé lónìí the punch ni gbàǹkọ́gbì ló dà lórí tábìlì tiwa.
0: Tọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni mo wà o wọ́n ní ìtura náà ni ìṣẹ̀lẹ̀ eléyìí ló mú bá àwọn olùgbé ní agbègbè kan tí wọ́n ń pè ní ayéyúnì ní òkè ògùn lọ́hùn-ún ní ìlú Ṣákìó wọ́n ní nígbà tí àwọn ọlọ́pàá eléyìí tí wọ́n wà ní ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tá a mọ̀ sí Kọ́láwọlé ní ìlú Ṣákì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fa ọmọdébìnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Zainab tí wọ́n fà á lé ìyá rẹ̀ lọ́wọ́ lẹ́yìn tí wọ́n ti wá ọmọ yìí wá fún ọdún méjì wọ́n ní ìyá òun kọ́ ó ti di jálajàla bó sùn kò lè sùn bí ń rẹ́rìn yóò rántí ọmọ rẹ̀ pé ìwọ ọlọ́run Zainab ibi tó bá wà bá ń dáàbò bò ó ọmọ níṣe kinní kan àníri kankan nu méjèèjì láṣẹ Elédùmarè wọn ni ṣùgbọ́n gbogbo eléyìí ńkọ́ náà ló wá wá sí òpin lásìkò tí wọ́n ṣàwárí ọmọ ọ̀hún o wọn ni ọmọ yìí ńkọ́ náà ló ti jẹ́ kí wọ́n wá káàkiri wọn ni kò sí ibi tí wọn ò wá dé o wọn ní àfi bí ẹni bí èèyàn ń wá abẹ́rẹ́ nígbà míì torí wọn ní ṣe nìyá rẹ̀ bí ó ṣe ń wonú kòtò ni ó mọ wa ro ògiri bí ẹni wípé kí Zainab kó ṣàyọjú ni kó rí i wọn ní torí pé bí ọmọ yìí bí ó ṣe kúrò ní agbègbè yìí náà ni kò yé èèyàn kankan ní agbègbè tí wọ́n ń pè ní iléṣà ìbàrùbá wọn ni wàhálà yìí sì bẹ́ sílẹ̀ níbi ọdún méjì sẹ́yìn nígbà tí àwọn ọmọ kéékèèké ọ̀hún tí wọ́n jẹ́ méjì tí wọ́n pe orúkọ wọn ní Mariam àti Nífẹ̀mí wọn ni àwọn méjèèjì ń kọ́ wọn ni wọ́n mà sá kúrò ní ilé wọn ni iléṣà ìbàrùbá yìí wọn ni àwọn ọmọ yìí kọ́ náà ni wọ́n sọ wípé bàbá kan náà ló bí àwọn ṣùgbọ́n o kì í ṣe ìyá kan náà ló bí àwọn o eléyìí tí wọ́n sì sọ nípa oríṣiríṣi ìyà eléyìí tó ń jẹ àwọn ní ibi tí àwọn ń gbé wọn ni ẹni tí bàbá àwọn fẹ́ tí kì í ṣe ìyá wọn mo rò pé bóyá àwọn ìyá wọn ti kúrò nílé ṣùgbọ́n ẹni tí wọ́n fẹ́ tí bàbá wọn fẹ́ wọn ní ìyà tó fi ń jẹ àwọn náà làwọn ò lè fara dà mọ́ wọn ní kẹ̀sì mọ́ wo níṣẹ́ ni bàbá àwọn ló ti ẹ̀ pa wọn tì kò ti ẹ̀ rí tàwọn rò rárá báwọn bá sọ fún pé nǹkan báyìí ṣe báyìí wọn láwọn làwọn ò tún jẹ̀yà wọn ní ìdí rèé o táwọn fi sá kúrò nílé táwọn sì fi wá ibi tí ilẹ̀ ti lójú ní ìpínlẹ̀ Èkó láti ṣàkílọ̀ lọ́hùn-ún wọ́n sì lọ sí ìpínlẹ̀ Èkó láì sọ fún ìyá láì sọ fẹ́ bí láì sọ fún ara fún odidi ọdún méjì láwọn ìyágun ò lè rí wọ́n mọ̀ rò wípé ibo ni wọn bó ọ̀nà ṣe mọ̀nà bó ata náà fẹ́ lọ bá lẹ́kọ̀ọ́ yẹ ń lọ sí sí ọmọ ọ̀dọ̀ àbí kankan ni gbogbo ọmọ tán bá ti fi sí àkàtà wa ẹjọ́ ẹ dákun ẹ jẹ́ àtọ́jú wọn ẹ jẹ́ àtọ́jú wọn ọmọlọmọ ń jẹ gbogbo ẹni tó bá ti jábi amọ kì í ṣọmọ tó bá jáde látara wa nìkan òun náà lọmọ wa ẹjọ́ elédùnmọ́ rí yóò ràn wá lọ́wọ́ o yóò ràn wá lọ́wọ́ o àní ṣàṣedànù àmọ́ adúpẹ́ wa báwọn yọ wọn ni wọn ti rí àwọn ọmọ náà wọn sì ti fà á lé òbí rẹ lọwọ.
1: ó dáa tó bá níbẹ̀ wá já lọ sí ìpínlẹ̀ èdò torí kí wọ́n ṣe lálàyé pé ìjọba wọn ti mẹ́mẹ́ òun náà ni àmọ̀ ti pabìyà bìdún ọ̀rọ̀ o pé láàrin oṣù kínní títí di oṣù keje ọdún 2026 àwọn àkọsílẹ̀ ìwà ọ̀daràn kan léyìí tó ti di ẹ̀sùn báyìí èyí tó tó 70 níye 70 tó ní í ṣe pẹ̀lú ṣíṣe kòtọ́kòtọ̀nà pẹ̀lú ọmọ kéékèèké òun náà ló jẹ́ pé ìdá lọ́nà 50 rẹ̀ òun ló jẹ́ wípé àwọn bàbá tó bí àwọn ọmọ yìí lọ́mọ òun náà ni wọ́n ń ṣe kòtọ́kòtọ̀nà pẹ̀lú àwọn ọmọ wọn tó jẹ́ ògo wẹ̀rẹ̀ àwọn ọmọ kéékèèké ròyìn òun ò dùn mọ́.

0: Kamọ Sunet, ògbóǹtarìgì oògùn ibà fún gbogbo ọjọ́ orí, Genit Pharmaceuticals Limited ló ń ṣalágbàtà ẹ̀. Tí kò bá sí ìyípadà lẹ́yìn ọjọ́ mẹ́ta, jọ̀wọ́ lọ rí dókítà rẹ kó o sì ka ìwé pélébé inú rẹ̀.
1: Wọ́n tún bẹ̀rẹ̀, wọ́n lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

dídì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù ú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: ìjọba tó báyẹ pé ìjọba mílò wà ń bẹ sí ìjọba tí wọn ò bá sí bẹ kò tọrọ ẹ ló máa ma jáde lẹnu tìmọ yẹ ọlọrun ṣàánú gbogbo wa.
1: Ẹ ṣe àdúpẹ́. Now, ẹnìkan béèrè lórí Facebook pé nígbà tí ọ̀nàdìbò Fẹ́mi Josiah wa ń sọ wípé àní kẹ́ ẹ lọ ilé asòfin ni kẹ́ lọ tún sí àní ẹ ti lọ láyé Buhari wù lójú tú ẹ̀. Hello.
2: Hello, Dọ́bí.
1: Orúkọ yín àti
2: Bẹ́tí. Bukí àlejò wa nù kúlò ṣe ránṣẹ́ ń tẹ́tọ́ náírà.
1: Pàápàá.
2: Ọ̀nà tí ǹjọ́ tẹ́bí ti tọ́nà àbáyọ.
1: Oye
2: ẹ
1: gbọ́ kí lọ́nà àbáyọ Dr. Oyekunle Oyewo kí lọ́nà àbáyọ.
3: So nǹkan tí àwọn agbálẹ̀rò kò sí nǹkan tó right 100% kò dẹ̀ sí tó wrong 100%. Níta agbálẹ̀rò ni kí gbogbo aráàlú ká mọ̀ pé ìjọba àbílẹ̀ wa central sí good life fún gbogbo ará ìlú yìí tí gbogbo wa bá mọ̀ kò ní sọ́lé ṣèlú kankan tó tún máa lọ ọ̀rọ̀ ìlọrun mọ̀. Whether we have gone to, and in fact, let me even be categorical this time around.
1: Okay.
3: Whether we have a constitutional backing or not, Shari, devolution is very important across the world. Ìjọba ìpínlẹ̀ ò lè mọ tó ń ṣẹlẹ̀ sí àwọn ará olúyọ̀lé, àwọn ará abáre ní aago méje alẹ́ yìí, chairman ló máa mọ̀. O lè defer sí governor láàárọ̀ ọ̀la. So we should know that you don't start a house from the top, you start from the grassroots. So ọ̀nà àbáyọ ni kí gbogbo wa kọ́ mọ̀nà oṣooṣèlú oṣooṣèlú ká mọ̀ pé grassroots administration grassroots governance is central.
1: Ẹ ṣeun. So ẹgbọ́ grassroots administration is central. Ẹ ṣe àdúkọ ojú òní tìyín. Ó pàtàkì lọ́wọ́ yín Dr. Oyekunle Oyewo ojú òní tìyín. A sì kí ọ̀nàrẹ́bù Olúfẹ́mi Josiah náà ẹ ṣeun tí a pè yín tẹ́ ẹ jẹ́ wa àti Taiwo Ọlálérè aka Glorious Twins. Ẹ ṣe àdúkọ Abiodun Adéwọlé lóko mi Mr. Dọ́bùyè lórí gbangba làṣà láti pàdé lọ́la. Laago mọ́kànlá àárọ̀ títí ìgbà náà tó máa sọ pé lẹ́yìn ọlọ́run ìwọ ló kàn after God na you mọ̀ dáhùn o wọn kò bọ́ bọ́ lọ ni mọ̀ sọ pé lẹ́yìn ọlọ́run ọlọ́run náà tún ni Adébáyọ̀ Philip láti orí Facebook ó jọun kó ti fẹ́ sí ààrẹ pa ó yá drop account details láti orí Facebook Adébáyọ̀ Philip drop account details lórí Facebook ó da gun mọ́kànlá àárọ̀ la ní orí ìkànnì náà ni ẹ̀ńlẹ́ ń bẹ̀rùn ẹ kú kalẹ̀.
4: Ó ń kilẹ̀.
5: Splash 105.5 FM, the integrity station.
6: Quick, charge it 240.
7: Hot news, cool vibes, sports, and more on the integrity station.

jíjí ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

the radio couple. Modupe Oluwa Ojaye. Oluwa Shina. Alayo. Oluwa Ogwede. Eko yomi. Malanu makore. Mani yologo. Malanu makore. Ati Fola Shadi Aya Ajala. Kọpù wa ní kan ní lágelú nìyẹn. Ogo yẹ ọ. Òní lọ́jọ́ ìbí wọn. Ana kúlẹ̀ ní tọ́lẹ̀. Happy birthday to you guys. Oore tó. Ìgbà ọdún ìṣẹ́jú kan ní o. Ọlá fi wé. Àpẹ́ bí ewé àpẹ́ Adérale wà bí ọ̀sun àkùrọ̀. Ìrẹ̀ olú. Ajímọ̀kí ń gbé omi bí ewé rínrin. Àṣé báyìí. Ìdọ̀dún ni ṣápó rúwé. Ìdọ̀dún báyìí lè rù wá wà. Ṣé báyìí lójú. Ọdọ̀dún náà làbí ayá ṣe àdọ́ta ọdọ́dún. Ó ṣeun. Láàárọ̀ mo bì lórí àtẹ. Ọba mi mọ̀ ṣeun. Àtàwọn àtẹ̀yìn yá ò ní pẹ̀ dín o.

0: ó bàbá akọrin látàárọ ni ó ti sún mi igbó gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ń rè é.
2: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣó ti Cashier.

0: ṣe.
1: Ẹ káàbọ̀ padà látojú ọjà. Ẹ káàbọ̀. Ìkànnì ọmọlúàbí náà lẹ́sì ń gbọ́. Ìkànnì Splash 105.5 FM The Integrity Station Promoting Right Values. Ìdá lórí socials ẹ mọ̀ pé wà lórí ètò àríyá extravaganza. Mo rí nǹkan àrà, mo rí nǹkan ìyanu nírọ̀lẹ́ yìí lórí ayélujára. Linda Ikeji blog ló gbé lórí Facebook ní mídẹ̀ tí rí. Ó wá jẹ́ fọ́nrán fídíò ní pẹ̀lú. Mo rántí láyé ìgbà. Kọ́lá Wọlé Ọláwuyì of Blessed Memory. Lórí ètò nǹkan ń bẹ nígbà náà. Mo rántí ní ìgbà náà lórí ètò nǹkan ń bẹ nígbà tí ó ní arákùnrin kan ń gbà yẹn tí ó jẹ́ pé ó ní ìṣẹ̀dá obìnrin ohun ìfún ọmọ ní ọmú tó jẹ́ ti gbá àyà obìnrin ó wà ní àyà rẹ̀ nígbà náà lọ́hùn ó bá nǹkan bẹ jáde ẹ̀yìn tí ẹ bá rántí.
2: Rédíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ó dàbí ẹni pé níbi ayélujára. Ìgbà yìí bó ti ṣe jẹ́ pé gbogbo ohun tá a máa ń fojú èèmọ̀ abàmìwò ńgbà náà lọ́hùn. Gbogbo èmi ni social media yìí ó tiẹ̀ tí wàá jẹ́ kí gbogbo ẹ̀ wá di wọ́lùkọlù. Ara àwọn tá a sì fọlọ́pàá gbé. Òun ni àròjinlẹ̀ wà nù wọn. Lórí gbogbo àwọn nǹkan kan wà tó jẹ́ pé wọ́n dẹ́rù bà wá táwọn kan fi máa ń ṣẹ̀rù bà wá ń gbà yẹn àròjinlẹ̀ ti tú. Ó ti padà fàṣírí sáyẹ̀nsì tú báyìí o. Bíi kéèyàn ó dáná báyìí. Kó bomi inú àgé oníke kó wá gbé sórí iná kíkẹ́ ó má yọ kómi ó má dànù. Lóòótọ́ mo ti ẹ̀rán tí ń gbà yẹn lóòótọ́ pé ìgbà kan wà tó jẹ́ pé a máa ń rọ omi sínú ọ̀rá. A wà tan iná sí lábẹ́. Ọ̀rá yẹn ò ní yọ omi ò sì ní jò dànù. Ṣùgbọ́n àwọn èyí tá a tún rí tó ṣàrà ọ̀tọ̀. Òun ni àwọn tí wọ́n bu òróró sínú bébà tí wọ́n gbé sórí iná tí wọ́n ń dín ẹyin nínú ẹ̀. Àwọn nǹkan báwọn yìí wọ́n ti fi lu àwọn ẹkan ní jìbìtì tipẹ́tipẹ́. Àròjinlẹ̀ ló já mọ̀ pé irọ́ ni kò yẹ kí í ṣoògùn. Àbí tàwọn tí wọ́n mú àgbélébù tí wọ́n fi inú ògò ń kọ́. Láàmú sọ pé báwo làgbélébù yìí ṣe dé inú ògò. Kì í ṣe idán rárá. Àwọn èèbó wọ́n ṣe fídíò lóríṣiríṣi tó fi àṣírí yẹn hàn. Àwọn ọmọ Yorùbá tà lórí ọ̀fẹ́ àti tètè kàn sírú fídíò bẹ́ẹ̀ àròjinlẹ̀ gbé jáde. Ọ̀rọ̀ bá di lúkú mi àìlúkú yú. Wọ́n ti fi kinní yìí wọ́n ti fi tan ẹlòmíì wọ bẹ́dúrúmù. Ìwọ ló mọ iye ó lé kábọ́dì kàǹtì ẹ mọ́. Àwọn kan nínú àwọn tó gbaṣẹ́ àáfàá tó jẹ́ onígbájú ẹ̀. Ọ̀rọ̀ yìí ń ba àwọn kan nínú jẹ́. Nínú àwọn tí wọ́n ń pè ní wòlíì tó jẹ́ ojúlówó 419. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn babaláwo Èké ni wọ́n rí àwọn fídíò yìí tí wọ́n ń bá àròjinlẹ̀ tí wọ́n ń bá ajá tí wọ́n ń bínú sí. Nítorí kíṣì ni apá kan ọ̀nà ẹ̀jẹ̀ ó tún ti fi style dínú. Ibi èèyàn bá rìn mọ́ ní ó rí mọ́. Yùrìmọ́. Ó giri gbẹ̀gbẹ̀. Kí n padà sórí ọ̀rọ̀ tó mú mi rántí ìrírí ayé Kọ́lá Ọláwuyì of Blessed Memory. Ó tún wáá ṣe ni láàánú. Pé bàbá ló lọ. Ìyá délé ìyá náà tún padà lọ. Bí n pé tọkọ rẹ̀ lọ. Bí n pé aya Kọ́lá Wọlé tọkọ rẹ̀ lọ. Ẹ ti máa gbọ́ Colbeams Communication gbà náà. Kọ́lá bí n pé ni. Òun ni wọ́n gé kúrú tí wọ́n sì sopọ̀ mọ́ra wọn. Ó wá kà àwọn ọmọ òkú ọ̀run ńlẹ̀ báyìí o. Ó kù sọ́wọ́ ẹ̀yìn àgbààgbà sọ̀rọ̀. ẹ̀jẹ̀ ìrẹ́pọ̀ àti àjọṣe ìgbani bíi ti máa ń wà njó sì wà dùn ní. Ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ òkú ọ̀run kọ́ ló ti ta lọ tán ti san lọ bí ẹyẹ. Kí ni tẹ́ ẹ tiẹ̀ ń ṣe? Kí ni nǹkan náà tí ẹ ń gbà lérò? Èmi ní ń bẹ létò. Gbogbo ẹgbẹ́ tẹ̀ ń dálẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àgbà sọ̀rọ̀sọ̀rọ̀. Nítorí kí lẹ ṣe ń da ẹgbẹ́ ọ̀hún lẹ̀ ná? Ṣé kí wọ́n kàn lè mọ̀ yín lólókìkí agbóhùnsáfẹ́fẹ́? Àbí níbi tẹ́ ẹ̀tù ti máa gbọ́ bùkátà ẹ̀yìn ara yín nígbà tí nǹkan bá ṣẹlẹ̀ sí ọ̀kan nu yín ni? Òkìkí nìkan ò tó wọ́n ti mọ̀ yín o. Ẹgbẹ́ tẹ́ ẹ bá dálẹ̀, ẹ jẹ́ kó máa wà fún ìtẹ̀síwájú àti ìlọsíwájú. Ọ̀kan ọ̀jọ̀kan yín ni. Èmi wá kéré nu ẹni tó lè gbà yán mọ̀ràn. Inú ọgbọ́n orí tẹ́ ẹ yá wa náà làwa náà fi ń sọ̀rọ̀ yìí. Torí wípé èmi ń sọ ni. Àìkúkú sínú ẹgbẹ́ ò jẹ́ ń lè mọ irú àwọn ètò tẹ́ ẹ ti piya mọ́. Kódà ó tiẹ̀ lé ju tèmi ń wí lọ. Ṣùgbọ́n torí pé àìbá a mọ̀ bóyá mo lè fẹ́ sa yín lọ́jà kẹ́ ẹ fẹ́ gbàgbé láti fi sínú ètò àti òfin. Òun náà lèmi náà tún ṣe wò pé ẹ jẹ́ ń sọ̀rọ̀ bí olùrántí bí olùránilétí. Mo ṣe èyí láti tún fi rán yín létí ni o. Ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéwùsì ni mò ń jẹ́. À ń kọ́ ni mí alálẹ̀ ọmọ apẹ̀gàbọ̀ ọ̀gùn ẹrú kú ọmọ apọ̀tẹ́ ẹ̀ bọ́dì. À ń kọ́ tí ò ṣe oògùn kàmọ́ tó ṣàánú ọlọ́mọ mẹ́fà tó kù kan ṣoṣo. Àwa ọlọ́mọ abo oògùn jẹlé ìgbín kẹwukẹwu oògùn tí ò bá jẹlé ìgbín wùkẹ̀wùkẹ̀. A jẹ́ wípé kì í tiẹ̀ ṣe wọ tí pa ni. Lọ́dọ̀ tiwa olúlẹ̀gbọ́n ọba làbúrò. Àwọn fẹ́ gbé wa tàbáyé rojú ọjà láìpẹ́ láì jìnà. Ọlátọ́rẹ́wájú yín rèé. Ọmọkùnrin àkáǹtà bí ọrùn lòǹgbà bí atọ́kùn orò. Èmi náà tún rí ọmọkùnrin kọ̀ǹdùkọ́ndù àtàrí. Aláìlóǹkà àròfọ̀ ní pàkọ́. Abiwo ẹjọ́ kalẹ̀ ní kù gbandugbandu. Jigunjigun ọ̀rọ̀ pàtàkì ni mo fi dédé jàre ọ̀rọ̀ kánká èdè. This is a real extravaganza. A supercalifragilistic expialidocious and synthetically phantasmagoric Yorùbá entertainment program lórí afẹ́fẹ́ rédíò. Bùmbà rédíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ kú kalẹ̀ bẹ́ẹ̀bẹ̀.
2: Flash FM 105.5.
0: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
3: Shared meals like delicious jollof and chicken.
0: Maybe it's onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
4: That's why we say let's go home. There's food at home.
5: Enjoy the taste of home with the newly improved onga chicken flavor.
6: The taste of home.
7: Ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì, síbi èdú kan àti iyọ̀.
8: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
7: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
8: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
9: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
5: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
10: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.

rò pé wọn gbàgbé. Àlóhun tó jẹ́ àwọn ìrìnkèrindò ìrírí ayé ìgbani, òun ló padà ṣẹlẹ̀ tá a wá rí lórí lójú òpó Facebook ti Linda Ikeji blog. Ó gbé fídíò arákùnrin yìí jáde tó bọ́ṣọ́, ó bọ́ aṣọ àwọ̀lékè, ó bọ́ aṣọ rẹ̀, ó wá ku àwọn nìkan ara rẹ̀ nìkan báyìí gbá aya rẹ̀ báyìí. Ṣé ẹ wá rí igbá aya rẹ̀ hun? Ṣéyìn ò bá nígbẹ̀ṣẹ̀ òrìṣà? Ṣé ò sì ní fàbọ̀ sí sọgbà lápàdégbà lóru bó bá ṣe pé déédé ọmọ gẹni? A lè sọ pé n tó ní òun tó fún ọmọ lọ́mú. Gbọ́n tó ń sọ ni pé kí ló dé? Ẹ bá ń sọ fún àwọn èèyàn kí wọ́n yé fèébú ara bú òun mọ̀. Èmi ló adé tí wọ́n ń bọdí ṣéèmù òun.

inu emi la wa yi. Awon ti won ti o ti won ga bi tenti bi pe ma se nso bo tin se ona da awon kankan be bi iwa ibaje to nhu be si re emi re nso fun o pe n to nse yi o sun o kini e so fun e wi pe o se dede o lo to nbe o lokun aya awon ti won tan na se bi omo eniyan to ni laakaye to si ni opolo to lagbari ni won mo wi pe bi ti awon ti o lo yi ibi jigun jigun aini sale ibi ti abamo ti gbeyin oro ni ṣugbọn tori pe won fe soju aye boya tori pe o wa ni ipo kan pataki abi won rin nkan kan gba lowo re ti mu won feyin gbogbo won si fe je ko binu ko wa so bi pe e se le win te wi won jare won o se tiyin mo nitori un ti won pon la lodo re ni o won mo nto to won mo nto ye boy wo funra re nko se iwo gan ronu arojinle se o ma ba iru okan re fa nigba ti okan ba pin si meji ti okan si woju okan lo ninu ero ko si ani ani wi be ni be wi pe e to je o tohun na ni o ma leke ero eni adia fun ba lele to fe iya olomo kan somo na wa ti re to ti dagba to ti balaga lobirin ni o ti kini kan wa nso fun o wipe o se to omo yi wo akala se se bi iya re ko lo bi fun o ibo mo ba be lomi ni oto ni bi o ti san wa emi kan wa nso fun e wipe ki ma je meji laba alade ati wipe ki se orikiire ka ma pe ni ni ofe mo fe ya o ko buruku ni fi so ni emi kan nbe to nso be fun e o ṣugbọn emi ife enu ati teran ara e ti n je omo ni yajo yajo pe adun ti n bẹnbẹ o gbọdọ sọnu emi to fe ba ti ẹjẹ niyẹn emi to de lẹ niyẹn iwọ lọ wa ṣiṣẹ tọ bi ẹmi keji to lodi si awọn iwakiwa bẹẹ to wa ti lẹyin bo lẹ ṣe bori erokero yi o ni ìṣọwọ́ ṣe ìṣọwọ́ múra ọmọ náà tẹ́lẹ̀ náà fúnra rẹ̀ tó kù díẹ̀ káàtó tó nílò ìbáwí báwí kọ́ jágbémọ̀ ìwọ ọmọ yóò ṣe wá bàjẹ́ báyìí ṣé o mọ̀ pé mo tó jẹ́ bàbá fún ọ ni bí bàbá rẹ níbi ó ti ń bọ̀ bá tiẹ̀ wá mọ bí wọ́n ṣe bá ọmọ wí ti fi ṣarájọ mi ò ní fààyè gba ìwàkiwà bí èyí tó o bá lè ṣọkàn rẹ gírí bẹ́ẹ̀ tó o sọ wípé o ní gbà ó padà rí pé gbogbo ohun tí ń ṣe ràkàkà lára rẹ tára rẹ ń ra kankan o wọ́n kàn rí wípé gbogbo ẹ̀ kàn padà wàárọ̀ wẹ̀jẹ̀ inú rẹ wàá dùn wípé ìpinnu burúkú tó fẹ́ gborí ọkàn mi kọjá mo borí rẹ̀ mo ṣẹ́gun ẹ̀ ìbá ṣe pé ìwọ lè rí bí èṣù ṣe ń banújẹ ni ìwọ ò bá mọ bí ìwọ ṣe jẹ olúborí tó ìwọ ò bá mọ bí ìwọ ṣe súnmọ olódùmarè tó bóyá ìwọ ò bá mọ bí àwọn áńgẹ́lì lókè ṣe ń dunnú nípa rẹ tó bóyá ìwọ ò bá mọ àkọsílẹ̀ oríire àti ire nì tí a ti kọ fún ìwọ má jẹ́ kí wọ́n tàn wípé kò sọ́lọ́ ń bì kan àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ lónìí ó lè dọ̀la kí wọ́n ronú pìwàdà kí wọ́n gbatọ lọ́hùn má ṣe jẹ́ kí ọkàn rẹ tàn ọ́ láti ṣe aburú má sì ṣe jẹ́ kí ọ̀tá àbí ọ̀rẹ́ kí wọ́n tì ọ́ síbi aburú ṣiṣẹ́ one day.
de oni iwo jo tan fun otun won fe fi opaju o te gba gbe orin wa so en de ma sha oni oni pe ohun ti aye ba so da ni won fi bu obo dola Buki Olatoyinbo le n gbo my worship follows you iyin mi n tele o ni ibi gbogbo ari esabe ganza na re ikanni omoluabi splash 105.5 fm the integrity station promoting right values e lembe won e ku kale beibe

0: náà ní kékeré rárá. Ètò ìdìbòyàn sípò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọ̀la. Kálukú náà ló ti ń gbáradì. Gbogbo ẹgbẹ́ òṣèlú pátápátá ni wọ́n ti ń gbáradì o. Ẹni tí ó wọlé, ọba òkè ti mọ̀. Èèyàn tí ó lulẹ̀, adániwáyé kúkú ti mọrú wọn. Àtòǹwọlé àtòǹlulẹ̀. Kálukú ó padà tò sípò kádàrá ọba tó dá wa ni. Torí èèyàn tó bá kọ̀ tó lòun ò ní gba kádàrá. Ta ni ò ti mọ̀ wípé kodoro ni ó gbà? Àti kádàrá àti kodoro sì rèé. Ìdájọ́ Olódùmarè náà ni méjèèjì.
1: Rédíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
0: Mínwìlì Barry J. Ọmọ ààrẹ Dr. Sikiru Ayinde Barista Gbajẹ́lọ́lá Barry J. Ó mà ti mú ìkìlọ̀ ńlá ràbàǹdẹ̀ kan wá fún àwọn kan. Fún àwọn wo, àwọn akẹgbẹ́ rẹ̀ gbogbo lóríṣiríṣi tí wọ́n ń kọrin. Gbogbo ìṣọ̀wọ́ olórin, gbogbo ìṣọ̀wọ́ kólédùn káyé ó fẹ́ ni. Ó ní ẹ lọ ṣe sùúrù, ẹ lọ ṣọ́ra o. Ní àwọn Illuminati náà ni wọ́n ń gbé sórí òtẹ́ntì ayé. Bí Sátani ti ṣe níjọ́ kínní àná fún Jésù tó gbé sórí òtẹ́ntì. Gbogbo ìwọ kan ṣe tèmi kan tẹríba fún mi kan forí balẹ̀ fún mi. Ìwọ yóò sì jogún gbogbo ayé yìí. Kò mọ̀ wípé ó ti tí Jésù ń bábọ̀ látòdì ọrún. Ó ti ọ̀gbọ́n ni. Orientation tó jiná tán. Àmọ́ nǹkan tó kàn yà mí lẹ́nu díẹ̀ nípa ọ̀rọ̀ Barry J yìí.
2: Ní gbádùn mú ní ìgbẹ́ni.
0: Nítorí pé nínú fídíò tí a nínú fọ́tò tó gbé sórí ayé.

0: kú bàbá akọrin látàárọ ni ó ti sún mi ibo gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ohun rèé ohun rèé.
0: Takashi pẹ̀lú 500 naira 500 naira lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí Lajelu 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.kashia.ng.
2: Bọ̀dàjídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káṣíẹ̀. Ṣo ti Káṣíẹ̀? Mo ti Káṣíẹ̀.
3: You hear that sound? Na the sound of millions.

Njẹ ka ma kira wa ko asale ni gbogbo bi kibi te ba tin lanfani lati ma gbọ. Mi yen ni tibu toro orilede wa Nigeria. Bakan na ka ma gbadun ara wa. Ka ma kira wa ku dede asiko yi. Ni gbogbo bi kibi te yin ba tin lanfani lati ma gbọ mi yen ka kiri agba nla aye. Ikoni Splash FM 105.5 ile funfun balafelele nle Ibadan. Iyen laafi oba Muritala Adebayo Akande MFA. Ekerin Olubadan tile Ibadan kabiyesi baba fin yen ri tawa ti gbe njo nsi afefe. Iyen lori eto ta pe ni idan gangan. Nibi ta ti ma mu awon royin re idaraya wa lori sirisi. Gbogbo n to ba ti ni se pelu royin re idaraya lapa bibi ile ti le gbo. Ile ite ti le mo bo se lo. Loruko olotu eto yi ti o yi pada. Otuba Babatunde omo Olawu Alex Ferguson iyan agun ta so lu okunrin ogun. Bakan na Sola re o, The Mega Child. Alaye lo lowo button mi ti o je ke ma gbadun mi yen lapodo ti yin be be se ngbo wa nko. Anfani nbe lati wo wa lori ikanni banidore ti Facebook awon ti wa ti wa nbe biba. Ayo mi de losin. Dami awon yen won wa nbe. Ile ti won o ma safihan wa ti won o de je ke ma gbo wa ketekete. Bakan na le tun ma ri wa wo. Sikirain de oju itere loruko titi emi omo ma akiti kori ni gboro ode omo akiti kori won. Oya papapa e je ka sun si owo waju amo ka to ma lo. Eh ka se ka se ka se ka se *347*1004*1#. *347*1004*1#. O le fi lanfani lati fi gbori wole iyen ni asale ti ni. Bakan na e ma gbagbe wipe ba ba so nipa promo yen o n lo lowo o. Iyen play 3 get 30 ticket. Ma go alaye lasale o le jewo lo kan tori pe cashport every Friday ni ma gbigbo e. Cashport every Friday ni daily payment. Cashport o di daily payment lowo fun eyan gba ope titi titi to fi ma dijo Friday yen ni to ba wa tun di Friday a wa tun gobo isin bi nkan se je niyan iyen ba ba n so nipa cashier to bi cashport ojo Friday play 3 ticket get 30 ticket eni ba wo lo se je iyen play meta yen papo lekanna 30 entries le ma ni. Why imagine bi chance o se ni fe loju to bi chance a se fe loju to bi nkan se je niyan o. *347*1004*1#. Abi ke gba ojo opo ti aye ilu kara wole yen www.cashier.ng yen www.cashier.ng. Ba tun ba be yen wole amo short code ti mo pe fun yen o nlo lo ni werere nserere. Oya papapa eje n gba inu dije league agba oje ile wa wole tori pe gbogbo eto lo tin to lori sirisi ninu dije league agba oje ile wa awon iko lori sirisi won tin prepare odun kaluku ko lo tin gbaradi papa julo iko ti Shooting Stars ni kopẹ ni won gba ise lowo oluko ni Nuruddin Aweroro. Àmọ́ ní báyìí gẹ́gẹ́ bí ikọ̀ ti Shooting Stars bí wọ́n ṣe fi ìròyìn léde wọ́n ti kéde olùkọ́ni tuntun bá a bá ń sọ nípa olùkọ́ni ní ìgbà kan rí eléyìí ó ti kó ikọ̀ ti Super Eagles òdírí olùkọ́ni ikọ̀ ti Super Eagles nígbà kan rí ikọ̀ ti Kano Pillars ó kó wọn sódì bá a bá ń sọ nípa olùkọ́ni ó ní àwọn ìrírí lóríṣiríṣi pàápàá jùlọ nínú ìdíje league àgbà ọjọ́ ilé wa. Tale ni ti mo n so nipa e oluko ni o ko iko Super Eagles wa se kagba iye idije ti le adulawo kan mo n so nipa ogbeni Salisu Yusuf. Salisu Yusuf omo odun 4 iyen ni 60 ni 64 years oni Salisu Yusuf o tori pe ni odun to koja lo oni Salisu Yusuf tewo gba ise ikọ ti Cotton Sport
ìyẹn bá a bá ń sọ nípa. Ní orílẹ̀-èdè ti Benin Republic, ó tẹ́wọ́ gba iṣẹ́ yìí, ìyẹn nínú oṣù kẹjọ ọdún tó kọjá lọ, tá a bá ń sọ nípa Cotton FC, ó tẹ́wọ́ gba iṣẹ́ wọn ní orílẹ̀-èdè Benin Republic. Àmọ́ nínú oṣù kẹfà ọdún yìí, ó láǹfààní láti kúrò ńbẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ni, léè tó dẹ̀ jẹ́ pé ó gbé wọn dé ipò ẹlẹ́ẹ̀kejì, ìyẹn nínú ìdíje league ti orílẹ̀-èdè Benin Republic. Àmọ́ ní báyìí, ikọ̀ ti Shooting Stars wọ́n ti yàn án gẹ́gẹ́ bí technical advisor, ìyẹn fún ikọ̀ ti Shooting Stars o. Mọ́ jágbọ̀kun sí ńbẹ̀, olùkọ́ni ti tẹ́wọ́ gba iṣẹ́, eléyìí tí olùkọ́ni Nurudeen Aweroro tó fi sílẹ̀ nìyẹn nínú ikọ̀ ti Shooting Stars. Bá a bá ń sọ nípa Salisu Yusuf, ṣe ẹ rántíṣẹ́ ìgbàgbé, bá a bá ń sọ nípa Home Base Eagle, Home Base Super Eagle lọ́dún 2018, ìyẹn Chan eléyìí tó láǹfààní láti wáyé lórílẹ̀-èdè Morocco. Ó kó wọn wá àṣekágbá, ìyẹn nígbà yẹn lọ́hùn. Olùkọ́ni yìí ti gbaṣẹ́ nínú ikọ̀ ti NFF láìmọye ìgbà, torí pé ikọ̀ eléyìí tí ọjọ́ orí wọn bẹ lábẹ́ ọdún mẹ́tàlélógún, ìyẹn lórílẹ̀-èdè wa Nàìjíríà, ó gbaṣẹ́ yìí. Bákan náà ó ṣiṣẹ́ pẹ̀lú Rangers International, bákan náà ó ṣiṣẹ́ pẹ̀lú ikọ̀ ti Kano Pillars, léè tó dẹ̀ jẹ́ pé ní 2008 tó láǹfààní láti gba líìgì àgbà ọ̀jẹ́ ilé wa pẹ̀lú ikọ̀ ti Kano Pillars. Bá a bá ń sọ nípa ìrírí, ìyẹn nípa olùkọ́ni, ó kò ní olùkọ́ni eléyìí tí èèyàn lè fọwọ́ rọ́ sẹ́yìn. Up Shooting, Up Stars, òní ò mọ̀ jẹ́ olùkọ́ni pàápàá jùlọ technical advisor, ìyẹn fún ikọ̀ ti Shooting Stars, ìyẹn láti sáà tó ń bọ̀ lọ, gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe fi ìdí ẹ̀ múlẹ̀. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn o. Lápá abẹ yẹn, àlàyé má ṣì mí gbọ́, ọdún 2008 ni mo sọ pé gba líìgì àgbà ọ̀jẹ́ lawa mi, sọ pé 2018 ni mo ní pé ó kó ikọ̀ ti Chan Eagles, ìyẹn ìdíje tilẹ̀ adúláwọ̀ tó mọ́ ń wáyé láàrin àwọn agbábọ́ọ̀lù, eléyìí tó jẹ́ pé ilẹ̀ adúláwọ̀ pàápàá jùlọ lórílẹ̀-èdè tiwọn ni wọ́n ti ń gbá bọ́ọ̀lù, tí ì ṣe àwọn agbábọ́ọ̀lù eléyìí tí wọ́n pè wá látòkè òkun. 2018 ni mo sọ pé kó ikọ̀ ti Chan Eagles wá àṣekágbá, 2008 ó ni mo sọ pé gba líìgì àgbà ọ̀jẹ́ lẹwa pẹ̀lú ikọ̀ ti Kano Pillars. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn, mo ṣì wà lórí ọ̀rọ̀ ikọ̀ ti Shooting Stars, torí pé àti ikọ̀ ti Shooting Stars àti ikọ̀ ti Rangers International, ìdíje ti CAF Champions League and Confederations Cup, torí pé ikọ̀ ti Shooting Stars àwọn ń bẹ nínú ìdíje ti CAF Confederations Cup, Rangers ń bẹ nínú ìdíje ti CAF Champions League. Àmọ́ àwọn méjèèjì gẹ́gẹ́ bí àjọ ti CAF, àjọ eléyìí tó ń ṣe kòkárí bọ́ọ̀lù aláfẹsẹ̀ gbá, ìyẹn ní tìbútòrò ilẹ̀ adúláwọ̀ nílẹ̀ ti Áfíríkà ń bí, gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ kò di mímọ̀ wípé wọ́n ti la àwọn pápá àṣeré kan kalẹ̀, wípé bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ fẹ́ gbàlejò, àwọn pápá àṣeré báyìí la fọwọ́ sí pápá àṣeré etí, kò tó bojú wò sí n tọ́kàn wá ẹ̀yìn ilẹ̀ mọ yí ẹná. Àmọ́ n táwa mọ̀ ni pé pápá àṣeré eléyìí gbogbo nǹkan tá a fẹ́ ó ni, gẹ́gẹ́ bí àjọ CAF wọ́n ṣe fi ìròyìn yẹn léde nígbà yẹn náà lọ. Àmọ́ nígbẹ̀yìn gbẹ́yìn, ikọ̀ ti Rangers International àti ikọ̀ ti Shooting Stars tìpínlẹ̀ Ọ̀yọ́ wá ń bí, èyí tó kan àwa jùjújú ni ìyẹn nípínlẹ̀ Ọ̀yọ́ ń bí, wọ́n ti fọwọ́ mú pápá àṣeré MKO Abiola Stadium Arena, ilé tó ń bẹ ní Kútó, ìyẹn nílùú Abẹ́òkúta, òun ni wọ́n fọwọ́ mú onípínlẹ̀ Ogun. Níbẹ̀ ni ikọ̀ ti Shooting Stars ó ti máa gbàlejò Home Match ẹ̀ nínú ìdíje ti CAF Confederations Cup, níbẹ̀ náà ni ikọ̀ ti Rangers International ó ti máa gbàlejò nínú ìdíje ti CAF Champions League. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn o, bí nǹkan ṣe jẹ́ nù abẹ́ rí bí òkè ta náà láti ọ̀rọ̀ burúkú ẹ̀rí. Ìdíje CAF Confederations Cup
Eta nko shooting o ti gbale ju e mo ja gbokun si nbe abe kuta na ni o da won ni ile na lo wa o da ko si wahala ngba won eyan ti ni ile na ni abi bi nkan se je niyan abi Rangers International o na sa fi abe kuta o fi se bugbe se nkan won wa jina sira won to to a je pe ile na la wa ile na la wa bi nkan se je niyan lapa abe yen Baba nso nipa ajo ile to nse kukari awon adari ayo yen lorilede wa Nigeria Nigeria Referee Association won ti kede won ti je ko di mimo wi pe apero yo wa saju idije league agba oje ile wa ko to wo kunkundun won ni apero lori sirisi o lanfani lati wa lati da awon adari ayo leko lori sirisi ba ba nso nipa seminar ilu abuja ni o ti ma lanfani lati waye bere lati ojo keedogun titi di ojo kokan din logbon iyen ninu osu kejo ta wa from 15th to 29th of august oni o ma waye nilu abuja ba ba nso nipa seminar lara awon afojusun ile ti won ni fun apero iyen seminar focus lara awon lati ri imo dani leko lori bi ara se mokun si bo se gbayagi yagi si yen ta ba nso nipa physical fitness bakan na idani leko lori awon ogbon atinuda kokan yen technical preparation bakan na won mo se igbaradi practical season yo ma lanfani lati waye gbugbu awon ayewo lori sirisi won mo se o iyen ninu danileko eleyi ti ajo ile to nse kokari awon adari ayo iyen lori lede wa Nigeria eleyi ti won mo se saju ki idije league agba oje ile wa to bere iyen baba so nipa idije ti NPFL bi nkan se je niyan o ojo keedogun titi di ojo kokandinlogbon iyen ninu osu kejo ta wa oni awon seminar ni o ma lanfani lati waye star 347 na ni mo pe star 347 star 1004 star 1 hash o le fi lanfani lati gbori wole iyen lori ti cash eyen se e ma gbagbe pe passport ni tasale passport oni ti asale bi nkan se je niyan o bi nkan se je niyan ta leni to lowo iyen fun ti tasale ta leni to ni awon number yen ko lura awon lowo okay mo nbo mi ede abo ijo ni e ti fe ri nu sa abo ijo kan igbe nu sa e ji o complete bi nkan se je niyan ba nso nipa ti cash e de tun le gba ojo opo ti aye lukara wole iyen www.cash.ng anfani nbe lati ba ibe yen wole

ok. Ẹbí nkan ṣe nlọ niyẹn. Iyẹn lápá abẹ yẹn. Inú ko ti Arsenal. Inú ko ti Arsenal baba nso nipa ifigagbaga. Eléyìí tí ó lànfààní láti wáyé ìyẹn ní ọjọ́ Sunday. Iyẹn ifigagbaga ti Community Shield. Iyẹn láàrin ko ti Arsenal àti ko ti Manchester City. Ní dédé aago mẹ́ta ọ̀sán ni ó lànfààní láti wáyé. Ifigagbaga òun ó fẹ́ lójú ni àmọ́ olùkọ́ ni Mikel Arteta ó jẹ́ òdi mímọ̀ yí pé níjọ́ tóun ti ń rí olùkọ́ ni tóun ti ń pàdé àwọn olùkọ́ ni olùkọ́ ni Pep Guardiola. Ó ní pé ìkànnì nínú ìtàn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lápọ̀ ọ̀dọ̀ ti tòun ó ní ò sí olùkọ́ni tó ṣe kànrin tó olùkọ́ ni Mikel Arteta òun ló jẹ́ òdi mímọ̀ bẹ́ẹ̀. Bàbá ń sọ nípa olùkọ́ ni Mikel Arteta. Òun náà ó ti gba Community Shield lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù. Ìyẹn fún ikọ̀ ti Arsenal 2014-2015 gẹ́gẹ́ bí olùkọ́ni náà ó tún gba lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ní 2020 àti 2023. Àsìkò ni ò gbà mí. Bá gbá ìfigagbága start ìfigagbága ẹ̀ mi ò bá láǹfààní láti gbá sí wa lára. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn ìyẹn fún ti tàṣálẹ̀ lórí ti káàṣì ẹ̀yẹn ojú òpó yẹn ò tọ́ ìyẹn fún ti tàṣálẹ̀ ìyẹn fún ti tàṣálẹ̀ lórúkọ olóòtú ètò yìí ọ̀túnba Babatunde Ọmọláwu Alex Ferguson. Bákan náà Ṣọlá Ààrẹ Odi Mega Chai Àlàyé dúró tì mí gbágbágbá òun lọ lọ́wọ́ bọ́tìnì mi tí ó jẹ́ kẹ máa gbádùn mi lápọ̀dọ̀ ti yín bẹ̀ yẹn. Olúwa Fẹ́mi Williams William Sport àjọ wà ní. Títí ọjọ́ ajé Monday tátún pàdé yẹn ní ìkànnì. Bákan náà lọ́jọ́ Sunday àpàdé ní ìkànnì Lágelú FM 96.7. Irí àtayọ̀ pẹ̀lú bùkún yẹn láfi pàdé ó dàbọ̀.

0: Nice. Gbogbo eyin omo Olorun e wa gbo nti mo fe so yi. And ba se n ba lo yi. Eyin omo Olorun Sunday ni o je holy communion service. Sunday ni o je holy communion isin abami ni ni holy communion service ti n bo yi. Mo fe le so pe aseru e ri. Ninu auditorium wa tuntun yen na lati gbe soke. A break holy communion. And gbogbo eyin te wa ni UK. Lagbara Olorun to ba di Tuesday on the 18th. Iyen ni pe next week Tuesday. E ba mi so fun awon eyan yin. E gba woli odekunle e perfect lalejo. It's just a night. Ago marun si ago mejo si mesan ale o ti to. Gbogbo eyin te ba fe gba flyer e lo number yi. Eyin te lo mo nbe. Je ka anointing owo mi je nfowo mi kan mo re. 081 637 kan 34 43. E gbo number yen in ni o fi pe mi o kan fi bere pe e fun mi ni wele wo flyer bo se kona nu bo okan yoruba yin ri flyer 081 637 kan 34 43 e fi ba mi soro pe ki n fun yin ni flyer mo pe mi o
1: oko mi ni Mustafa Adejoke mommy mi lo ma wa si bibi yi to ma ti wa nbo lati 77 shop mi no ma yasi o ma de omi atorowo wa emi na ma mu
2: pe mo nbe bi ati wo lokun la ti nwo renu
1: da to di match emi na tele won de igba ti mo denu gate yen mo so fun olohun mo ni wo olohun emi na fe ni ready to wear factory
2: ready to wear factory
1: mama produce aso small shop ni mo nlo igba to wa di 77 match yen ni mo wa o se di April bi middle of March store kon wa legbe shop mi o to bi times 4 shop mi. So awon ni to wa nbe wa move out baba to wa ni be wa ni se money interest money interest ti mo se gba ni
2: e gba shop mo
1: be ni mo wa gba mo the first one yen mo fi se office mi ibe lati man pack oja so the second one yen ti mo gba yen ibe wa ni factory mi a man produce ready to wear ni wholesale a man ko si bita ken send e lo so
2: olowo lojo yi olowo re e wo lowo
1: so olohun safaye gba mi emi na gba awon eyan ton ba mi sise to se wa di 7
2: e lo mo se bi melo
1: 8
2: eje wo video olowo mo lo mo yi wo vision this is a vision so one na so e wa ko lo si awon iluwo
1: UK ikise mi de Canada o ti de UK o ti de America o ti de France o ti de Ghana o ti de Australia and concern there we call us Australia leni
2: lo ni the fight in the lion is not in the size of the lion. Emba boju diru sister mi lo ni akinkele lohun we mo sare ki from this place to Australia to Canada to United Kingdom to Germany iwa awon tan wa ni awon tin ba wa ba dollar jere because awon na tin ri nkan produce lo song intin je dollar da naira mole gogo yin o dide lati se nkan ta ba ti se nkan bi dollar o se mo ja naira ni e gaju bayi lo oju mi na ni o se ti okiki yin o fi kan odomode olowo
1: da to wa di may mo wa 77 may ati pari program gosh yen po gan emi ati mommy mi enikan wa te bata mommy mi so won olohun fe pada seyin lo mu bata yen mu ni gba ma e ma lo mu ma ba yen ra emi mo wa bo sita nbe mu ni wo olohun moto e ti po nbi temi na ma join ni won emi na ma park temi na si bibe yen mo wa lo si bibe ibe ni mo gba bus ta
2: e gba be
1: ibi ti mommy na ma park mo temi na si lele ti mo se wa je oja gbagi mo ra bata mi fun won so won se mo sa pe e ma binu to ero to po ni to se wa di June olohun se moto fun mi
2: iba go mi o ti mu mi na wo bayi angeli oni moto lo wa loni ki si owo e ko tu oja e ki gbe baba faye temi na se sida mama mo soro mo gbo sawon egbe asewo na lo tun mo ba ni sawon egbe onimukumu ina lesun jo mo lo e wo bi awon mo ti wa ri awon ti an ni vision ti won mo ti won se laye awon mo ti nja samu egbe lepe arin di oru e lo ni ran yi onje e mo se eyi nkan e mo o wulo fe ibo tun sort fun joba pawada enikan ibo ni ma se se o simple ju change ore ojo to ba ti le change ore laye re bere change your church if your church never change you change your church mo wa ka mo jo gbadua àwọn tá à ń rí nu àwọn tá a jọ ń lọ bí gíga nìyẹn kúrò ní sún àwọn onírandanrandan àwọn ọ̀bùn àwọn olóòórùn àwọn aláṣẹwó àwọn afakólóòs.
3: This man is a real man of God. Àtìgbà yẹn ni mo ti wá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ìpè yẹn. So ọmọ ló léwu Adéyìnbá ń wojú Olúwa fún
0: ọmọ. Ẹ ń wojú Olúwa fún ọmọ.
3: Bẹ́ẹ̀ni, ìyàwó mi náà wà bí. So àṣàrán expect and expect ìgbà kan olóyún ó ní miscarriage ó lẹ fọ́ọ̀kàn nígbà èmi ò wá program but.
0: Lẹ́yìn ìgbà mo fọ́ọ̀kàn òun wá lóyún ó tún wá di miscarriage ní ìsìnkọ́.
3: Ẹ kò tí ì lóyún.
0: Ẹ bá ń pè wọ́n yín tó ń fọwọ́ kan wọ́n yín fọwọ́ tún wọn kàn ní ẹ̀ẹ́mejì ń Jésù fọwọ́ ka fọ́jú.
3: Babe.
0: Ẹ̀yin ni babe. Yes, ń fọwọ́ kan yìí ẹ pè oyún wá bá mi ní September.
3: So ẹnìkan níbi 2 months ago ló kọ́kọ́ fún ìyàwó mi ní 1 million.
0: Èlò.
3: 1 million.
0: Náwó ẹ̀ owó tó gbàrú ẹ̀ yìí. Rábájí o ṣe àmì ìbínú mi mọ̀ ṣe áńgẹ́lì pé ọ̀ràn sí ọ.
3: So ìgbà tí ẹ wá sí Òṣogbo.
0: Tí mo wá Òṣogbo ṣé tí mo wá láàsì.
3: Tẹ wá last presently tẹ wá last month. So mo wà ní program yẹn ìyàwó mi náà wà níbẹ̀. So ẹ ṣáà ní amaro.
0: Mo lẹ́rọ owó.
3: Mo ṣáà ń claim ẹ̀. So nǹkan kan ṣáà ṣẹlẹ̀ throughout that week. So ìgbà tá a wá ní last Sunday of July mo wà ní church lóṣogbo náà. So ẹ ṣáà ní kí gbogbo wa náwó ipe ìtókù kí oṣù yẹn parí. Ipe ọjọ́ méjì tó kù yẹn ipe àwọn kan máa rí owó ipe owó tí wọn gbà rí mo ṣáà claim ẹ̀. Àtijọ́ tán ti bí mi ni owó mílíọ̀nù rẹ̀.
0: Ẹ wọ mílíọ̀nù ẹ̀yin kò bírèkì rẹ́kọ́ọ̀dù lọ́sùn.
3: So ìgbà tó máa di ìrọ̀lẹ́ ẹjọ́ yẹn gangan àbúrò mi kan wá pè pé òun ti ń bá mi kó àwọn owó kan jọ o páwọn owó kékèké kan òun ti ń bá mi tù jọ pé òun máa send ẹ̀ nísì. So ìgbà tó máa ṣe díẹ̀ tí mo máa wo fún mi mo kàn rí 1.8.
0: 1.8 million.
3: Bẹ́ẹ̀ni. Ẹ̀rí mi nìyẹn sà.
0: Ọba yín ṣàjọ. Pẹ̀lú àṣẹ àti májẹ̀mú owó tó rí kó jọ fúnra rẹ̀ rí. Bàbá ẹ̀yin bàbá bàbá yìí ẹ̀yin màmá yìí ọ̀run yọ̀ǹde ẹ̀fọ́. Atẹ́gùn owó kan pẹ́lú yín. Ẹ máa gbilẹ̀ lọ. Ó ti rí bẹ́ẹ̀. Ẹ súnmọ́ mi. Ẹ tó ń gbé táìtì ẹ̀ wá. Táìtì rẹ̀ wọ́n mú lọ́yìí o. Wọ́n fẹ́ fi hàn mí ni pé àlóòótọ́ ni tí mò ń sọ yìí. Torí àwọn nǹkan mọ nírọ́ ni. Kí ló dé tó ní lè san táìtì nígbà tí èsè wọ́n lo ṣiṣẹ́ rẹ̀? Owó tí ẹ bọ́ ṣàjọ. Ẹ fàyàwó yín lọ́wọ́. Ẹ̀yin áńgẹ́lì tẹ́ ń ṣe àmì lórí òkè. Ẹ fún wọn bèjì. Ẹ̀yin tẹ́ ń bá wọn ṣe àmì owó tó rí ọ̀wọ́nú àkáǹtì. In Jesus' name.

0: ẹ̀mejì. Àmọ́ nínú oṣù yẹn, mo kọ̀ lọ ibiṣẹ́, mo wá pàdé bàbá kan. Bàbá yẹn ó ti dàgbà, ó ní ṣé o ti márì, mo ní mi ti márì. Mo ní bọ̀ bàbá mi ò lè fẹ́ yín o. Ó ní òun ò sọ pé òun fẹ́ fẹ́ mi. Àmọ́ kọ́ òun lọ́kàn pé òun ṣe nílò mi. Mo ní, ó ní nǹkan tó ń fi láìkì mi ni pé mo sọ òótọ́ ọ̀rọ̀. Mo ní ẹ mọ̀ pé ọmọdé ni mí, kò ní da kí wá fẹ́ márì sí, kó wá jẹ́ àgbàlagbà báyìí ni máa fẹ́. Àwọn òbí mi máa sọ̀rọ̀, wọ́n máa apẹ́rẹ́ kó tó jẹun, kó gbọ́dọ̀ tún wá jẹ̀bàjẹ́. Bàbá wa ní kódà ọ̀wọ́n náà, wọ́n ti fẹ́yàwó, ọ̀wọ́n ti bímọ. Àmọ́ ọ̀wọ́n kọ̀ wọ́n lọ́kàn láti ṣe mí lórí, kódà kò sí wàhálà. Kí má fọ̀rọ̀ gùn, ó kọ̀ ṣe di àná tá a ṣe program lórí fóònù tẹni ká mú owó dání pé bá a ṣe máa ń ṣe ní ọjọ́ Monday. Mo dẹ̀ ṣe bẹ́ẹ̀. Bàbá yẹn pè mí lórí fóònù, ó ní níbo mo wà? Mo ní mo wà nílé, pé ó ṣì iṣẹ́ alẹ́ mo fẹ́ ṣe. Ó ní ó dà kò sí wàhálà, òun máa wá síbi iṣẹ́ mi. Ó dẹ̀ wá síbi iṣẹ́ mi. Ó ní ṣé ò ní bínú? Ó ní ọjọ́ òun kan tó ń bọ̀, àmọ́ àwọn kọ́sítọ̀mù wọn ti dí i lọ́wọ́, kò sáàyè fún òun láti lè ṣe bóun ṣe fẹ́ ṣe fún mi. Àmọ́ kí n gba 50,000 sefa yìí. 50,000 sefa. Mo ní bàbá kí lẹ wò kẹ tó ṣe nílò oore. Ó ní ó kàn òun òun fún mi, àmọ́ kì í fi kún okòwò tí mo sọ pé mò ń ṣe ní Nàìjíríà ni. Kí má náwó náà nínà kúnà, mo ní mo ti gbọ́. Àmọ́ ó yà mí lẹ́nu torí Ọlọ́run òjijì ó máa ṣe ohun ẹ̀rí inú ayé ni. Mo kàn ti ẹ̀ ń rò pé àìní tó yẹ pé kí ní di 20,000, kí ní di 100,000 fún ara mi, mo máa ṣiṣẹ́ agunkìtorí mi ní lọ́kì pé èèyàn ń fún mi níwò nǹkan bẹ́ẹ̀. Àmọ́ ó jẹ́ oore ìyanu fún mi látànà báyìí, kódà gan mo tún sùn báyìí. Àtago 5 mo ti jí, ó kàn yá mi lẹ́nu pé àbí bàbá yìí, àbí kìíní, àbí kò tiẹ̀ yé mi. Mo tún tẹjú mọ dáadáa lánàá pé àbí áńgẹ́lì ni ó gbáwó èèyàn wọ̀ nítorí kò tiẹ̀ yé mi. Bàbá mi agbọ́rọ̀ Ọlọ́run, Ọlọ́run á máa pẹ̀lú yín ṣiṣẹ́. Ẹ̀ẹ̀ni mòṣì, ẹ̀ẹ̀ni mọ̀yà, ẹ̀ẹ̀ni nọ́kan tọ́kẹ tó rì mí. Bàbá mi ẹ ṣé mo dúpẹ́ o.
1: Nice. Gbogbo lé, ǹjẹ́ mo lè rí àwọn 19 tọ́kàn léwu bọ̀ pé bàbá ẹjẹ́ mi náà fi 1,000 ìdá ṣiṣẹ́ yìí kẹ́ ẹ fi polówó tọ̀la. Èmi náà fẹ́ testimony, gbìyànjú ẹ̀ kọ́ wa ohun tí ó tẹ̀lé. Mi mọ̀ ní lè ṣe púpọ̀ jù báyìí lọ. Account number church náà ni ẹjẹ́ fún yín. 2017-4290-47 Comfort Life Mission International First Bank. Bí ìyẹn ọba wọlé ẹ lélẹ̀ 1966-36-38-73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí kúnlẹ̀ àtẹ̀yìntẹ̀ Mark Wedding Anniversary, gbóhùn Ọlọ́run gbóhùn tó sọ fún ọ. Ó ní kí n sọ fún ọ pé ayé rẹ ọmọ ní progress. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Your life will continue to move forward in Jesus' name. Mo gbàdúrà fún president wa, mo gbàdúrà fún gómìnà wa. Ire ayé yín kò ní progress, ẹni kúkú òjijì o. Ẹnìkan ni mo ní testimony mo fẹ́ ṣíà. 08087165 66 Ẹ send the message yìí, ire àtànú kọ báyìí. You are blessed. It is well with you.
2: Onkile, omile, onkile, omile.
3: Splash 105.5 FM, the integrity station.
4: We've got the city on lockdown.
5: Got my own city that I hold down.
4: We are Splash 105.5.
6: What's up, y'all? This is Eminem.
7: I'm trying to read my lyrics off of this paper before I leave.
8: Lady Gaga is performing here tonight. Lady Gaga.
9: Don't go on, nigga.
10: You are listening to Boy.
11: Hey, this is Lady Gaga. She's known.
12: I know you feel where I'm coming from.
9: What up, what up? It's your boy, Sus Kid.
11: I'm the man.
12: Oski Man's

0: ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
1: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
2: Tàbí òun dojúkọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
1: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
0: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní +1055FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
1: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
2: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
1: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
0: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
2: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.

0: bàbá akọrin látàárọ ni o ti sún mi ibo gan la nlọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó òun rè.
2: Kàkáàṣì pẹ̀lú 500 naira 500 naira lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashia.ng.
3: Bọ̀dàjídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti